ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole rati wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le ani kristi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe aje alaini kristi aje ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wi pe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi a ti wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun Olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti Olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju Olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o n joba ni igbesi aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti a gba Jesu Kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi Olorun ba emi wa jere wi pe a di omo Olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo Olorun nitori pe bi o ba se wa ni ipo ota Olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o n se lodi si oro Olorun o ko ni ogun tabi ni lodo Olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo Olorun nipase iku Jesu Kristi nigba yi gan li o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a n so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Kristi ranti wi pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti wi pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa
ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kìí ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìn rere, ìmọ́lẹ̀ ìhìn rere, ẹ̀kọ́ òdodo ìhìn rere, ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìn rere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìn rere, tí a sì ti jẹ́wọ́ ìhìn rere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìn rere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìn rere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ, nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò, ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìn rere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpìwàdà, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa, àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì, bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn ẹnu níbí ni tí yóò dìde sí wa, nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé ìgbà tí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìn rere, a ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́ èyí tí ó wu Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó ń sọ wípé ẹni tí ó tún wa bí, ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyá ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní
àtúnwọ̀bí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́.

Jẹ́nísì sìn yí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní, èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run, ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ bàbá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébùú? Ìkíní, ìyà ẹni pẹ̀kun. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kíni? Nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́, nínú ìmọ́lẹ̀, àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára.

0: òkùnkùn bí a bá ń sọ nípa agbára òkùnkùn. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé, nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀. Èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristì pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere, nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn. Kò sì ṣeéṣe fún ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan. Bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó ní agbára láti dá wa sílẹ̀, wo Jeremiah orí 31, Jeremiah orí 31 ẹsẹ̀ 11. Nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀, ó sì rà á padà, lí ọwọ́ ẹni tí ó lí agbára jù ú lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn, wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Nígbàtí a ti ṣe wàhálà títí, nígbàtí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ́wọ́ ayé, àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa, nígbàyí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó kú fún wa. Nígbàyí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa, kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìgbàyí gan ni àǹfààní jẹ́ tiwa, nítorí Olúwa ti tú ọ sílẹ̀, ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ. Bí a bá wo Isaiah orí 59, Isaiah orí 59 láti ẹsẹ̀ 14, a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí? Tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún? Ṣùgbọ́n báyìí lè Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Nítorí ẹni tí ó ń bá ọ jà lé èmi ó bá a jà, ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là. Nígbàtí a ní ìgbàlà, nígbàtí a dárí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nígbàyí gan lè a gbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn. A sọ fún wa wípé kò ṣeéṣe ní ẹsẹ̀ 14 yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún. Ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù, ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa. Ṣùgbọ́n kò ṣeéṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀, ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kú fún wa. Nítorí wípé òun ni ó ní agbára ju èṣù, ju ikú tàbí ohunkóhun lọ, ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa, wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn. Nínú Ìṣe àwọn Àpọ́sítélì orí 24, Ìṣe àwọn Àpọ́sítélì orí 24 ẹsẹ̀ 12 láti là wọ́n lé ojú, kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí Ọlọ́run, kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yẹ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nipasẹ Jesu Christi ba tin joba ninu re wepe ati da o need e ase ti gba o kuro labe agbara satani bi abawo hebero ori keji hebero ori keji o nso nipa nkan kan na fun wa nipa idande nipa igbala nipa itusile ti ani hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon mo ti se alabapin ara ohun eje mo tun feran ole ti le kan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si Olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo Olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege li ohun pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ebo ti Olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni agba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wi pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara Olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande tumo si wi pe ki a yo wa kuro ninu ewo o si tumo si wi pe bi a ti yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn nígbà tí a di àtúnbí ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí báyìí a ní láti mọ ẹ̀tọ́ wa kí a sì dúró lórí ẹ̀tọ́ wa kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun a ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́ ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jesu Kristi ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìkẹta Kolose orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù a wà nínú aginjù a ń gbé nínú aginjù a ń gbé nínú ibi tí bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kìí gbé nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀ a wà lábẹ́ sàtánì ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré ìlú tí a kò ti ní àlàáfíà a mú wa wá sínú ìjọba Ọlọ́run ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ a mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú wa wá sí ọ̀dọ̀ Jesu Kristi nítorí wípé a ti sọ wá di ọmọ èyí yẹ fún ìdúpẹ́ nítorí náà ni Paul apostle fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú Tesalonika 1 Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le marin ni yiye olorun ni yiye olorun eni ti o npe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa we pe bi a ba tin di omo olorun be ni an ko egbe okunkun sile nitori kini nitori we pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo olorun be ni an ko egbe awon omo ti sile nitori kini nitori pe a se wa nipo amu wa kuro ninu aginjo amu wa wa sile bi a ba tin di omo olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori pe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si olorun ati ajiji si kristi ati so wa di omo olorun asini alaafia pelu re oni eni ti npe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Corinthians 2 ori kefa ese iketa dilogun si ese ikeji dilogun eni ojuse ti wa bi olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti ati di omo olorun eyi ni ojuse wa Corinthians 2 ori kefa lati ese iketa dilogun nitorina e jade kuro laarin won nitorina e jade kuro ni laarin awon aborisa nitorina e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitorina e jade kuro ninu awon tin se afe aye nitorina e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi ninu peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara tin ba okan jagun lati fa kuro ninu ife kufe ara tin ba okan jagun o so wi pe nigba kan ri a ki se eniyan olorun sugbon nisisin yi ati se wa nipo pada ati di eniyan olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe ati dari ese waje wa nitori pe ati gba Jesu Kristi gbo nitori pe ati di eni igbala ati se wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele ri ati ri anugba nisisin yi o so wi pe ati di iran awon ti o mo olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olu alofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi olanla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paulu Aposteli ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi abanso nipa irapada o ye ki a mo wi pe iyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fawa somo odo olorun fun rara re nitori be oye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe ni tooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi arankan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wo ese o ni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wepe ni tooto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori wa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wepe ati dariji wa o ye ki a mo wepe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wepe ati fun wa ni agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi abadi omo olorun a ki ni ise boburu lowo a di eni ti o je onitara ise rere bi abadi omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni tooto eni a fi ri bi a ba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni enikeni ti ibaje o sese ki o je alefa ijo kan ni o ma nso wi pe ohun ndese sibe bibili so wi pe enikeni ibaje alefa ti o ndese ti esu ni o sese ki o je oniwaasu ihere kan le aba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wi pe bibeli wi pe eni ti o ba ndese ti esu ni o sese ki o je enikan ti o ro wi pe o nje osise ninu ijo tabi ohun tile ti di atunbi le o si njewo ese lojojumo ti o so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni tooto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti a ti pa olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti a ti pa olorun obi ki dese nitori iru re n gbe inu re ko si le dese nitori pe ati ipa olorun obi bi abati di atunbi bi abati yiwa pada bi abati rawa pada ko ye ki a tun ma jewo ese lojojumo o ye ki a ti le je wa awon ise won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti a ti da tele tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si iranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lehin igba ti a ti dariji wa nitori a so fun ninu heberu ori kejo Heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re we pe mo Olowa nitori we pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ran ti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni ti njewo ese eni ti ran ti ese eni ti ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle n so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun a wipe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti an dupe fun iwa Olorun an dupe wipe Olorun je olooto an dupe wipe Olorun ki seke an dupe pe bi Olorun ba wi be o ma nse be an dupe pe Olorun ki yi pada atun dupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo a si n dupe wipe a ti je eni igbala a si tun dupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara a n dupe fun gbogbo sugbon o merin ototo ni Paul n so fun anihi wipe o ye ki a dupe fun ikini nitori wipe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je wipe ati dari ese re jio bi o ba je wo pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wipe nigbati ati di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wipe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wipe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin eni ti awa ni idande ninu eni ti awa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati we okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun eje ki a dede duro ki a si so fun Olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo Olorun se o ki se ajeji ninu ile Olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo Olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se Olowa je Olowa fun o o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada kúrò nínú aginjù o ti wá sínú ilé ọlọ́run o ti wà nínú ìjọba ọlọ́run o yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe a ti ṣe onípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀ o yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe a ti ṣe onípò padà o ti kúrò láàrin àwọn àjèjì o ti di ọmọ nínú ilé o yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
1: Orin ìkẹrìndínlógún Ọlọ́run pa mímọ́ nítorí ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé ọkàn mi ìwọ ti wí fún Olúwa pé ìwọ ni Olúwa mi èmi kò ní ire kan lẹ́yìn rẹ sí àwọn ènìyàn mímọ́ tí ó wà lé ayé àní sí àwọn ọlọ́lá lára ẹni tí dídùn inú mi gbogbo gbé wà ìbínú jẹ́ àwọn tí ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ ẹbọ ohun mímu ẹ̀jẹ̀ wọn ni èmi kì yóò ta sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kì yóò da orúkọ wọn ní ẹnu mi Olúwa ni ìpín ìní mi àti ti ago mi Ìwọ ni o mú ilà mi dúró. Okùn títa bọ́ sọ́dọ̀ mi ní ibi dáradára. Lóòótọ́, èmi ní ogún rere. Èmi ò fi ìbùkún fún Olúwa. Ẹni tí ó ń fún mi ní ìmọ̀. Ọkàn mi pẹ̀lú ń kọ́ mi ní wákàtí òru. Èmi ti gbé Olúwa ka iwájú mi nígbà gbogbo. Nítorí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣe mí ní ipò. Nítorí náà ni inú mi ṣe dùn. Tí ògo mi sì ń yọ̀, ara mi pẹ̀lú yóò sinmi ní ìrètí. Nítorí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú. Bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ̀ rẹ kí ó rí ìdíbàjẹ́. Ìwọ fi ipa ọ̀nà ìyè hàn mí. Ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Lé ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé.
2: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Orin ìkẹtàdínlógún. Gbọ́ òtítọ́, Olúwa. Fiyèsí ìgbé mi, fi etí sí àdúrà mi, tí kò ti ètè ẹ̀tàn jáde. Jẹ́ kí ìdájọ́ mi kí ó máa ti iwájú rẹ jáde wá. Jẹ́ kí ojú rẹ kí ó máa wo ohun tí ó ṣe déédé. Ìwọ ti dán àyà mi wò. Ìwọ ti bẹ̀ẹ́ wò lé òru. Ìwọ ti wádìí mi. Ìwọ kò rí nǹkan. Èmi ti pinnu rẹ̀ pé ẹnu mi kì yóò ṣẹ̀. Ní ti iṣẹ́ ènìyàn, nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀, èmi ti pa ara mi mọ́ kúrò ní ipa aláparun. Fi ìrìn mi lé ilẹ̀ ní ipa rẹ. Kí àtẹ́lẹ ẹsẹ̀ mi kí ó má ṣe yẹ̀. Èmi ti ń ké pè ọ́ nítorí pé ìwọ gbó mi Ọlọ́run lẹ́tí rẹ sí mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ hàn ìwọ tí o fi ọwọ́ ọ̀tún rẹ gba àwọn tí ó gbẹ́kẹ̀lé ọlà lọ́wọ́ àwọn tí ó dìde sí wọn pa mímọ́ bí ọmọ ojú pa mímọ́ lábẹ́ òjìji ìyẹ́ apá rẹ lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ń fòró mi lọ́wọ́ àwọn ọ̀tá ìyọ́ta mi kí o yí mi káàkiri wọ́n fi ọ̀rá sí àyà wọn ẹnu wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ ìgbéraga wọ́n ti yí wa ká nísinsìnyí nínú ìrìn wa Wọ́n ti gbé ojú wọn lé àti wọ́ wa sílẹ̀. Bí kìnìún ti ń ṣe ìwọra sí ohun ọdẹ rẹ̀, àti bí ọmọ kìnìún tí ó ń ba ní ibi ìkọ̀kọ̀. Dìde, Olúwa, ṣáájú rẹ̀, rẹ̀ ẹ́ sílẹ̀. Gba ọkàn mi lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ṣe idà rẹ. Lọ́wọ́ àwọn ènìyàn nípa ọwọ́ rẹ, Olúwa, lọ́wọ́ àwọn ènìyàn ayé tí wọ́n ní ìpín wọn ní ayé yìí, àti ipò ẹni tí ìwọ fi ohun ìṣúra rẹ ìkọ̀kọ̀ kún. Àwọn ọmọ wọn pọ̀ wọ́n, a sì fi ìyókù ìní wọn sílẹ̀ fún àwọn ọmọ ọwọ́ wọn. Yóò ṣe ti èmi ni, èmi ò máa wo ojú rẹ lé òdodo. Àwòrán rẹ yóò tẹ mi lọ́rùn nígbà tí mo bá jí. Orin ìkejìdínlógún Èmi ò fẹ́ ọ, Olúwa, agbára mi. Olúwa ni àpáta mi àti ìlú olódi mi àti olùgbàlà mi, Ọlọ́run mi, agbára mi. Èmi ò gbẹ́kẹ̀lé àṣà mi àti ewé ìgbàlà mi àti ilé ìṣọ́ gíga mi. Èmi ò képe Olúwa tí ó yẹ láti máa yìn. Bẹ́ẹ̀ ni a ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ìrora ikú yí mi ká àti ìṣàn omi àwọn ènìyàn búburú dẹ́rùbà mí. Ìrora ipò òkú yí mi káàkiri ìkẹkùn ikú dì mí mú. Nínú ìṣẹ́ mi, èmi képe Olúwa, èmi sì sọkún pé Ọlọ́run mi. Ó gbóhùn mi láti inú tẹ́ḿpìlì rẹ̀ wá, ẹkún mi sì wá sí iwájú rẹ̀, àní sí etí rẹ̀. Nígbà náà ni ilẹ̀ mì, ó sì wárìrì, ìpìlẹ̀ òkè pẹ̀lú ṣídì, ó sì mì, nítorí tí ó bínú, ẹ̀ẹ́fín ti ipò imú rẹ̀ jáde. Àti iná láti ẹnu rẹ̀ wá ń jónirun, ẹ̀yìn gbiná nípasẹ̀ rẹ̀. Ó tẹrí ọ̀run ba pẹ̀lú, ó sì sọ̀kalẹ̀ wá, òkùnkùn sì ń bẹ ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. Ó sì gun orí kérúbù, ó sì fò. Ní tòótọ́, ó ń ra lórí ìyẹ́ apá afẹ́fẹ́. Ó fi òkùnkùn ṣe bí ìkọ̀kọ̀ rẹ̀, àní àgọ́ rẹ̀ yí káàkiri. Omi dúdú àti àwọ̀ sánmọ̀ ojú ọ̀run ṣíṣú dúdú. Nípa ìmọ́lẹ̀ iwájú rẹ̀, àwọ̀ sánmọ̀ ṣíṣú dúdú rẹ̀ kọjá lọ, yìnyín àti ẹ̀yìn iná. Olúwa sàn ará pẹ̀lú ní ọrun, ọ̀gá ògo sì fọ ohun rẹ̀, yìnyín àti ẹ̀yìn iná. Lóòótọ́, ó rán ọfà rẹ̀ jáde, o si tu won ka opolopo monomona ni o si fi se won tutu nigba na ni awo omi odo han a si ri ipile aye nipa ibawi re oluwa nipa funfun emi ipo emu re o ranse lati oke wa o mu mi o fa mi jade wa lati inu omi nla o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won ni agbara ju mi lo won doju ko mi ni ojo iponju mi sugbon oluwa le alafeyinti mi o mu mi jade pelu sinu ibi nla o gba mi nitori inu re dun si mi oluwa san fun mi gege bi ododo mi gege bi mimo owo mi ni o san fun mi nitori mo tin kiyesi ona oluwa emi ko fi ikaya kuro lodo olorun mi nitori pe gbogbo idajo re le wa niwaju mi be ni emi ko si ye ofin re kuro lodo mi emi si nduro sinsin pelu re emi si paramo kuro lara ise mi nitori na ni oluwa se san fun mi gege bi ododo mi gege bi mimo owo mi ni oju re fun alaanu ni wo fi ara re han le alaanu fun eni ti o duro sinsin ni wo fi ara re han ni di duro sinsin fun olokan mimo ni wo fi ara re han ni olokan mimo ati fun olokan wiwo ni wo fi ara re han le ororo nitori iwo gba awon olupanju sugbon iwo soju igberaga kale nitori iwo ni yo tan fitila mi oluwa olorun mi yo tan imole si okunkun mi nitori pe pelu re emi sure la inu ogun lo ati pelu olorun mi emi fo odi kan bi o se ti olorun ni ona re pe ati ri di oro oluwa o ni apata fun gbogbo awon ti o gbekele nitori pe ta ni se olorun bi ko se oluwa tabi ta ni se apata bi ko se olorun wa olorun ni o fi agbara di mi ni amure o si mu ona mi pe o se ese mi bi ese agbonrin o si gbe mi ka ibi giga mi o ko owo mi ni ogun jija to be ti apa mi fa orun ide iwo ti fi asa igbala re fun mi pelu owo otun re si gbe mi duro ati iwa pele re so mi di nla iwo so irin ese mi di nla nisale mi ki koko ese mi ki o ma se ye emi ti le awon ota mi emi si ba won be ni emi ko pada seyin titi afirun won emi sa won ni ogbe ti won ko fi le dide won subu ni abe ese mi nitori ti iwo fi agbara di mi ni amure si ogun na iwo ti mu awon ti o dide si mi teriba ni abe ese mi iwo si yi ehin awon ota mi pada fun mi pelu emi si pa awon ti o korira mi run won kigbe sugbon ko si eni ti o gba won ani si oluwa sugbon ko da won ni ohun nigba na ni mo gun won kuna bi ekuru niwaju afefe mo ko won jade bi ohun egbin ni ita iwo ti yo mi kuro ninu ija awon eniyan iwo fi mi je olori awon orilede eniyan ti emi ko ti mo yo si ma sin mi bi won ti gburo mi won o gba mi gbo awon ma jeji yo fi etan te ori won ba fun mi aya yo pa awon alejo won si fi iberu jade ni ibi ko lo fi won oluwa nbe olubukun si ni apata mi ki a si gbe olorun igbala mi leke olorun le o n gbesan mi ti o si n se awon eniyan fun mi o gba mi lowo awon ota mi pelu pelu iwo gbe mi leke ju awon ti o dide si mi lo iwo ti gba mi lowo okunrin alagbara ni nitori na ni emi se fi iyin fun o oluwa le awojo awon orilede emi o si ma korin iyin si oruko re eni ti o fi igbala nla fun oba re o si fi anu han fun eni ororo re fun Dafidi ati fun iru omo re lailai.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
3: Eje ki agbadura Olorun wa Baba Jesu Kristi ati Baba ti wa papa adupe wepe emu wa se akoko yi nisinsin yi ki a ba le mo ohun ti e lana sile fun wa. Eje ki oro yi ki o ye wa ki e se fun ani ore ofe lati dide lati gboran ni kia kia bi a ti n gbọ oro yi adupe opo e ti gbọ loruko Jesu Kristi Oluwa wa. Ninu iwe woli Isaiah ori keta le ni ogoji iwe woli Isaiah ori keta le ni ogoji lati ese ikewa eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki esi gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo Olorun kan saju mi be ni okan k ki yo si hu leyin mi loni oro ti anyewo lati inu iwe mimo lo duro lori akori yi eyin ni eleri mi eyin li eleri mi ni ibiti akayi ni ati je ki o da wa loju wi pe olorun yan awon kan ninu majemu lai lai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je olorun alagbara ati wi pe ko si olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni oluwa ati leyin mi ko si olugbala kan ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi bi oluwa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wi pe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wi pe Jesu Kristi ohun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihire ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wi pe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wi pe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wi pe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisinsiyi ti e ti ri mi nisinsiyi ti e ti to ebun orun wo nisinsiyi ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Christi gege bi olugbala ti o ti gba iye ainipekun nipa fere ti ati koruko re si iwe iye lorun ti emi olorun ba emi re jeri we pe o ti di omo olorun o ti di ajimo jogun pelu Jesu Christi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti ani eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Christi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Christi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki aye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti ati nse idajo se mo we pe bi a ba fe se idajo an fe mo kini otito ti a le mo nipa eni ti a nfe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti koni gbe ni debi ti an lo awon eleri eke won koni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Christi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Christi nikan soso ohun ni olugbala iru awon be bi won ba tile n waasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki a ri awon to je wi pe won wa bi won se le di atun bi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wi pe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun o wi pe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun o wi pe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipa fe Jesu Christi awon elomiran won so wi pe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wi pe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atokiwa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o pa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun Jesus lo lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe won gbe agogo sita won ma lago won ma ni won wasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won se pe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon yi awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe ra won ni ajeri papa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala e pe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon won mo nipa atun bi won mo nipa iye ni pekun won mo nipa bi a se le jewo se wa ti ako sile ki a di atun bi ki a di eni ti a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon wonyi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ke a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a kankan so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o nbo lori iru eni be eleri olooto lo ma ngba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma fi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala ni o ma fi han eni ni o ma so wi pe se se fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to ngba eri wa je ni waju olorun o ni alagbawi wa ti o je wi pe bi a ba je wo ese wa bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kankan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ilekan si ninu iwe owe yi ori kerinla ese ikeedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o seese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo kuro lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o ti n so aye wa di rere ti o n yi aye wa pada ti o n gba oti kuro lenu wa ti o n gba siga kuro lenu wa ti o n so wa di eniyan oto ti o n so wa di ayanfe niwaju olorun sugbon eleri otito oni ma n so otito fun wa ni o ma n so pe Jesu Kristi li ona o ni iye ati wi pe oun nikan soso le a ti fi fun wa ki a ba le gba wa kuro lowo ese wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipasẹ re eleri olooto lo ma n so fun wa bee nitori be awa paapaa bi a ba di omo olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto niwaju oluwa ki a ma sọrọ Jesu Kristi ki a ma sọ fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa itagbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihirere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa o na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se wa nihin ni Jesu Kristi ni o je ki a da awon eleri olooto o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se e je wi pe awon wonyi won ti ko ifisile won ti wa sodo Jesu Kristi eleri olooto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti sise ti a ti di eru wu ole lori eyin o si ri isimi fun okan yin eleri olooto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati ise re sile ti o wa sodo Jesu eleri olooto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri olooto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri olooto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun efe ikedogun ise awon aposteli ori kejile logun efe ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi o ba bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni won ni se o wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wipe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan n lo loju titi ni okunrin yi lo wa pe ni o pe mo ni ejo ile ejo nitori be wa se eleri mi awon ni eleri eke lo fe se oju e o ri nkan eke e o gbo nkan ki o si nbe nigba ti nkan won isele o se le se eleri se owo ti won so pe ogbeni ni se o fun o ninu e rara se o je onile eri rara se o ba agberi rara se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti ba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi nfun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma nfun ni nigba ti a ba di eni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe eye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te si omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo paapa o ti alejo o ti ajiji ti Olorun ewo lo fe jeri eni ti a ba so pe o je eleri o je wi pe oju re ti ri nkan oni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbesi aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade mo gbo oro Olorun ni bi mo ti n gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nko eni to n bu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko
4: aran kan ko iwo to je wi pe ibinu oku oni gbese aye etele tele ah bi mo ti gbo oro olorun be ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi.

wọn ti rí nǹkan nípa ìtùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí, nítorí bẹ́ẹ̀ bí ó bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristì ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ń gbàlà, Jésù ń dani nídìí, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristì pàdé, àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run. Àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́. Bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́? Kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́? Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin. Ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristì kí ó jìyà àti kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristì ṣe. Òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, pé kí Kristì kí ó jìyà, kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú. Jẹ́ kí a dúró níbẹ̀ ná. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì, ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀, agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere, kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà. Ṣóró ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpa ni ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni, ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run, ṣùgbọ́n ní àkókò tí ó yẹ. Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn,

won ki mo we pe ani lati waasu ire ki abale ni igbala o se se elomiran le waasu we pe dafidi o dese agbere eyi ki se waasu hin rere bi a ba so we pe sugbon o wa sodo olorun o toro idariji o so fun olorun we pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi je kin ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi e ba wa su be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi aba wa sodo olorun nisinsin ojorun di alaanu koni tawanu bi o tun wo ki ori wi pe yo dari ese waji wa gba ti a ba tin wa su idariji ese nipase jesu kristi nipase je jesu kristi ti o ta sile fun wa wo odo agutan olorun ti o ku ese ara aye lo e je wi pe a n wa su ihinrere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko jesu kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo jesu bi a ba so wi pe a je omo leyin jesu oruko jesu gbodo kuro lenu wa elomiran oluso agutan o gbo nkan ti paul apostle so oníṣe èmi ni a kàn máa gbélébò fún yín tàbí àpólò ni a kàn máa gbélébò fún yín ó ní jésù kristi ni a wà sùn rẹ gẹgẹ bí olùgbàlà gẹgẹ bí ẹni tí ń dáni láre gẹgẹ bí ẹni tí ń dáni sílẹ kúrò lọwọ ẹṣẹ gẹgẹ bí ẹni tí ń fún ní orí ọfẹ láti òkè wá kí a bá lè bọ lọwọ ẹṣẹ bí a bá ń sọ wípé ajé ajíhìn rere ajé ẹlẹ́rìí jésù a jẹ agbẹnusọ fún ọlọrun wípé a ti fún wa ní olùgbàlà èyí jẹ wípé kíyèsí dáadáa ọ à ń wàásù ìrònú pèwàdà àti ìdáríjì ẹsẹ lé orúkọ rẹ àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri wọn máa lọ bá àwọn àlùfáà wọn àwọn bàbá àṣàlẹ nínú ìjọ wọn láti dárí ẹsẹ wọn jì wọn wọn sọ wípé àwọn ti lọ ní ọjọ sátidé láti jẹwọ ẹsẹ wọn fún lágbájá tàbí làkásògbè ṣùgbọn àwa kì í jẹwọ ẹsẹ fún ènìyàn ṣùgbọn o jẹ kí o yí o bí o bá ṣẹmí ó ṣeéṣe kí o wá sọrọ mi pé arákùnrin ẹ má bínú o kí n tó mọ jésù tàbí nígbà tí mo di apẹyìndà tàbí nígbà tí mi ò kíyè sára tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ mi mo sọ̀rọ̀ báyìí mo ṣe báyìí sí yín ẹ dáríjì mi àti sọ fún àwọn pé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn kí a sọ fún yín pé dáríjì mi o a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe ṣùgbọ́n o ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn o ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ jésù bí a bá képe olúwa bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ jésù kristi ni a ti lè ní ìgbàlà gbà tí o bá wàásù bẹ́ẹ̀ gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ jésù kristi ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn dì wọ́n èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ṣùgbọ́n bí a bá wàásù bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run láti inú ìwàásù wa á mú ìwàásù yìí a jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn ẹni tó ń káàkiri tí ó ń ṣe àgbèrè tí ó ń ṣe panṣágà ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà gẹ́gẹ́ bí ẹni tí ń jalè gẹ́gẹ́ bí ẹni tí ń ja ilé onílé bo tiẹ̀ lẹ́yìn ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpòrọ́ ni ọ̀mùtí ni ó ń jẹ bọ káàkiri gbà tí a bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn a fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá yóò sì ronú pọ̀dà yóò sì béèrè ìdáríjì nípa orúkọ jésù kristi àti nítorí ètùtù tí jésù kristi tí ó ṣe fún wa ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò bí a bá ń sọ nípa ọgbọ́n èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣeéṣe ó di ọmọ ọlọ́run
ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀ kí ó riwó pé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí ìró ó ń da ìkáná sí ó ṣeéṣe kí ó riwó pé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run a sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbá ọ̀run àpáàdì òjìnà sí yín ìwàásù kọ́ yẹn ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ́ mú màmá bínú nì ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeéṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀rẹ̀ sí ní mu ọtí ó sì ní ọmọ lọ́kàwé o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́ tó sọ pé o ti mọ jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ẹ́ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ńbẹ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wọ́n máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòran ti wípé àwọn arákùnrin jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn tà á sí íjíptì wọ́n tà á fún àwọn ará ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí íjíptì ìyà púpọ̀ ni ó jẹ jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí íjíptì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ jósẹ́fù mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọn kí ronú pọ̀dà ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tà sóko ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákàsí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ Benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ báwo lélẹ̀ ṣe rí ibi tó ti ń bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọ́gbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé Joseph ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Genesis a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹrí ba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí Joseph lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni o ẹ lọ sọ́run àpáàdì rárá bí a bá fẹ́ wàásù ìhìn rere ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí
ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni orun apadi ojina si o nje wa wa church mo tin ba so be fun o o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu ko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph fun nisinsin soro ti ti natani Dafidi o ti da ese agbere Natani wa si odo Dafidi o so itan kan o so o pa ni bi owe sugbon Dafidi o mo Dafidi ti be si ni dajo sugbon pelu ogbon Olorun ni Dafidi wa so ni Natani wa so fun pe iwo ni eni na lese kese ni Dafidi lo be si ni gbadura lo tun ba ni waju Olowa lo teri ba wi pe emi ni elese na Olorun dariji mi pelu ogbon ni a fi gbe oro Olorun kale bi oba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan won yi gbo nitori pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo awon nkan won yi won wo lokan awa na o ye ti a ko fun ogbon Olorun soran ti Jesu Kristi nigba ti o ri obinrin ni ti kanga obin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irin kunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obinrin so pe bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun so ju be lo fun ni o wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon Olorun ni a fi gbe oro Olorun kale nitori be o ye ki a ni ogbon Olorun pelu ogbon Olorun a le so eri wa a le so wi pe a je omo ti tele a je omo siga tele a je onikupani eniyan tele a je eni ti se fayawo tele a je eni ti nja tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a so fun awon eniyan wo pe Jesu to se be fun mi o le se tire na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye Olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan Olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihinrere ti a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti wa su si a le fun awon eniyan pelu ogbon Olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki Olorun ki o se oju emi won ki won ki o ba de bo lowo ese ki won ki o le wa si odo Olorun iketa ki ni agbara ki nti wa su eleri olooto ki nti leyin ki si ni eredi ti a fi wa su agbara ki nti wa su wa leyin je ki a wo Johanu ori keta dilogun ese ikokan le logun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara tin ti iwo su wa leyin ni wo pe a je okan bi iwo ti o ndari idapo oju ole bi o ba ti diduro ti o nsoro gba ti o ba dide duro ti o ntako alufa ti o ntako oluṣagutan ti o nso pe emi ni adari idapoju ile yi nitori be mo fe ki o ye yin eje wa ni idapoju ile pe e ti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo e ti won so ni ojo aje okan mi o sin be e ti won so ni ojo bo mi o gba be e ti mo gba niyi gba ton ba ti ri pe oni daru dapo ni o ko si okan ti o ni gbala o nigba ti a ba je okan o nigba yi gan ni awon eniyan yo gba Jesu Kristi gbo wipe baba ni o ran mi
nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn bí àwọn tí a jọ jẹ́ ará nínú olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan ìrìn kan tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa tí wọ́n bá rí i pé a jọ ní ìdàpọ̀ a sì ní ìrẹ́pọ̀ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ìṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí ọlọ́run láàyè ní ìgbésí ayé wa tí a fi ẹ̀mí ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn ẹ̀mí ọlọ́run iná ọlọ́run ti ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára agbára tí ń yí ọkàn padà agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe agbára tí ń sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ agbára tí fún ẹ ní ìgbàgbọ́ nínú Jésù Kristì agbára tí jẹ́ kí a lè tẹríba kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀ ó yẹ kí ó kún fún àdúrà ó ní nígbà tí wọ́n gbàdúrà tán èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún wọn ti dákẹ́ àdúrà èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe èsì tán kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan wọn ò mọ kí ni wọ́n sọ mọ́ àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ bí wọ́n ti gbàdúrà a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì bí ó bá jẹ́ pé àdúrà àdákẹ́jẹ́ ni àdúrà kí a má lè sọ̀rọ̀ síta àdúrà kí a má tirẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì ṣùgbọ́n wọ́n gbàdúrà ibi tí wọ́n péjọ sí ó mìtìtì èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ ọlọ́run ó wá sọ fún wa wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́ wọ́n kún fún ẹ̀mí mọ́ agbára ọlọ́run ó sọ̀ kalẹ̀ sí ìgbésí ayé wọn ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n agbára ńlá ni àwọn àpọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjínde Jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn kí ni èrèdí tí a fi ń wàásù ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́ kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ wo Jòhánù orí ogún ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristì náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè sí orúkọ rẹ̀ ní gbígbàgbọ́
ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi wa so wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se wepe ki a ma so wepe ah lagbaja iyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wepe ki won ki o le wa sodo jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aile pekun loni ni jesu kristi ni o npe o gege bi eni kokan gege bi eni ti o mo olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri osito eleri ti o mo wi pe a le ni igbala ti ewo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun olorun ije duro lori ese re ki o gbadura ki agbara olorun ki o so kale si igbese aye re ki igboya ki o so kale si igbese aye re ki ogbon bi ati gbe iwasu ire kale ki o so kale si igbese aye re ki itara fun ise olorun ki o so kale si igbese aye re dide ki o gbadura soke so fun olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okanla eleri ki so fun awon eniyan wi pe jesu kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala ko ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yoo kuro ni igbesi aye re gbadura ti si awon nkan wonyi yoo ti sele ni igbesi aye re ti o fi le je eleri olooto ti Jesu Kristi.

0: orin 19. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ ń fọhùn àti òru dé òru ń fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá, tí ó sì yọ̀ bí ọkùnrin alágbára láti súré ìje. Ìjáde lọ rẹ̀ ni láti òpin ọ̀run wá, àti àyíká rẹ̀ sì dé ìpínlẹ̀ rẹ̀. Kò sì sí ohun tí ó fi ara pamọ́ kúrò nínú ooru rẹ̀. Òfin Olúwa pé ó ń yí ọkàn padà, ẹ̀rí Olúwa dánilójú, ó ń sọ òpè di ọlọ́gbọ́n, ìlànà Olúwa tọ́, ó ń mú ọkàn yọ̀, àṣẹ Olúwa ni mímọ́, ó ń ṣe ìmọ́lẹ̀ ojú, ẹ̀rù Olúwa mọ́, pípẹ́ ni títí láé, ìdájọ́ Olúwa le òtítọ́, òdodo ni gbogbo wọn. Wọ́n ju wúrà dáradára púpọ̀, wọ́n sì dùn ju oyin lọ, àti ríro afárá oyin, pẹ̀lúpẹ̀lú nípa wọn ni a ti ṣí ìránṣẹ́ rẹ létí, àti ní pípamọ́ wọn, èrè púpọ̀ ń bẹ. Ta ni ó lè mọ ìṣìná rẹ̀, wẹ̀ mí mọ́ kúrò nínú ìṣiṣẹ́ ìkọ̀kọ̀ mi. Fa ìránṣẹ́ rẹ sẹ́yìn kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù, má ṣe jẹ́ kí wọn kí ó jọba lórí mi. Nígbà náà ni èmi ó dúró ṣinṣin, èmi ó sì ṣe aláìjẹ̀bi kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlá ni. Jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìṣàrò ọkàn mi kí ó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa agbára mi àti olùdáǹdè mi.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
0: Orin ogun, ki Oluwa ki o gbohun re le ojo iponju, oruko Olorun Jakobu ki o daabo bo o, ki o ran iranlowo si o lati bi mimo wa, ki o si ti o leyin lati si oni wa, ki o ranti ebo re re gbogbo, ki o si gba ebo sisun re, ki o fi fun o gege bi ti inu re, ki o si mu gbogbo imo re se, awo ma korin ayo igbala re, ati ni oruko Olorun wa ni awo fi opagun wa de ile. Kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè rẹ ṣẹ. Nígbà yí ni mo tó mọ̀ pé Olúwa gba ẹni òróró rẹ là, yóò gbọ́ láti ọ̀run mímọ́ rẹ wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Wọ́n wólẹ̀, wọ́n sì ṣubú, ṣùgbọ́n àwa dìde, àwa sì dúró ṣinṣin. Gba ni Olúwa, kí ọba kí ó gbọ́ nígbà tí àwa bá ń kígbe pè é.
2: Orin 19. Ọba yóò máa yọ̀ ní agbára rẹ, Olúwa, àti ní ìgbàlà rẹ, yóò ti yọ̀ pọ̀ tó. Ìwọ́ ti fi ìfẹ́ ọkàn rẹ fún un, ìwọ́ kò sì dùú ní ìbéèrè ẹnu rẹ̀. Nítorí ìwọ́ ti fi ìbùkún orí rẹ kò ó lé ọ̀nà, ìwọ́ fi adé kìkì wúrà dé ilé orí, ó tọrọ ẹ̀mí lọ́wọ́ rẹ, ìwọ́ sì fi fún un. Àní ọjọ́ gígùn láé àti láéláé, ògo rẹ pọ̀ ní ìgbàlà rẹ, ìyìn àti ọláńlá ni ìwọ́ fi sí i lára. Nítorí ìwọ́ ti ṣe é fi ẹni ìbùkún fún jùlọ títí ayé. Ìwọ́ sì fi ojú rẹ mú yọ̀ gidigidi, nítorí tí ọba gbẹ́kẹ̀lé Olúwa, àti nípa àánú ọ̀gá ògo, kì yóò ṣípò padà. Ọwọ́ rẹ
3: yóò wá gbogbo àwọn ọ̀tá rẹ rí,
2: ọwọ́ ọ̀tún rẹ ni yóò wá àwọn tí ó kórira rẹ rí, ìwọ́ ṣe wọ́n bí ìléru oníná ní ìgbà ìbínú rẹ. Olúwa yóò gbé wọn mì ní ìbínú rẹ, iná náà yóò sì jó wọn pa. Èso wọn ni ìwọ́ òrùn kúrò ní ilẹ̀, àti irú ọmọ wọn kúrò nínú àwọn ọmọ ènìyàn. Nítorí tí wọ́n ro ibi sí ọ, wọ́n gbèrò ète ìwà ibi tí wọn kì yóò lè ṣe. Nítorí náà ni ìwọ ṣe mú wọn pẹ̀yìndà nígbà tí ìwọ bá fi ọfà rẹ kán ọsán sí ojú wọn. Kí ìwọ kí ó máa lékè, Olúwa, ní agbára rẹ, bẹ́ẹ̀ ni àwọ máa kọrin tí àwọ sì máa yin agbára rẹ.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú ilé ìkànsí láti kó a jọ pọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà. Àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé orí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, o si ye ki a ni igbagbo ninu yin a nbe yin loni we pe okan wa oju wa emi wa yo simi le yin yo gbekele yin yo gbekele gbogbo awon ileri ti e ti se fun wa a nbe yin we pe awon igbekele miran ti o se se ki enikeni ninu wa ki o ti ni nipa ti ara e o fa won ti o e o mo kuro ni igbesi aye wa loruko Jesu a nbe yin we pe ki emi yin atoke wa ki o farahan ki o je ki igbekele wa ki o wa ninu yin lati sinsin lo ati titi dopin adupa epe ti gbo loruko Jesu Christ Oluwa wa loni mo fe soro lori ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele eniyan awon eniyan ninu aye yi ko le salaye gbekele ohun kan tabi enikan lati igba ti eniyan ti subu ninu ogba ideni ni ati fa okan eniyan kuro lodo olorun ti o fi je wipe opolopo ni ki sese fun lati gbekele olorun o si daju wipe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa paapa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye olorun ti ko si ninu ore ofe olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wipe bi o tile je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awa oran ti oruko oluwa olorun wa nihi ni onisamu yi ti nje ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wipe enikeni ti a bi sinu aye yi a bi sinu iwaya ija a bi si oju ogun wipe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won lo ni igba ogun sugbon onisamu bi o tin so wipe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o n ka bibeli wipe bi onisamu ti n so yi o ni lati ranti itan awon omo israeli kini o se ku pa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara olorun nigba ti won ti ri titobi olorun nigba ti won ti ri giga julo olorun wipe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon omo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon omo egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni wepe awon omo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro wepe awon o segun awon omo israeli nitori be ni won se satele won sugbon o ni awa o gbekele oruko oluwa olorun wa kini mose ni lati ja fun awon omo israeli oruko oluwa olorun ni o ni oruko jehova lenu bi o ti ke pe oluwa be ni oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ibẹ̀ ni wọ́n ṣubú sí, ibẹ̀ ni gbogbo wọn parun sí, tí wọ́n sì lọ sí ọ̀run àpáàdì láìròtẹ́lẹ̀. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ó dáni lójú wípé olórin Dáfídì yìí ó ní láti máa rántí Gòláyàtì, ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará Fílístíìnì ni Gòláyàtì gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin, ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn, ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé Dáfídì ó wà ní orúkọ Olúwa. Ẹni ó fi ń sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run, wọ́n jẹ́ àwọn kèfèrí, àwọn tí kò mọ Ọlọ́run aláàyè, àwọn tí òtítọ́ Bíbélì, àwọn tí ìmọ́lẹ̀ ìhìnrere kò tí ìmọ́lẹ̀ fún, àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí, kìí ṣe àwọn tí kò ti kà Bíbélì rí nìkan ṣoṣo, kìí ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin. Mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé, àbí sójú ogun, àbí sójú ìwàyà ìjà, nítorí wípé èṣù ńlá ti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọn ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí pé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun. Èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o, ẹ ó rí ìpọ́njú, ẹ ó rí inúnibíni, ẹ ó rí ìjà, ó ní ṣùgbọ́n ẹ tújúká, nítorí èmi ti ṣẹ́gun ayé. Ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin Ọlọ́run, nínú ìwàyà ìjà nínú ayé yìí, nínú ogun ayé yìí, nínú ìṣòro ayé yìí, nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun, nínú rúkọ ìrúdò tí ó wà nínú ayé, ìgbẹ́kẹ̀lé wọn kìí ṣe nínú Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà àti ara, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀, a máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn, tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà. Ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí a wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin. Mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ Íjíbítì. Jẹ́ kí a wo Gòláyàtì tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan nínú Sámuẹ́lì kínní orí kẹtàdínlógún. Wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì, Fílístíìnì náà sì ń bọ̀, ó sì súnmọ́ Dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀. Nígbà tí Fílístíìnì náà sì wò tí ó sì rí Dáfídì, ó ṣáta rẹ̀, èyí ni wípé ó kẹ́gan rẹ̀, nítorí pé ọ̀dọ́mọdékùnrin ní ṣe, ó pọ́n, ó sì ṣe arẹwà ènìyàn. Fílístíìnì náà sì wé fún Dáfídì pé èmi ha ń ṣe ajábí tí ìwọ fi mú ọ̀pá tọ̀ mí wá. Fílístíìnì náà sì fi Dáfídì ré nípa àwọn Ọlọ́run rẹ̀, àwọn òrìṣà rẹ̀. Fílístíìnì náà sì wé fún Dáfídì pé máa bọ̀, èmi ó sì fi ẹran ara rẹ̀ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko pápá. Dáfídì sì wé fún Fílístíìnì náà pé ìwọ mú idà àti ọkọ̀ àti àwà tọ̀ mí wá, ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá lé orúkọ Olúwa àwọn ọmọ ogun, Ọlọ́run ogun Ísíráẹ̀lì tí ìwọ ti gàn. Ṣèrántí wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin. Èyí ni Gòláyàtì ṣe, nítorí wípé ó gbẹ́kẹ̀lé ọfà, ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà àwọn kèfèrí, ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà tí wọ́n fi ọgbọ́n ènìyàn tí wọ́n fi ṣe. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ó gbẹ́kẹ̀lé agbára òun tìkára rẹ̀, ó gbẹ́kẹ̀lé ìrírí tí òun ti ní láti ojú ogun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ṣáta, ó kẹ́gan Dáfídì, ó gbẹ́kẹ̀lé àwọn òrìṣà rẹ̀, nítorí pé Fílístíìnì náà sì fi ré, ó fi bú nípa àwọn Ọlọ́run rẹ̀, nípa àwọn òrìṣà rẹ̀. ṣùgbọ́n bí o bá mọ ìtàn yìí dáradára ó rí wípé aṣẹ́gun Filistini yìí aṣẹ́gun rẹ̀ nítorí wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò sí nínú Ọlọ́run aṣẹ́gun lè àwá jẹ́ nígbà tí a bá gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa ṣùgbọ́n jẹ́ kí a wò ó àwọn ẹlòmíràn fún ààbò wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn agbára òkùnkùn wọ́n máa ń lọ sí ìmùlẹ̀ pẹ̀lú àwọn agbára òkùnkùn ní ìrò wípé ìmùlẹ̀ wọn tàbí ẹ̀jẹ̀ tí wọ́n ti bá ikú àti ọ̀run àpáàdì àti sàtánì dá wípé yóò fún wọn ní ààbò jẹ́ kí a wo Isaiah orí kejìdínlọ́gbọ̀n kí a wo àwọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ẹlòmíràn ní láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu nítorí ẹ̀yin ti wípé àwa ti bá ikú dá má jẹ̀mu a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kì yóò dé ọ̀dọ̀ wa nítorí àwa ti fi èké ṣe ààbò wa àti lábẹ́ irọ́ lí àwa fi ara pamọ́ sí ṣé o rí wípé ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run wọn á lọ múlẹ̀ àwọn ẹlòmíràn wọn á lọ sínú ẹgbẹ́ òkùnkùn àwọn ẹlòmíràn wọn á fi àwọn ẹ̀mí iyemọja tàbí àwọn ẹ̀mí òkùnkùn tàbí àwọn ẹ̀mí alálùpàyídà wọn á fi ṣe agbára wọn wọn á fi ṣe àṣà wọn wọn á sì gbẹ́kẹ̀lé wọn á rò wípé bí ìjàmbá bá fẹ́ dé wípé egbé yóò gbé wọn wọn ò ní farapa wọn á gbẹ́kẹ̀lé àwọn ohun asán wọn á fi irọ́ ṣe ìgbẹ́kẹ̀lé wọn òní ó ń sọ níhìn wípé àwọn ti bá ikú dá má jẹ̀mu àwọn ẹlòmíràn wà tí wọ́n rò wípé àwọn ti bá ikú dá má jẹ̀mu wípé wọ́n ti fi àkókò sí ìgbà tí àwọn lè kó wípé wọ́n láti gbé ọdún báyìí láyé ní àkókò ìgbà yìí dé ìgbà náà àwọn ní láti lówó ni àwọn ní láti ní nǹkan báyìí àwọn ní láti ní ìtàn nítorí pé àwọn mọ̀ wípé kò tí ì sí ikú lójú wọn nísinsìnyí wọ́n rò wípé má jẹ̀mu tí àwọn ti dá nínú ẹgbẹ́ òkùnkùn wọ́n rò wípé ó lè dúró àwọn rò wípé wọ́n ti bá ipò òkú múlẹ̀ wípé àwọn lè fa ọjọ́ wọn gùn àwọn lè gbé tó àkókò tí wọ́n ń fẹ́ nínú ayé ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn wọ̀nyí tí wọ́n rò wípé nígbà tí pàṣán gígùn yóò bá làájá tí yóò la ilẹ̀ náà já yóò kọlu ẹnì kọ̀ọ̀kan wípé kì yóò dé ọ̀dọ̀ àwọn nítorí wípé àwọn ti fi èké ṣe ààbò wọn jẹ́ ìwọ jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé èké ìbọ̀rìṣà ni ó fi ṣe ààbò rẹ èké babaláwo ni ó fi ṣe ìbọ̀rìṣà rẹ èké àwọn wòlíì èké ni ó fi ṣe ààbò rẹ èké àwọn ènìyàn tí wọ́n ń pa irọ́ fún ọ ni ó fi ṣe ààbò rẹ ó ní lábẹ́ irọ́ lè àwa fi ara wa pamọ́ sí lábẹ́ irọ́ ẹni tí ó bá lọ sínú ẹgbẹ́ òkùnkùn tí ó rò wípé òun ní ààbò lábẹ́ irọ́ ni ẹni bẹ́ẹ̀ ni ó fi ara pamọ́ sí ó ní ẹsẹ̀ ìkẹtàdínlógún ìdájọ́ ni èmi ò fi lé ẹsẹ̀ pẹ̀lú àti òdodo lèmi ò fi lé òṣùwọ̀n yìnyín yóò gba ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ ó ní bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí kúrò nínú ìdájọ́ Ọlọ́run tí kò ronú padà bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí ní àkókò ìdájọ́ Ọlọ́run ó ní omi kíkún ni yóò bo gbogbo ìsásí ibi ìsásí yóò bò wọ́n mọ́lẹ̀ kí a ronú àwọn tí wọ́n gbé ní àkókò ayé Noah bí Noah bí ó ti ń pọn ọkọ̀ ìgbàlà bẹ́ẹ̀ ni ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà ṣùgbọ́n àwọn mìíràn wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n orí wọn wọ́n sọ wípé òjò ò tí ì rọ̀ rí àwọn ò mọbi tí òjò náà tí ó ti ń bọ̀ tí ó lè pa gbogbo ayé run àwọn ẹlòmíràn wọ́n rò wípé àwọn ní ìmọ̀ wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí nínú ìmọ̀ ìjìnlẹ̀ tí òjò àti tí ilẹ̀ wípé kò sí ohun tó jọ ìkún omi àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ó ṣeéṣe kí wọ́n ti kọ́lé ilé olókè gíga kí wọ́n kí ó máa rò wípé bójo tiẹ̀ dé bí ìkún omi tiẹ̀ dé àwọn ní ibi ìsásí ṣùgbọ́n ní àkókò náà omi tí ó kún ni ó bo gbogbo ibi ìsásí mọ́lẹ̀ Ọlọ́run wa ń sọ wípé bákan náà ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro we pe o ni ibe sasi kan bi enikeni ba ro we pe o ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi sasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba nfe ran lowo bi a ba nfe ipese atodo olorun nikan ni ati le ri awon nkan won yi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya nwa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nbi kan wo pe eni e ki ba ti nitori wo pe o ti je oselu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to ngbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon iso won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile eni olorun fi nkilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti seranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti mu kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wi pe won a tun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma nso ka lo fun Egypt fun ilowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won a lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan lo ku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ku Olorun apadi se eyi ni mu kuro wi pe oni ku mo ni o ye ki a mo wi pe bi nkan be ba sele awa ti a je omo Olorun a ke tun pada lo si Egypt lati so wi pe atun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se Olorun awon elomiran won ki mo wi pe eni ti o ba ti gbe ara kiku yiwo wi pe eniyan lasan ni won ma gbekele eni Olorun fi so fun omo Israeli wi pe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se lesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni tin gbadura o je eni ti o fi ara fun isin Olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa nso fun wepe bi o ba se daadara bi o ba jafafa bi o ba se on gbogbo ti ohun fe ohun a mu lo si ilo oyinbo ohun a mu lo si America ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monomono a lo si Japan a lo si Chibi a lo si Tohun bi a ba tin se awon ipinu wonyi fun iru eni be ti a tin fun ni ileri okan re a ma bale a ma so wepe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele gba ti mi o leyan mo ti n gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara America ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se Olorun nitori eniyan li awon ara Egypt ki se Olorun eran li awon esin won won ki se emi Oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo Olorun ti o je wipe eniyan la nsare to leyin o ni Oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo Olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi n rubo won a ro wepe nitori wepe awon n rubo pelu eran pelu adiye ki a konko so wepe nitori won se sara nitori be won ro wepe awon o ni igbala wepe bi oju ba pa iku bi iku ba pa oju won de wepe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele Olorun igbekele wa o ni lati wa ninu Olorun nikan soso bi a ba fe ri oju Olorun nikeyin o ni wo odo agutan Olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju Olorun bi a ba fe di eni igbala a ni lati wo odo agutan Olorun ti o ko ese ara aye lo je we pe a ni lati gbadura a ni lati so fun Olorun a ni lati wa oju Olorun a ni lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele Olorun ki a si mi le Olorun patapata ki se pe ki a si mi le Olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo Kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro Olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na o n so wepe a ni lati gbekele Olorun patapata awon elomiran won ma n gbekele owo won o ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asewere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu we pe ki a gbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi ori kerin din ni adojo o kan erin efa o kan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti ari we pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin se leri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won ori iran lowo ti won fe

gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé, kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ ènìyàn. Lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́, ẹsẹ̀ kẹrin ẹ̀mí rẹ̀ jáde lọ, ó padà sí èròpẹ́ rẹ̀. Lé ọjọ́ náà gan èrò inú rẹ̀ run, gbogbo ìrònú, gbogbo ìlérí, gbogbo àwọn ìlépa tí irú ẹni yìí ní, ẹni tí a gbẹ́kẹ̀lé ní ọjọ́ tí ó bá fi ayé sílẹ̀, ní àwọn nǹkan wọ̀nyí ni yóò run, ni a ó gbàgbé wọn. Nínú Isaiah orí kejì ẹsẹ̀ ìkejìlélógún, ẹ̀sìnmi lẹ́yìn ènìyàn, ẹ kúrò lẹ́yìn ènìyàn. Èyí jẹ́ wípé ẹ má ṣe jẹ́ kí ìgbẹ́kẹ̀lé yín kí ó wà nínú ènìyàn, ẹni ẹ̀mí ẹni tí ó wà ní ihò imú rẹ̀. Nítorí nínú kíni a lè kà á sí? Ó ń sọ fún wa wípé ìgbà òdúró lọ́pẹ́ títí fún ènìyàn ẹlẹ́ran ara. Gẹ́gẹ́ bí Bíbélì pàápàá ti sọ wípé ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin ẹnì kọ̀ọ̀kan àti ikú, ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú. Nítorí bẹ́ẹ̀, kí a má gbẹ́kẹ̀lé ènìyàn, Ọlọ́run tí kì í yípo padà, Ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé, òun ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé. Nínú Jeremiah ni a rí ègún Ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn. Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún, báyìí ni Olúwa wí: ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní báyìí ni Olúwa wí. A sì mọ̀ wípé ohun tí Olúwa bá wí, ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ, ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò kọjá lọ láìṣe. Ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn. Ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà? Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé, nígbà tí inúnibíni bá dé, nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ, nígbà tí ó dàbí ẹni pé ìrúmi dé sí ìgbésí ayé rẹ, ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn. Ẹni tí kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà. Jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ. Bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò Ọlọ́run. Ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó. Ohun tí a ń rò ni wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí Ọlọ́run ní. Nítorí bẹ́ẹ̀, nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa, a fi ẹni yìí a fi dípò Ọlọ́run. Òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn, òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà. Nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa, ó di Ọlọ́run fún wa. Ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Òun ni ẹsẹ̀ ìkarùn-ún yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ. Irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn, nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin Olúwa. A fẹ́ lọ gbàdúrà, a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa, a fẹ́ lọ tú wọn payá níwájú Ọlọ́run. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ Bíbélì, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsinmi. Yóò máa wí pé òun fẹ́ lọ bá bàbá àṣàlẹ̀, òun fẹ́ lọ bá lágbájá, nítorí pé ẹbí bá tiri, bí lágbájá bá wà láàyè kò séwu. Ó ti fi ẹni yìí dípò Ọlọ́run, ó ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ. Irú ẹni bẹ́ẹ̀, ìgbẹ́kẹ̀lé ènìyàn a máa mú kí ìdánwò ti ara kí ó wá sí ìgbésí ayé ẹni bẹ́ẹ̀. Ọmọbìnrin tí ó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó jẹ́ pé bó jí láàárọ̀ orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀, bó lọ lọ́sàn-án orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀, bó lọ síbi iṣẹ́ orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Lágbájá sọ wípé òun á bá mi wáṣẹ́, lágbájá ti sọ wípé òun á jẹ́ kí n jókòó sí ibòjókòó rere, lágbájá ti sọ wípé ohunkóhun tí n bá nílò kí n máa wá láti rí òun. Irú ẹni bẹ́ẹ̀ a

gbà yín là rántí wípé mo ń sọ fún ọ nípa àánú ọlọ́run wípé àánú ọlọ́run ló fún wa ní ìdáríjì àánú ọlọ́run ló fún wa ní ìgbàlà àánú ọlọ́run ló fi oore ọ̀fẹ́ ọlọ́run ló fi fún wa àánú ọlọ́run ló kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àánú ọlọ́run ló sọ ọ̀tá ọlọ́run di ọmọ ọlọ́run àánú ọlọ́run ló mú wa kúrò nínú òkùnkùn ló mú wa wá sínú ìmọ́lẹ̀ àánú ọlọ́run ló jẹ́ kí ọlọ ẹ̀ṣẹ̀ tí ó wúwo púpọ̀ tí a so mọ́ wa lọ́rùn tí ó wà nínú ọkàn wa tí ó wà ní ìgbésí ayé wa tí kò jẹ́ kí a ní ìtẹ̀síwájú tí kò jẹ́ kí a mọ bí a ti gbàdúrà tí kò jẹ́ kí a mọ bí a ti ké pe ọlọ́run àánú ọlọ́run tí ó tóbi jọjọ òní ó mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó wúwo tí ó dídò lè mú kí a wẹ̀ wọ́n nù kí a já wọn kúrò ní ìgbésí ayé wa bí ò bá tí ní ìgbàlà bóyá ò ń retí wípé nígbà tí ó bá jẹ́ ẹni tó ní ìwọ̀ntúnwọ̀nsì tàbí ó jẹ́ ọmọlúàbí tàbí ó jẹ́ olódodo fún ara rẹ wípé nígbà náà yóò ṣeéṣe fún ọlọ́run láti gbà ọ́ là rárá ìgbàlà kìí wá nítorí wípé a jẹ́ olódodo ìgbàlà kìí wá nítorí wípé a jẹ́ ọmọlúàbí ó ní nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa nígbà tí àwa jẹ́ ọ̀tá ọlọ́run a fi ìfẹ́ ọlọ́run hàn wá ní ti wípé kristi jésù kú fún wa nítorí bẹ́ẹ̀ kò sí ohun tó ní láti máa dúró dè òní ni ọjọ́ ìgbàlà òní ni ó yẹ kí o ké pe ọlọ́run bí o bá tí ní ìgbàlà òní ni ó yẹ kí o sọ fún ọlọ́run wípé o sinmi lé àánú ọlọ́run o ń fẹ́ àánú ọlọ́run o ń fẹ́ ìgbàlà ọlọ́run wo epistle ti paul apostle sí titu orí kẹta ẹsẹ ìkẹrin àti ẹsẹ ìkarùnún ṣùgbọ́n nígbà tí ìṣeun ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn kìí ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ kíyèsí gẹ́gẹ́ bí àánú rẹ̀ lè gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́ àwọn nǹkan tí a sọ níhìn-ín wọ́n níye lórí wọ́n sì pọ̀ jọjọ ó ń sọ ó ní nítorí ìṣeun ọlọ́run olùgbàlà wa ó tún sọ ó ní nítorí ìfẹ́ rẹ̀ ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo àwọn ẹlòmíràn tí òye ìgbàlà kò yé wọ́n máa ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń sọ wípé láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ìsìn wípé àwọn wá láti ìdílé onígbàgbọ́ wípé láràárọ̀ nígbà tí àwọn ṣì wà ní kékeré ni bàbá náà máa ń laago tán máa ń pè wọ́n jọ tán máa ń ka bíbélì tán máa ń gbàdúrà wọ́n rò wípé nítorí àdúrà gbégbà wọn wọ́n rò wípé nítorí ohun tí wọ́n ń ṣe wọ́n rò wípé nípa iṣẹ́ ọwọ́ wọn ni a ó fi gbà wọ́n là rárá kì í ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn tí òye ìgbàlà kò yé a máa ń sọ wípé òun ò ṣebi sẹ́nì kankan rí wípé bí ọwọ́ òun ti rí bẹ́ẹ̀ nínú òun ti rí òun ò ní kí tẹnikẹ́ni má dára wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí bí wọ́n domi sóun lẹ́nu kìí bọ́ sílẹ̀ wípé òun jẹ́ ẹni tútù òun jẹ́ ẹni jẹ́jẹ́ wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là à ń sọ fún wọn wípé kìí ṣe bẹ́ẹ̀ ó ní kìí ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo àwọn ẹlòmíràn wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú láti ìgbà tí àwọn ti dáyé àwọn kìí bẹ́nikẹ́ni jà bí àwọn tilẹ̀ bínú àwọn kìí fi hàn bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n àwọn máa ń lọ jẹ́ ẹni àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo àti pé àwọn máa ń fún àwọn alágbe wọ́n máa ń fún wọn lówó àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúàbí ó sọ fún wa ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúàbí tó bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta èrò ọkàn wa ń kọ́ ìlépa ọkàn wa ń kọ́ bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́ àbí ọlọ́run ò rí èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ kò rí èrò inú wa kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa ta ni ó lè sọ wípé òun mọ́ ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ ó mọ nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní kò tilẹ̀ bá ìwà funfun ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì ká má ṣe sọ nípa ti ènìyàn ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi ó mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri ẹni tí kò mọ ọlọ́run ẹni tí kò gba ọlọ́run gbọ́ ẹni tí kò ní ìgbàlà ọkàn ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ òun là ń gbé káàkiri nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo gẹ́gẹ́ bí wípé a ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà àti wípé oṣù kan ò lè kọjá kó má

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: A dupe pe oran Jesu Kristi omo bibi re kan sosho eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jile jojo ti o koja oye wa a dupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje an be o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa e ma se je ki a fi on ko pamọ fun yin a be yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa on ti o n ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa. Loni a n fe ye ewe mimo wo lori igboran pipe bi a ba n so nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si ma n je ohun ti o ma n dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma n so titi ki o to gba fun wa o ma n je ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun a si ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni ko ni si ohun ti a n beere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n beere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni a da wa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronun pupo bi o ba ri omo ti o n se aigboran kise onikan ni o nda adase oni awon ore ti won so fun wi pe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba n gboran ni igba gbogbo wi pe a dabi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n ki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won se tan lati fi igboran pipe ba olorun lo mo n fe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si n fe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re tile buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o tin tesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wi pe olorun beere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo n jewo fun olorun wi pe ninu aimo ni o n se eyi ti o n se tele tele o si jewo ese re ko fi ohunkohun pamo o gbadura o wo oju oluwa o bebe lodo olorun wi pe idariji ati anu ni o n fe ko pe jina ni aran odise olorun kan si ti a n pe ni Ananiah o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la a si ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá Ìṣe àwọn Apọ́stẹ́lì orí 11, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n sì fi ílé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paul, bẹ́ẹ̀ ni Paul ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì, ènìyàn Ọlọ́run, kì í ṣe kèfèrí ṣùgbọ́n wòólì, ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́. Ó débẹ̀, ó sì mú àmùrè Pọ́ọ̀lù, ó di ara rẹ̀, ó wípé ta ló ní àmùrè yìí? Wọ́n ní arákùnrin yìí ni ó ló mà ṣe o. Ó ní wàhálà wà níwájú, ìṣòro á pọ̀ fún un, nítorí wípé bí ó bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn, á sì kó sí àwọn Júù nínú, wọ́n á ṣe lòdì sí púpọ̀ púpọ̀. Ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin, arábìnrin, àwọn ọ̀rẹ́, àwọn tí ó mọ Pọ́ọ̀lù, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Pọ́ọ̀lù má ṣe lọ. Gbọ́ ìdáhùn Pọ́ọ̀lù ní ẹsẹ̀ 13. Nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yin ṣe yìí? Ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn. Nígbà tí wọ́n jókòó, tí wọ́n sọ pé ó yá o, ìpàdé ẹbí, nítorí pé a ti gbọ́ pé lágbájá, ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́, ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn, ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé, ọmọlúwàbí sì ni, ìwọ tó ti dàgbà lágbà, ìwọ tí o jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé, a tún gbọ́ wípé ó ń lọ síbì kan, àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá, a ò rí ẹ. Wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì, èwo tún nìyẹn? Ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna, wọ́n sì jókòó, wọ́n ní kò jókòó sáárín, wọ́n ní òkúlẹ̀ síbẹ̀. Mo lo tún lọ, ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín, àbí wọ́n fi pitàn fún ẹni? Oun lo fi okuta so le sibe. Baba o si kere ninu ise esi. Ago church onora. Awon aga iwasu onoye ti iya eda nbe. Gba ti won se ikore ni odun to koja. Abi won kin so fun nkan to nlo nle ni. Gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa. O tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won o ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lojo koti won fe pa e lokanda igba ti gbogbo ba soro tan patapata iya e awa bere a ma so ko o temi laarin ijo laarin egbe o doju ti mi o ngbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma de be o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penupo na so.

Woye wipe ipinu okan tire ni wipe iwo na ti mura tan wipe ihinrere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul nso fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan sosho ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christ kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se ngbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o so wipe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fẹ ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wipe bo ba gbo ari si o taya e tin ja ti won ti won wa pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisha na ajo masin tabi o sese ko ti je pe o ti n fe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si ti n ka bibeli àwọn òbí ìyàwó yìí wọn ti pèpè òòṣọ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàárí àbọ ẹ tó bá máa dé á gbé bíbélì rò níjú àwọn tó ń kọ lọ́hùn á kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjàmọ́nú wípé mbó ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tọ́ bá kọ́ ẹ lọ́hùn wípé kò wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ ká yé le fún ẹ o tiẹ̀ tí sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nígbà tí wọ́n bá ti ri wípé wọn ò lè pa ó lé ọkàn dà wọn adáke ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe wo galatia orí ìkíní galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá nítorí ẹ̀yìn ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn júù bí mo ti ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn ọlọ́run ré kọjá ààlà tí mo sì bá a jẹ́ mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn júù láàrin àwọn ará ìlú mi mo sì

sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá owó fàsẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni, ìsìn tí kì í gba nílà, ìsìn tí kì í gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ìsìn tí kì í gba ìjẹkújẹ, ìmukúmu, ìfẹ́kúfẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn, nínú ìṣìnà, nínú ìwọ̀ òkùnkùn, nínú inúnibíni. Òun ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà. Wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, nígbà tí ó wu Ọlọ́run, ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu Ọlọ́run ni. Ìwọ tó tún wá síhìn, tó wá jókòó, tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn-ín báyìí, wọ́n wà ní ilé tẹ́tẹ́, wọ́n wà ní ilé ọtí, wọ́n mu àmuyíra, àmutọ̀sára bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn ẹgbẹ́ wa nísinsìnyí, bí a bá gbà tá a bá ń kọjá lọ, a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà, ìjọ ẹ̀sìn. Àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa, wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn, tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè, ó ń bá a lọ. Ṣùgbọ́n bó ṣe ti àwa ni, ó wu Ọlọ́run nínú àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ẹ̀fẹ́ tí Ọlọ́run náà sí wa, kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà, nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébùú yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fa ni, àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, rówó àti ẹ̀sọ́tán náà, ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá ta wà nínú ẹ̀ yìí, àbó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé ta, wọ́n mọ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn. Iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí, iṣẹ́ pé bojí ojí mi kò tí ẹ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tán fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tán wọn? Gbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ. Àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn, ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún ọ wípé rárá, mo ti di ẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kí ó má bá mi tu palẹ̀ mọ́. Ní ìṣe àwọn àpọ́stélì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á. Ìṣe àwọn àpọ́stélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi.
wepe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu esin pete ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise esin sinagogu awon ni won pe awon omo Olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o atemo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko bi rin jo ta ko won jo ti won po nle bo fe keni kan lo pon mi wa re ni pe bo fe keni kan lo segi wa re ni pe bo be te ni kan odun wa ya si yara te lo mi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri yawo meje to ti fe ikan tun bo lona bo ba si ti nkunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo daada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pẹ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ àtún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe nsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo Exodus orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa Exodus orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohun mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún ọlọ́run kí ni a ń pè ní ìṣúra bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ
ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma da abobo wa a ma fi iso re so wa ni exodu ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodu ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo leona ati lati mu ode ibi ti mo ti pese sile mo fe ran o leti pe ki jesu kristi ki o to faye sile ki o to lo le o n so fun awon omo ehin re o si n so fun awa na pelu wipe e ma se je ki okan yi ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu wipe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yi emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wipe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu awa n so fun a wipe ni akoko kan ni igba kan ni aye awon omo israeli ni awon na ni iru ileri be bi o tile je wipe ileri yi ko sunmo ti wa ko to ti wa wipe ile kan wa ti a pe ni ile ileri ile kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wipe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli la le jade ninu re esu ati ida meta awon angeli le orun ni a le jade a si so fun wa wipe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wipe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo si bi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wipe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wipe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wipe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti a n gba bi a ti n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e a ma ta e ninu olorun wipe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wipe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wipe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wipe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe ori eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obinrin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kakiri ibi to ti bade lila pade niyan
se iwo na mo pe eni to ba nwa iwa ku wa a ri ri ku ri nkan to mo eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko salaye je oloto lati kin ni ilo sugbon ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa a wa be sin ni so fun e je jesu lagbara mi bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni bo ti so yen be ni esu lo ngba lowo e o wa pa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi olorun lo le lila yi ni o tun so pe samsoni jidide awon filistini won do dere won de samsoni ba ji o lo won se bi okunrin temi olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun aparada ni temi olorun ba lo o to be won yi e mole won ri o mole lojo run wa pade e bo pe jesu jesu ani se bo ti kon mi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adaba run a lo ti o a lo nki gbenu doti se bo ti wo no kunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu no be si ni fi se sin na wa won yoju e mejeji na wa so fun pe o ya won a kora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa gba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo si ngba to nlo si lesi gba to nso eko asun dabo jesu fejere we mi jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton wa so pe michael loruko e o ya mbi waka psalm 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti sala ni ni egbe awon ni tete o ni awon omo awon ni awon omo Israel ni won so o ni awon ti o ko wale eru won won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko to mu inu re dun oni to nda lara ya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo bori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan e te orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon to kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu po ada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sa won okun ko mo tun adura
bon re ton gbadura awon omo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina run agba olorun lo so kale mo si mo gba olorun je lere wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti penda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo fe gboran o di sura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so ama panu e mo bo ba tin fe lo sibi kan ma lo sibe o bo ba si tin gbona o daju wi pe bi pe badun bi jesu ba farahan ni awo somo o lo ko tun ye ka ma soro popo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun popo won run o ba lo awon eniyan ba ko ti agutan yi da ma je apa agutan yi eleida oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan solu loba o ti pe inda si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti samson ni abotu o fe di bi saul o ranti wo pe saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da ohun lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisinsiyi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mo kuro ninu okan re amen bo olorun si ti npe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo ola nfe gboran e bo ba fe gboran wa so fun olorun e je akunle ki a so fun olorun pe emi ai gboran patapata ki olorun ki o yo kuro Olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun Olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun Olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti wahiu so fun olorun eje jesu christi wa sibe lati we omo emi olorun tin toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun onigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

போனோம்.

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
1: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn, yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
0: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
1: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
0: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù, Jọ̀hánù, Jákọ́bù àti àwọn Ándérù, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damascu, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Pọ́ọ̀lù tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Pọ́ọ̀lù ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo Ìṣe àwọn Apọ́stẹ́lì pẹ̀lú ní orí 2, Ìṣe àwọn Apọ́stẹ́lì ní orí 2 láti ẹsẹ̀ 17, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn Apọ́stẹ́lì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a bàtísì wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Eyi ni apẹrẹ ti a fi lele fun wa wepe awa paapaa lẹsẹkẹsẹ ti a gbọ ọrọ Ọlọrun a ko gbọdọ fi akoko igbala tabi idariji wa dọla ki a ma sọ wepe bi o ba di ọjọ miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu pada a o wa oju Ọlọrun bẹẹ naa ni bi a ti n gbọ nipa atunṣe gbogbo awọn nkan wọnyi jẹ ojuṣe ti a ni ṣe yala si Ọlọrun yala si ara wa yala si awọn aladugbo wa tabi si awọn ti o jẹ ọmọ ijọ awọn ti o jẹ eniyan Ọlọrun bi ti wa o ṣeeṣe a ni atunṣe lati ṣe ti ẹmi Ọlọrun ti o n tọka si fun wa ti o si n kan nipa fun wa wepe o yẹ ki a gbe igbesẹ yi tabi ki a gbe igbesẹ ni bi ẹni ti o mọ Ọlọrun a ri awọn ẹlomiran wepe wọn ma fi akoko falẹ a ma sọ wepe ẹmi n fẹ ṣugbọn o ṣe alera fun ara wepe nigba ti mo ba goke agba awọn onigbagbọ ju bẹẹ lọ boya ti n ba ni iriri tabi iriri miran o ṣeeṣe fun mi tabi yio ṣeeṣe fun mi lati gbọran si Ọlọrun lẹnu ṣugbọn ohun ti a n sọ fun wa ni wepe lẹsẹkẹsẹ ti a ti gbọ ọrọ Ọlọrun ti o n sọ fun wa wipe atunṣe wa ni ọna wa lati ṣe ni iru igba bẹẹ ni a lati fi itara tabi igbona ọkan si Oluwa ki a si sọ fun Ọlọrun wepe gẹgẹ bi o ba ti fun wa ni ore ọfẹ a o gbọran si lẹnu tabi o n sọ fun wa nipa isọdi mimọ a ti mọ wepe bi eniyan ba ni igbala o ni idariji ẹsẹ o ni alaafia Ọlọrun ni ọkan rẹ a kọ orukọ rẹ si iwe iye Ọlọrun eyi ko mọ nipa wepe a ti ni igbala nisisiyi nitori bẹẹ ko si omiran ta ni lati ṣe ọrọ Ọlọrun n sọ fun wa wepe a ni lati tẹsiwaju wepe iriri onigbagbọ miran wa ti a n pe ni isọdi mimọ ìsọdi mímọ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fà á tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọrun tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọdi mímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọrun yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́ àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là wọn máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí Ọlọ́run kí ó bá wa fà á tu a rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébo Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e a rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́ ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún kristi ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù ẹ jẹ́ kí a wo Jọ́hánù ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew arákùnrin Simoni Pétérù òun tètè kọ́ rí Simoni arákùnrin ohun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa li a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run béèrè lọ́wọ́ mi wí pé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Áńdérù tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé, tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run, tàbí ó ṣe é ṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣe é ṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ, tàbí ní ọkàn wa, tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ 19, gbogbo àwọn ti emi ba fe ni mo nba wi ti mo si na nitori na ni itara nitori na ni itara o nso fa wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o nse ilowowo o nso fa wi pe oun ba wa wi oun si nfe ki a jigiri si awon ojuse ti o nbe ilowowo o nfe ki a ni itara ati igbona okan o si nso fun wa wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese ikokanla ni ti ise sise bi a ba nso nipa ise sise apostoli sise fun olorun evangelist sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni tin koni ninu ijo won se ise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun awon wipe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun ari awon akorin ari awon adena ari awo ni wasu ari eni to n ko wa nisisi gege bi oro olorun ari awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si maa sin oluwa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wipe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbo kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ nipa ti igbala se o ti onipo ada a si ti gba okan re la o ti gba nipa ti atunse se o ti mu ona re to niwaju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbọ nipa ti isodi mimo se o ni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun beere ile owo re o ti gbọ pe bi a ba ni isori mo a ni lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o ati se ohun ti olorun beere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun beere lowo re o ti gbọ nipa ise isin wa nipa adura gbigba wipe ki a ma gbadura le aisimi le aisaare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma se se ole ẹni gbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: Kí abárí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn, tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn, òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì sójà kò súsí nígbà ọ̀sáà kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipòkípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti an so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fi saju ohun ti o ye ki a fi saju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun wa n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo paapa o fi okan wa se ile ati se ibugbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotunu fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana bi o je ti atirasowo melo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu agbo.

fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ní kí a sọ kí ó lè yé ni, kí ni a ń pè ní wípé èèyàn ń kùn? Kíkùn ni wípé nígbà tí a bá ń sọ fún Ọlọ́run wípé orí bí mo ti rí, ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà, kí ló dé? Wo nǹkan tó fún Lágbájá, wo nǹkan tó fún Tamẹ̀dù, wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní Ọjọ́bọ̀, ní ọjọ́ Àlàmísì, tí wọ́n ń sọ oore tó ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀wàdà, mo jẹ́ tirẹ̀, mo lójoojúmọ́ màá ka Bíbélì, màá gbàdúrà, kí ni mo ṣe? Kíkùn nìyẹn ni. Nítorí pé gbogbo tí a ń sọ yìí kò sí ìdúpẹ́, kò sí ìmoore. Wo àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀, bí kìí bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò àti lọ́wọ́ àwọn ọmọ ogun Íjíbítì, ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó rán Mósè sí wọn wípé mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà, ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ìléeru nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn. Nítorí bẹ́ẹ̀, sọ fún Fáráò wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Íjíbítì, kò sí ìdúpẹ́. Wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin, irú orin wo ni wọ́n kọ? Nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa, bí wọ́n ti rí ọ̀tá, gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe fún wọn, tí ó ṣe lórí wọn ní Íjíbítì, wọ́n gbàgbé pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọ́n ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́, àdúrà tí ò nírètí, àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run. Àdúrà wọn ni wípé ọba ti fi wá sílẹ̀ ní Íjíbítì, àbá ti kó dànù bí ẹranko, àbá ti kú bí ẹni tí ò ní ìyá, tí ò ní bàbá, tí ò ní ẹni tó ń béèrè ẹ̀, ọba ti fi wálẹ̀, àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú. Àdúrà wọn nìyẹn. Ni Ọlọ́run sọ fún Mósè wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà. Bí a bá jókòó ti ti wọn, àbá jẹ́ kí àwọn ará Íjíbítì kí ó pa wọ́n run. Ṣùgbọ́n Mósè, nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Ábráhámù na ọ̀pá rẹ̀, omi òkun ó ya sí méjì. Àwọn wọ̀nyí láì dúró wípé Ọlọ́run kò ṣe. A wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ẹni tí kì í jáni tílẹ̀ wọ́n kọjá. Ni Ọlọ́run sọ fún Mósè wípé na ọ̀pá rẹ̀, omi tún padà, ó bo gbogbo àwọn ọmọ Íjíbítì mọ́lẹ̀, àwọn alágbára, àwọn akíkanjú, àwọn òmìràn, àwọn jagunjagun, pẹ̀lú ọfà wọn, pẹ̀lú àwọn ẹṣin wọn, pẹ̀lú agbára wọn, pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ṣe sí wọn, wọ́n parẹ́ pátápátá. Ìgbà yìí ni àwọn ará wa ni wọ́n mọ̀ wípé ó yẹ kí a kọrin. Wọ́n kọrin, orin tán kọ kò lọ títí, nítorí pé ní orí tí ó tẹ̀lé ni a rí wípé oúnjẹ ò tètè dé. Àwọn àgbàlagbà tó jẹ́ wípé gbà tí wọ́n wà ní oko ẹrú, Fáráò kò bá wọn mọ̀ wípé wọ́n jẹun tàbí wọn ò jẹun, kó tó ran wọn sí oko láti lọ mọ àwọn bíríkì tó máa fi kọ́ ilé. Ṣùgbọ́n nísinsìnyí, ebi díẹ̀, ṣé a mọ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí, tó jẹ́ wípé kí a tó mọ Ọlọ́run, bí a bá lọ sí ilé adáhunṣe ní abúlé, àníran ti jẹun àárọ̀, a máa káàkiri láti ìletò dé ìletò pẹ̀lú owó wa, pẹ̀lú gbogbo wọn sọ wá di alákísà pátápátá. Aṣọ tí ó dára jù ní àpótí wa ni adáhunṣe máa béèrè, gbogbo ẹ̀ pátápátá la fi sílẹ̀. Gbàtà ti déwájú Ọlọ́run, kò béèrè aṣọ, kò béèrè ẹran, kò béèrè oúnjẹ, bí kì í ṣe ìwọ̀n ìbá kékeré ìdá mẹ́wàá láti lè forí hàn wípé o pèsè fún mi, jẹ́ kí n fi hàn pé mo rántí rẹ. Ó parí. Bí ebi bá pa wá láàárọ̀ kan ṣoṣo, ó di pé ká máa bá Ọlọ́run, ká máa lu tábìlì pé Ọlọ́run kí ló ń wò, mi ò tí ì jẹun. Gbà tó wà lábẹ́ ìṣù tó ò jẹun.

0: ọjọ́ mẹ́ta tó ń sunkún àsunrin ẹkún lọ́sàn ẹkún lóru lọ́dọ̀ adáhun ṣe pẹ̀lú adìyẹ lọ́wọ́ pẹ̀lú ẹran alakígbe gbangba náà ṣùgbọ́n sìn ìṣòro díẹ̀ àìríjẹ díẹ̀ àìráṣọwọ̀ díẹ̀ àìríṣẹ́ṣe díẹ̀ wàhálà díẹ̀ látọ̀dọ̀ ẹbí ó di pé kí a máa fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ bí a bá ṣe bẹ́ẹ̀ jẹ́ pé a ń kùn nítorí bí àrí àwọn ọmọ ísírẹ́lì wọ̀nyí ní àsìkò tí wọ́n ń kùn yìí wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ọjọ́ tí a ń sọ yìí ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti ọ̀wọ́n òjijì tí ó wà pẹ̀lú wọn ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti bí a ti pa wọ́n mọ́ tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn arábìnrin wa bí a bá wo orí ìkọkànlélógún tí a kà wà á rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta númẹ́rì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta ẹni ara kenani ọba aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé ísírẹ́lì gba ọ̀nà àmiyọ nígbà náà lèóbá ísírẹ́lì jà ó sì mú nínú wọn ní ìgbèkùn ísírẹ́lì sì jẹ́ ẹ̀jẹ́ fún olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá olúwa sì gbọ́ ohùn ísírẹ́lì ó sì fi àwọn ará kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní homa ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwà bí ṣe ẹni tí ó mọ̀re ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bò ṣán ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá ó yẹ kan kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ dà pé ọlọ́run ṣoore fún wọn ó ṣẹ́gun ọ̀tá wọn kí ni wọ́n fi san fún ọlọ́run ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè hórì lọ lí ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ édòmù ká sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀ nítorí ọ̀nà náà wọ́n sì àwọn ènìyàn náà sì bá ọlọ́run àti mósè sọ kò sí ọpẹ́ gbogbo ohun tí ọlọ́run ṣe fún wọn kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní bèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run wo mánà tó fi ń bọ́ wa wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ọlọ́run pamọ́ wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbó mọ́ wa lẹ́sẹ̀ wo àwọn bí ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá wò ó láì lágbára láì ní ọfà láì ní ìbọn wò ó bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa wò ó bí ọlọ́run ṣe ṣe fún wa kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀ kò sí pé à ń bèrè ṣe lè fún wa ṣe tọ̀hún fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí a rí ni wípé ìdáyàfò ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sì ọkàn dé bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí mánà tó sú wa tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà ni ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè lọ́rùn ejò amúbìnà sí wọn pé kán máa pa wọ́n gbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n tún wò ó wọn màdúrà gbà wọn lè ké pé olúwa mósè ni wọn tún lọ sáré bá wípé mósè ó dé o gbà wá wàánú ọlọ́run lórí wọn ọlọ́run sọ fún mósè wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣe é bòṣán ọmọ burúkú ò ṣe é lò pa rọ idẹ fún wọn bí wọn bá wò ó wọn àyè ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn bí ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ni ìbá dúró gbogbo orin tọ́lọ́run ti ṣe fún wa bí kì í bá ṣe àánú ọlọ́run lórí wa.
1: opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n tan so ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wo pe se bayi ki a koko ma dupe wo pe a wa laaye amo christi aka bibili o ye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wo pe a nkun iwaju olorun arabirin se oye yin
2: oye mi sa e se pa
1: e se
2: popo
1: e se o e je ki a le duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

0: ọba ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́ ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí nípa bẹ́ẹ̀ ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24, Joshua orí 24 ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹyan ẹni tí ẹ̀yin ó máa sìn lé òní bí òrìṣà wọn ni tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé, ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí ó sìn Olúwa, ó sìn Olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ ó máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípin ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí o wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa. Kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa. Ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a ó máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà. Nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ wá àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípa, ó nípin nínú ìpàgọ́ náà. Ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ. Ó sọ fún wọn, sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Orin 24. Ṣé ìdájọ́ mi, Olúwa, nítorí tí mo ti ń rìn nínú ìwà títọ́ mi, èmi ti gbẹ́kẹ̀lé Olúwa pẹ̀lú, ǹjẹ́ ẹsẹ̀ mi kì yóò yẹ̀? Wádìí mi, Olúwa, kí o sì rídìí mi. Tán inú mi àti ọkàn mi wò, nítorí tí ìṣeun ìfẹ́ rẹ ń bẹ níwájú mi, èmi sì ti ń rìn nínú òtítọ́ rẹ. Èmi kò bá ẹni asán jókòó, bẹ́ẹ̀ ni èmi kì yóò bá àwọn aláyídáyìdá wọlé. emi ti korira ijo awon oluse buburu emi ki yo si ba awon eniyan buburu joko emi o we owo mi ni ailese be ni emi o si yi pepe re ka oluwa
3: ki emi ki o le fi won ope ro kale
2: ki emi o si ma soro gbogbo ise iyanu re oluwa emi ti nfe bujoko ile re ibi ago ola re ma se ku okan mi po pelu awon ilese tabi emi mi pelu awon eniyan eje bi owo eni ti iwa ika nbe owo otun won si kun fun abetele sugbon bi o se ti emi emi o ma rin ninu iwa titọ mi ra mi pada ki o si saanu fun mi ese mi duro ni ibi titeju ninu awon ijo le emi o ma fi ibukun fun oluwa
4: je ki a gbadura
5: adupe lowo re olorun wepe o fi jesu ta wa lore wepe bi a ba ni ibanuje tabi asun dabo ekun bi onkon ba wa ti o dori igbese aye wa kodo ti o si mu iporuru okan ba wa bi onkon ba ti o nda igbese aye wa tabi ile wa tabi ise wa ti o ndaru bi onkon ba wa ti o dabi eni wepe ile aibale aya o nyo wa lenu tabi alakala ko je ki agbadun tabi owo aye lo nle wa kiri amo wipe o ti fi jesu ta wa lore wipe o je ile abo fun wa ati pe bi a ba so fun jesu bi a ba ku aroye wa to lo bi a ba fi ara wa pamo bi a ba jewo ese wa bi elebi ati bi elese o daju wipe eje jesu christi ti atase loke kalfari o si wa sibe fun wa pelu asa ti so fun wa wipe yi le odo agutan olorun ti o ku ese araye lo asimo wipe bi a ba sumo bi a ba duro ti o bi a ba gbekele ileri re ti a si so gbo ibanuje wa ati ekun wa isoro wa bi a ba so fun o amo wipe o gba wa je anbe o wipe loni bi a ti wa pelu agbara re pelu eje ti jesu ta sile pelu ise irapada ti jesu ti pari fun wa abi o wipe gbogbo awon ije ase won yi ba mu o kuro sanu fun wa je ki alaafia re ki o joba ninu okan wa gbogbo igbese aye wa ti o ti daruba tun won se je ki oro re ki o le se wa pe ni asale yi ni oruko jesu christi oluwa mo n fe ki o si bibeli re si orin dafidi ikerindini aadota a n so loni nipa aabo ti o daju bi akoko kan ba wa ni igbesi aye wa ti o ye ki a mo aabo ti o daju ti o nipon ti o si se iyebiye eyi ti o je wipe owo aye tabi owo ota tabi owo esu ko ni le te wa mo woye wipe akoko ti a wa yi je akoko kan nitori wipe opo ojo lo ro ti le nfi mu opo iya ni awon eniyan si nje ni imo ati ri bi isasi sugbon bi o se ti wa ni awa ni olorun se ni olori re lati mo aabo ti o wa mo si mo wipe bi o ba fi eti sile ti o si fi ara balẹ ti o n gbọ ohun ti olorun fe ki a mo nipa wipe bi o tile je wipe esu paapaa ni o le ode yin bi a ba pari eko yio lati sako leyin re bi ijiya ba wa nipa ese ti a ti n da tele tele nipa irin ti a ti n rin ti o dabi eni wipe iya n je wa ise si n se wa mo mo wipe gba ti a ti fun wa ni jesu ti a si ti gbe jesu soke gbogbo ise wa ati iya wa ni a fi ko si ori igi agbelebu jesu sugbon o se pataki fun wa lati mo nitori bibeli so wipe awon eniyan mi n jiya won si n ku nitori aini imo ni orin dafidi ti mo pe ni ese ikerindini aadota ni a ti n sọ fun wa wipe ọlọrun le abo wa ati agbara lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń kó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ mì nípa ọwọ́ bíbì rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣàn yìí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣi ní ìdí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú. Àwọn ilẹ̀ ọba ṣídì, ó fọhùn rẹ̀, ayé yọ. Olúwa, àwọn ọmọogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè àbò wa. Ẹ wá wò ó, àwọn iṣẹ́ Olúwa, irú aporo tí ó ṣe lé ayé, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Ó ṣe ọrun, ó sì ké ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́, kí ẹ sì mọ̀ pé èmi lé Ọlọ́run, a ó gbémi ga nínú àwọn kèfèrí, a ó gbémi ga lé ayé. Olúwa, àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè àbò wa. Àwọn tí ó wà nínú ayé, wọ́n wá ààbò káàkiri. Gbogbo àwọn ènìyàn, yálà olówó tàbí ọ̀jọ̀gbọ́n, ó sì ṣeéṣe àwọn tálákà pàápàá tí wọn kò ní nkankan, tí ó dàbí ẹni wípé ó yẹ kí ọwọ́ ìyà kí ó dúró lára wọn, nítorí pé towó wọn ò ní, ti gbajúmọ̀ kò sí, tàbí ti dúkìá ohun ìní kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò ní nǹkan púpọ̀ nínú ayé, síbẹ̀síbẹ̀ èṣù ọ̀tá ẹ̀mí wa kò jẹ́ kí wọn kí ó gbádùn. Ó sì jẹ́ ohun tí àwọn ènìyàn máa ń wá kiri, ààbò, tí wọ́n rò wípé bí ohun gbogbo, bí ó bá dojú pọ̀, tí ó sì ń dàrú. Èyí tí onísáàmù tí ó ń ṣe àlàyé rẹ̀ ní ẹsẹ̀ kẹta wípé omi ń hó. Èyí sọ nípa wípé nǹkan gbóná mọ́ àwọn èèyàn tí ó wà nínú ayé lára. Ó sì sọ pé òkè ńlá pàápàá, tí a lè rò wípé ó fi ìdí múlẹ̀ ṣinṣin, ó ń sọ wípé ó mì. Àwọn ènìyàn tí ó dàbí ẹni wípé pẹ̀lú ohun ìní wọn, pẹ̀lú gbajúmọ̀ wọn, wọ́n dàbí òkè tí a ti fi ìdí rẹ̀ kalẹ̀, tí ó dàbí ẹni wípé kò sí ohun tó lè dé, wípé kò sí mímì, kò sí sí ẹ̀rù. Ṣùgbọ́n ẹni tí ó kọ ìwé yìí nípa ẹ̀mí sí Ọlọ́run, ó ń sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tí ara rọ̀ tàbí tí ara tù, pé bí wọ́n tilẹ̀ dàbí ẹni tí wọ́n dàbí òkè tí a fi ìdí wọn kalẹ̀, síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé, ó ń sọ wípé àwọn òkè ńlá wọ̀nyí wọ́n mì. Ṣùgbọ́n wá sọ fún wa ibi ìtura tí ó wà fún àwọn àyànfẹ́, fún àwọn tí wọ́n ń sin Ọlọ́run lé ẹ̀mí àti ní òtítọ́, àwọn tí wọ́n ní Ọlọ́run Jákọ́bù gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí olùgbàlà àti gẹ́gẹ́ bí olúwa wọn. Ó sọ fún wa wípé odò ńlá kan wà. Ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo. Èyí ni Jésù ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé omi kan wà, kànga kan wà, orísun kan wà tí ó ń ṣàn fún omi iyè, fún ìmúláradá àwọn tí ara wọn kò dá, fún ìgbàlà àwọn tí wọ́n sọnù, fún ìdáríjì àwọn tí wọ́n dẹ́ṣẹ̀, àti fún ìmúdúró àwọn tí ẹsẹ̀ wọn ti yẹ̀. Èyí ni ẹni tí ó kọ orin Dáfídì yìí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ayé rẹ̀ bá dàrú, bí ó bá dàbí ẹni wípé ó dàbí ẹni pé kí ó lọ pé ó pokùnso, kí o sì kú dànù nítorí pé kò sí nǹkan tí o rò pé o tún fẹ́ ṣe nínú ayé, ó ń sọ fún ọ wípé má bínú jẹ, má sì sọ ìrètí nù, nítorí pé odò ńlá kan wà. O lè máa ṣe ọníkà yìí fi wípé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wípé odò ńlá kan wà, èyí tí ó mú inú mi dùn bi mo ba darapo mo awon eni olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi sasi ati ibi abuka akiri sugbon o dabi eni pe bi o tin sa be ni pasan be ni o nba o ti o si ti saka akiri titi o wa ibi abu sugbon ti ko si ibi abu awon eniyan ti won si mo we pe aye nle wa awon na papa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona we pe ibe abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun wi pe bi o ba sa pamo si ibe abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wipe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wipe o le salai mo ibi ti odo nla yi wa sibe idaniloju ni wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wipe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wipe pelu gbogbo eti mo nse na mo sa nse iwonba ti mo mo wipe o ye ki nse sugbon sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je tire sugbon so wipe bi ki o le mo bi a se mo wipe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re jesus si je ki o di mo fun a wipe ibi ti eni meji tabi meta ba pejo ko so wipe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o o ni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wipe ta lo ji owo apo alufa o ni ibi ti eni meji tabi meta ba pejo po le oruko mi o ni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa o ni a ki o si onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re o ni awon keferi nbinu bi o ba ti mo tele ti o si jafara ti o ro we pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni a n pe ni keferi awon ti n ta fani awon ti won fe se o ni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri iyawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wipe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won abinu pe o wale bo si lole bo jeun bo yo won abinu pe o jeun bo gbe yawo bo bimo won abinu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba o sidi sugbon won so fun a wipe Olorun wa eni igba ayeraye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebe abo fun wa won ni o fo hun re aye yo Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob o ni abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won akole ile daradara ile mere mere ti akun daradara sugbon ki won ki o to wo inu re won a wa le si enu ona won ri nkan kan mole won se rin kan mole la ri awon papa mole lo bi won won ku lai ti enidi won so pe ari lagbaja ni ose to koja be ni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde money di ti won so komo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni won so fun a wi pe owo aye nte won esu n ba won o n pa won awon ti o pa tapatapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba teyan ba lo odun marun ni ile ewosan wo oyibo ni won ba adota tabi ogoji odun to ni lo ninu aye yo ti mo wi pe esu ti pa lapati gba to bi mo ti o raye gbadun won ti o si le toju won to tin kaakiri esin yi na ni o gbe bibeli kaakiri ko mo oju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imulada fun irora ti wa ko mo nipa re Jesu Christi ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti awa ti ati mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe kojo a je wo ese wa si ko sile bi a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe je wo ese be ni awon ton je wo ese ose nse won iya sin je won sugbon iwo to gbon iwo to sin mo wi pe o n fe iran lowo lodo olorun o sin fe abo re bo tin je wo ese ba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to n daju lori re o n so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gba ti jacobu n sa ko lowo ta ni lọwọ Isau le Olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni Olorun wa ba ni o ko si wi pe ohun a ma seso lori re Olorun Jacob niyan nigba ti o de odo Labani gbogbo iya ti Labani fe fi je ati ireje ti Labani fe se fun Olorun gba nigbati Olorun so pe ki o kuro ni odo Labani ni Labani tun fe se eka o fe dode re o si fe le ki o si baja be ni Olorun tun so fun Labani pe Jacob je eni eyan ti ohun nitori be ki o ma se fi owo kan nigbati Jacob n bo lati rin ajo ti o ti lo ni o ranse si Esau wi pe mo n bo ki o si gba awon ore ni isa ranse pada wi pe so fun wi pe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irin wo awon eniyan lese kese ni Jacob be si ni gbadura be ni Olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni Olorun ti o da abo bo Jacob a si wa so fun o wi pe bi o ba di eni igbala bi o ba je wo ese re ti o ko sile ti o fi Oluwa se olugbala re ti o si fi Olorun se ile iso giga re wi pe Olorun Jacob yo je abo re e wa wo awon ise Oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a n pe ni opin aye gbati Jesu wa ni aye a o so fun ninu iwe itan wi pe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe and yet o di imo fun wa wipe bi o ti le je wipe Jesu ninu ara ko rin de ile to re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se iye ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eni olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise olorun ni o tin se awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni anpe be o si se oko o ija na niyan o se simeji o ke simeji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri anwa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si se se ki iwo na ki o ti wa iru abo be ri awon abo ike Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti se akoso awon eniyan won awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja ki o de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaun se a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se nbo lo ma ti ri o se lodo Jesu lo so ma ti ri o awon ti won lo sile adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to se ogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye won jo kan ti won ti e joko ki won ronu wipe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wipe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona mi o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi ntemi mo ti ni nkan aje tele aje sara asi ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won do de awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki bo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da ma je mu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da ma je mu a si ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wi pe o nfe nkan wonyi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro le o fi ara re pamo si nitori na bayi le oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kokale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile yebiye ipile ti o daju eni ti o gbagbo ki o sa bi o ba ri eni kan ti o nsa kaakiri ko gbagbo eni to gba jesu gbo nitori jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma gbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu kristi okuta ile asi ti danwo o si yege okuta egule yebiye ni ipile ti o si daju ni eni ti o ba gbagbo eni ti o gba jesu gbo ki o sa onkon ki o le idajo le omi o fi le ese pelu ati ododo le emi o fi le osun yin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke yin ni o gba lo idajo olorun ni yo gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju jesu kristi ni abo ti o daju nitori wi pe gbogbo abo ike patapata ni iyi yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba iku da le a so di asan nitori be awa ti ansaka kere anfi owo sofo ni o gbo wi pe enikan wa nbi kan ile abo ti o wa nibe koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada wi pe ma je mu yin ti e ba iku da le o so di asan imule yin pelu ipo oku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese kokandilogun ni won igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibi ti eniyan le na ara re si lo akete ni a pe ni bed o so wi pe ki o le gba wa duro nitori o kere ju idi won wa lo o si so wi pe ibora koni ibo to eyi ti o le fi bo ara re ohun ti a n gbe kaakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkan kan bi scalp kekere ni akoko otutu ti a so pe ah obirin ibora re da ti o si mu nkan na jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah lakoko otutu akoko oye oye egbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obirin nikan lati fi bora ni akoko otutu eta abo ta ru pa ninu aye iru eniyen ko ju be lo ki je abo to to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma n so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apo ti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi maje mu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si oye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba fe abo to to an lati kuro ninu ese ke a si gba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wipe nitori kini oluwa se lewa loni niwaju awon filistini eje ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wipe sam ni won wa kaakiri ki sam yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won ija kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wipe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se wo mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu owo won ni le so oro a je wipe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku o lenu e iyawo keje o kuro nle e ni toto lo n gbadura ni toto lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo ofo lo n fo ofo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo tun won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro ni le wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu pada wo awon eyan wonyi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa be li awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati Finihasi wa nibe pelu apoti majemu olorun nigba ti apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi won ba be si ni korin ti won jo ti won yo ti won pa tewo ti won fo soke won so wi pe awu ori esu mole womu womu ko won si ma fo soke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won pa tewo ki won se kini isugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemu oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sa gba anu e mo fun o abi mo agbe sori bed ani agbe bibeli ti agbe si bi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba je wo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo budo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara wonyi awon wonyi le olorun ti o fi gbogbo iponju pon Egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wi pe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke esija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wipe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanleni aadorun 91 ikokanleni aadorun esan okan ninu bibeli wa bi o ba je wipe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se ye bi ye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wi pe olorun jo ese mi ni mo mo wi pe jesu ku fun mi o si fe ma te si waju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi baba lawo tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wi pe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni dakoro mi wi pe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a pe ni Jesu Christi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wi pe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni akifowora o kan gba wi pe ani lati je wese wa ki ako sile ki re ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alari kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fin ojo sunday atun lo si lesi awon yen won joko ni ibi kokoga ogo won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti an se sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o gba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon wonyi le eni ti o joko ni ibi kokoga ogo awon ni o gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a npe ni ti won pe ni ero se o ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o le isu lo o mo we pe bi aisan ba de isu lo wa ndie se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fin ro to fi si atari omode se o no le isu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni ohun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma ntafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi yere buo abe ye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egba arun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je ko ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kúrò nínú afẹ́ ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni ó sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́ fi máa rí ni ó fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa níṣe ààbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ, má tanra ẹ̀jẹ̀ o. Ṣé Ọlọ́run ni ààbò rẹ? Ṣé Olúwa lé ààbò rẹ? Tàbí èyí tó so sílé, èyí tó fi sí abẹ́ ibùsùn rẹ, èyí tí o fi sí inú àpótí rẹ, ṣé òun ni ibi ààbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ, gbà téèyàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ, atare àti aláǹgbá tí a jó nínú iná, tí a so sínú awọ àgùntàn, gbà tí àgùntàn wà láàyè tí ò ṣe ọ níre, àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ, ká máa sanra. Àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì, wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀, wọ́n tún mú awọ rẹ̀, wọ́n tún di èédú kan sínú ẹ̀, wọ́n tún fi sínú ilé bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ. Abájọ tí o lè ń kó ọ lẹ́rù, ẹ̀yin bó bá wà lọ́jà kí o lè tà, àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan àti àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan, abájọ tí a gbé àgbà náà lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn nì ni o kó sọnù tí o sọ wípé Olúwa lè ààbò mi, ó sì ń ṣẹ́ṣọ lórí mi torí pé mo ṣe iyebíye ní ojú rẹ̀, ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ ni ó máa fi rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì ó ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùkárùn kì ó sun mọ́ ilé rẹ. Èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. Bámiwo Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n, Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n 33:6 láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n. Nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye, ààbò tí ó dájú, mo ń fi hàn ọ́, ó wákù sí ọwọ́ rẹ bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ. Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run, ìwọ Jeṣuruni, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ̀ lé ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ, Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà, Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ, Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ. Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ, ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ. Ó ní Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà. Ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó nì, ó wà ní òkè, ó dàbí ààbò fún ọ, ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ, ọwọ́ ńlá rẹ, ọwọ́ tí gbani, ọwọ́ tí yọni nínú ọ̀fìn, ọwọ́ tí yọni nínú ìyà, pẹ̀lú ọwọ́ rẹ, abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ. Òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ, ó sì wípé máa parun. Ísírẹ́lì sì jókòó lé àlàáfíà, orísun Jákọ́bù nìkan ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì pẹ̀lú ọ̀run rẹ ń ṣe ìrísílẹ̀. Àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì, ta ló dàbí rẹ? Ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà, jẹ́ kó wáyé ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì, ta ló dàbí ẹni tí a ti ọwọ́ Ọlọ́run gbàlà, àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí í ṣe idà ọláńlá rẹ, àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ, ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀ àti apá rẹ̀, àwọn ni a kà níbẹ̀ yẹn. Nínú ìwé òwe ni a ti ń sọ fún wa ní orí 2:20, ìwé òwe orí 2:20 ní ẹsẹ̀ ìkẹwàá ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú, Iwe owe ori ikeji le ni ogun ese ke ese ikewa ati ese ikokanla

ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù ra padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, àwọn wọ̀nyí ni olódodo. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yí ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé o là, a ó sì dá ọ ní ìdè, ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ̀. Kí a tó lọ gbàdúrà ni à ń wo Málákì orí kẹta. Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà, tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó dá ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ́ ààbò fún ọ. Bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ń wá, tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kì í ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní, tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá, tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán, wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ, kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ. Gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀, ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì sọ fún Ọlọ́run wípé, Ọlọ́run ìwọ lé ààbò àti agbára mi, ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi. Ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, tí a sì ṣí àwọn òkè ńlá nípò, ẹ̀sí inú òkun bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣe èyí tí ó mú inú ìlú Ọlọ́run dùn, ìbí mímọ́ ọ̀gá ògo Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àti jẹ́ kí o di ìmọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí, ibi ààbò tòótọ́, ibi ààbò tí ó dájú, ibi ààbò tí kì í jáni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú. Ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà, láti wá ojú Olúwa. Bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ, kí o sọ fún Ọlọ́run, kí ibi ààbò tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ. Gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀, kí a jẹ́ ọfin Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀. Òrùka ọwọ́ ni, ìgbàdí ti ìdí ni, òǹdè ni, tàbí ẹ̀gbà tí a somọ́rùn, tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa, tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà, kí a já wọn kúrò, kí a sì sọ fún Ọlọ́run wípé lónìí, ó ń gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, Jésù sì jẹ́ ẹni tí ó ra ọ padà.

kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ èṣù, kúrò lọ́wọ́ ẹni bíìnì. Bí o bá sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tìrẹ. Ké pé nígbà tí ó wà nítòsí nísinsìnyí, kí ó lè gbọ́ tìrẹ, kí ó lè gbọ́ àdúrà rẹ. Bí wàhálà bá wà fún ọ, sọ fún Jésù. Bí o bá ti ń fi ààbò ìké ṣe ìsádi rẹ, jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún Ọlọ́run kí o sì kọ́ sílẹ̀. Bí o bá sì ti ń tan ara rẹ jẹ, wípé sáàmù ní ibi ìsásí tirẹ, tàbí àgbélébu tí o sọ̀rọ̀ mọ ilé, tàbí omi ìgò tí a yà sí mímọ́ lóró wípé yóò jẹ́ ibi ààbò fún ọ, tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ, àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí, èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Bí olódodo bá sá wọnú ẹ̀, ààbò dájú. Ẹ̀jẹ̀ rẹ̀ ni a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀. Képe kí ó lè gbà ọ́, kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ. Képe Olúwa yóò sì gbà ọ́. Jẹ́ kí a ṣako kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa, àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́, nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n ń bẹ̀ ọ́, bí a ti ṣe olórí ire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rání padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí
tabi fun awon elesin ni igboro lati gba anfani yi lowo wa ni oruko Jesu. Adupe fun kan ti o ko wa ni asale yi o ti je ki o di mimo fun wa wepe iku le ri ese o si ti je ki o di mimo fun wa pe okan kokan ti o ba se yo ku ati wepe awon ojo awon eni rira awon oso awon ti o wa ni egbe imule tabi egbe okunkun tabi awon emere awon eni ika ati awon elese ti won ko lati ko ese sile o so fun a wi pe inu inorun apadi ni igbe yin won a o si fe ki eyi ki o je ti wa je anbe o wi pe fun iye okan kokan ti o ba ti ko ese re sile ti o si ti jewo fun o tokan tokan pelu ipinu lati ma pada sinu awon ese won yi mo ti o si nbebe fun iwe inuma ati igbala nipa ise irapada Jesu Christi abe wi pe idani loju igbala ti o ma nfi fun awon ti o ba kepe o bi fun oni oruko Jesu asibe wi pe igbesi aye otun irin otun oro otun iwa otun bi se gbogbo awon eniyan wonyi loso ni oruko Jesu. Eyi ti a ti gbọ ni asale yi nipa abo ti o daju je ki o je ti eni kokan wa apa aye raye ti o so fun wa wi pe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu. O sa ti so fun wa wi pe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wi pe arun karun ki o sun ma go wa nitori wo pe ati fi Olorun aye raye yi ati Olorun alagbara Olorun Jacob se bi abo wa abe o wi pe awon ileri wonyi yo je ti wa abo ti o wa ninu awon ileri wonyi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n jelerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan wonyi ni oruko Jesu. Tu awon onde sile mu awon alaisan larada a se be o wepe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan eni kokan wa ki o mu wa si iwaju ite re ki o si se owo wa lore adupe pe o ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ki a to bere loni mo fe mo bi a ba ri enikeni ti o fe wa lasan ni asale yi se o wa mo gbagbo wi pe a fe mu nkan kan lo sile abi ke se be ni awon ibi ile isin kaakiri ati ibi ti a ti n ko eko bibeli ti ohun ti a fe so ni asale yi ko ba yi won dara dara bi won ti lo be na ma n pada won ki ri ohun ko ohun mu bo bi ohun ti won gba lowo olorun lati ibi ti won lo ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti eré tí ọlọ́run fẹ́ fún ọ ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ torí bẹ́ẹ̀ kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé bíbélì rẹ lọ́wọ́ iye àwa tí a ní bíbélì lọ́wọ́ mo fẹ́ kí o nà án sókè kí n rí i ẹ ṣe púpọ̀ a ṣe dáradára ní ti wí pé a gbé bíbélì wá wá ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ nà án sókè kí n rí i irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́ a ò mú lọ́wọ́ bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá irú bíbélì wo ló yẹ ká gbé dání Yorùbá àwọn bí a bá ti jókòó tán a rí wípé àwọn kan dìde dúró àwọn wọ̀nyí ni adènà wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run láàrin wa bí wọ́n bá sọ pé kí a sún a ní láti sún nílé ọlọ́run a kìí jà a kìí jiyàn a kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni ilé ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nítorí bẹ́ẹ̀ kí ẹ má jẹ́ kí a di àwọn tí jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí a kìí bínú sí àwọn òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ a jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí bí a bá sì ń sọ ọ̀rọ̀ ọlọ́run lọ kò ṣàǹfààní kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn bí o bá rí ẹni tí ó ń sùn wà á fọwọ́ tọ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ ṣé ó yé wa ohun tí a ń wé ẹ jẹ́ kí a dìjú wa láti gbàdúrà bàbá wa ti ń bẹ lé ọ̀run bàbá jésù kristi olúwa wa ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá ìwọ tí ó wà kí ayé kí ó tó wà ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ a fi ògo fún orúkọ yín a sì fi ìyìn fún orúkọ yín gbà ọpẹ́ àti ìyìn wá ní orúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú àwa tí a ò mọ ọlọ́run ní ìgbà kan rí àwọn tí bàbá wa fi pa ìtàn fún wa wípé ẹnìkan wà tí ó ń jẹ́ ọlọ́run bàbá jésù kristi ṣùgbọ́n àwa tí ó ṣe ní olóríire láti jẹ́ kí

Oluwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti fẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Tí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu ò sí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀.

Oni bi awa ba je wa ise wa olooto ati olododo li ohun lati dariji wa ati lati we wa nu kuro ninu asododo gbogbo eni ti aba nba we ti o ba warun ke yo parun lojiji le ase atunse oni sugbon bi aba je wa ise wa ti a se ko sile oni a ori anugba baba wa adupe lowo re wipe ife re o po si wa jojo adupe pe eti wa odi oju wa o si fo o je ki ari ka ninu oro re o je ki agbo si eti wa o ti kilo fun wa o ti ba wa soro o ti ni e ka sa kuro ninu awon iwa ibi awon iwa ese oni ki a yi pada ki a si ke pe o la shale yi oluwa ati ke pe o afeje ti re abi o wi pe awon ti won sese nwa egbala lotun je ki ayo egbala e ri pe ati so won di omo olorun je ki o farahan ni igbesi aye won ni oruko jesu gbogbo iwa atijo gbogbo ese gbogbo irin atijo yo kuro ni okan won ni oruko jesu awon ti o n fi won han tele gege bi omo isu gege bi omo aye gege bi eni okunkun awon ti o n fi won han tele gege bi elesin lasan baba pelu iwe numo eje jesu ba wa we kuro awon ibare aye ti se isota olorun afi aye ti se eniyan die ni orun apadi baba nitori anu re nitori suru re nitori iya ti jesu kristi je ni ogba getsemani ati nitori iku re ni origi agbelebu nitori eje ti o ta sile deriji won ni oruko jesu gbogbo ita kokora lati nu aye lati owo isu akisa ta fin saso oruka itini towo ni ti orun owo ni baba gbogbo awon ohun oso aye ti o so wa di eni rira loju re eto fin ko wa sile e ti adura wa tele ti o fin je iyo lenu si o nje baba bi awon omo re bi won tin ko won danu ti won ye ogbo ile won wo gbogbo iwa ese aworan ese ati ohun ti o je ki won ki o je ti esu tele bi won tin ko won sonu baba je ki ayo lati oke orun wa ye ki o wo inu won ni oruko jesu nje ambe o agbara lati ma lo lati ma dese mo fifo olukuluku ni oruko jesu nje ambe o awon ti o n fi agbere sese tele awon ti won o nise lowo gege bi obirin ti won tun kaakiri ti won di atoro je ti awon okunrin ki mole ti won fi lakalaka ti won se bi o se won awon ti won je irinse lowo esu ati won awon ti won ko okunrin lese nipa ewo won nipa erin won nipa eje won nipa ewoso won nipa isoro won baba ma je ki won ki o se igbe be ironu po ada lati orun wa okan to ronu to yi pada okan to nke pe oluwa okan to nko ese sile fita olukuluko lore ni oruko jesu ese ti a tin sogo ninu re tele iwa isin tele si ti a sogo ninu re tele ti ilu ni ti ijo ni ti omi amu omi amuse nkan mi ni baba aso ti a n wo sorun nkan ta n pe laso adura ti abela ti turari eti a ti fi sena eti a fi jina sile eti a fi ko ona esin toto sile baba dariji ni oruko jesu awon ti won ti n se be tele ti won ti n ko sile nisinsiyi nje a n be o olorun emi ti kii pada sinu ebi
èmi tí kìí padà sínú ètí àkọsílẹ̀ fi fún wa ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tá ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà, bàbá, a ń bẹ ọ́. Yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn. Má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rù ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè, bàbá dá wọn sílẹ̀. A bẹ̀ ọ́ o, wípé nígbà tí a rí ọ ní ọjọ́ ìkẹyìn, gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀, má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, nígbà tí ó ṣe ẹnikẹ́ni, nígbà tí ó ṣe àlùfáà, a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbi kíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́, àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ a pàṣẹ fún yẹyin àìsàn níbi kíbi tẹ́ lè wà? Ẹ jáde ní orúkọ Jésù. Nítorí a dúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè àti ní abẹ́ òjìji Olódùmarè, a dúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀, pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wá padà, ní a pàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹ jáde ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀, dé inú egungun, dé inú ọ̀rá, ní gbogbo ara àwọn ènìyàn rẹ, lé àìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́, ọmọ ìmọ́lẹ̀ ni wà, àjẹ́ ò rí wa gbéṣe, oṣó ò rí wa mọ́, àwọn ẹlẹ́bọ ológun wọn mọ tí wọ́n ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run, bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣó ò lè súnmọ́, tí àjẹ́ ò lè farakàn, tí ẹlẹ́bọ ológun tí ò lè fojú kàn. Bàbá, sọ wá di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ṣọ́ ogun, a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti sọ wá di òmìnira. Àìsàn lọ,

jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí o ṣàánú fún ọ, kí o dáríjì ọ, kí o wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ pípẹ́ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́

àwọn lẹ́rìn tó àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lí òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ́ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbá ṣe láàárọ̀ ìbá ṣe lọ́sàn-án ìbá ṣe ní àṣálẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún un kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò rẹ̀ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ni yìí àti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ̀ kì yóò rẹ̀ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a bá túnba fún ọlọ́run bí a bá tẹríba fún ọlọ́run bí a bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá sọ fún ọlọ́run lọ́dún yìí wípé nílé ni lóde ni ní ìgboro ní ìkọ̀kọ̀ níbikíbi a ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá bèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run sì fún wa lóore ọ̀fẹ́ tí a já ẹ̀ṣẹ̀ sọnù tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a gbé ìgbésí ayé ìwà mímọ́ ọlọ́run sọ fún wa wípé ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti rìn yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti wọṣọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run pé kí ọlọ́run kí ó fún wa pé kí ọlọ́run kí ó fún wa kí ọlọ́run kí ó ṣàánú fún wa kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a ò bá ti ní ìgbàlà bí a bá ti ní ìgbàlà kí a ní kí ọlọ́run kí ó sọ ọkàn wa dìímọ́ bí a bá ti ní ìsọdímọ́ kí a ní agbára ẹ̀mí ọlọ́run kí a gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run kọ́ wa kí ọlọ́run kí ó fún wa ọdún yìí bí a bá ṣe bẹ́ẹ̀ ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún àlàáfíà ọlọ́run yóò sì wà ní ìgbésí ayé wa ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ má kánjú o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún bí o bá tí ì ní ìgbàlà bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kò sí ìbùkún nínú ẹ̀ṣẹ̀ kò sí àlàáfíà nínú ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún lọ́dún yìí o sì ń fẹ́ jẹ́ ẹni ìgbàlà kí ìbùkún ọlọ́run kí ó lè pọ̀ ní ìgbésí ayé rẹ.

0: Bye bye. And if you fail, no more. You know, she has patience. She has what? Send it. She wants you to share who wants your job. Chosen of Jesus Christ. Or would you be a reconstruction? Tell me about the name. She wants to tell you, yeah, new person. I do not know all right. Wí pé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àtìyìnwá ní orúkọ Jésù. A tún dé láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbẹ̀ tọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi. Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de tito. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lai lai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe Oun yo fi iriran fun awon afoju. Somo ki a to mo we pe bawo ni a se le gba iran wole owo Jesu bi a ba foju ki o le la oju wa. O ye ki a mo awon wo ni Bibeli npe ni afoju nitori o se se. Nigba ti o gbo we pe a fe so lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni o kan mi o si kan o bo ba gbo wi pe Jesu nse nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu nse yi ti o nfi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo won leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ke si wo eyin afoju ke eyin ki o le ri tani afoju bo gbagbo wipe ibere yi ni o wa le okan re be ti n kigbe ti an kilo ti an kerara ti an so wipe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni tani afoju bi iranse mi oni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki owo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo n se tabi ise re pe oun ko le owo o n so fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan wonyi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọjú ẹ bá ti jẹ wọ ẹsẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹsẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọn nísinsìnyí ẹyin pé àwa ríran nítorí náà ẹsẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹsẹ wa yóò wà síbẹ ṣùgbọn bí ọlọrun ti ń pe afọjú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ kí n ríran irú ẹni bẹẹ ló máa ń gbà ánú mo sì gbàgbọ wípé ẹnikẹni tó wà ń bí láṣálẹ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ mọlẹ tí ò bá fi ẹtẹ sílẹ kí ó máa pálapàlapà bí ò bá wá wíà wá wíà ti àwíjàre bí ò bá sọ wípé òun jẹ aríran nígbà tí ó jẹ afọjú bí ó bá jẹ gba ara rẹ gẹgẹ bí ọlọrun ti gbà á bí ó bá pẹ ara rẹ ní orúkọ tí ọlọrun pé òun mo gbà wípé àánú wà ní àṣálẹ yìí oore ọfẹ sì wà pẹlú wo Isaiah orí ìkẹrìndínlọgọta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọjú ẹsẹ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọgọta ẹsẹ ìkẹwàá afọjú lé àwọn alóore rẹ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè igbó wọn a máa sùn wọn ń dùbúlẹ wọn ń fẹ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ̀rọ onípìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pé olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó ṣìṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbà lọ sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó ò ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa àwọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀ kéré ju èyí ni mo ṣe bí josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹrin kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ wẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba jésù kristi gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ihin rere ti sodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba ngbo pe emi olorun kan wa ti an pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti an se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re pata pata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a n pe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o se se a o ko ye ti se ti le wa lokan e ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adiole ti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan kojule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po ah afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele ojule o tun mu ti be o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni Sodom ati Gomora iwo to so pe iyawo kan lo fe to lade nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de but da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igun le o lo fi lele but da o wa o la le nta eyin ni o mo se e tan fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kunko mo kan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan se afoju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ko to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba n lo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask lace gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba dan tan but ti boju wayin o ba di awon iyo
2: iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo
1: o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju wayin oni lo ri lo so fun wa pe kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ah de ri yin e wa seko bibeli ojo na e wa gba laye wa e je ko ko wa ninu okan yin oko mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko center 20 kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so kan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n we ni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kankan wa sugbon so fun wa wi pe ti ihinrere ti a n waasu re eko oro olorun ti o ma n tun aye eni se ti o ma n yi ni pada ese ikerinla e jowo won si afoju ti n fona han afoju ni won o mo oni won se n kele olori we pe o n lo si egbe ikeko bibeli bo ba lo to ku ba ku fun e ko se n ta ba e lo oro iye la n so nipa eyi oro iye a nipa ekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta n so fun eni bi bo ba lo si ohun to lo n keko bibeli bo ba bimo won ni wa be ko jade ma wa sebi bawon eyin wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olohun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wale mi o ro pa ti e nfe ki awon omo ti ko wa na papa abi wo fe ko omo ti e jade pe lawon omo ti alufa to nse pe yen lo fe ko wa be ko omo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo won wa be ko omo jade bo ba sure adura e o le gba ti olorun ki gbo telese wọ́n ti sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àní wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́ ọmọ jáde ṣebí wọ́n bá wá náà ìnáwó náà máa kó wá sí wọn ní wá kọ́ má bèèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèèrè wí pé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè nànkó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ rò pé ó dáa náà pápá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ń lé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà béè lọ́wọ́ ẹ pé ọkọ mi nǹkan kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni. ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú níwọ̀n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Ìyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n wàásù, ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ̀ 12, Deuteronomy orí 37, ẹsẹ̀ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run, afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wí pé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ̀ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn, ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣe Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí, mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wo ọwọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ̀ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè, tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí 10 yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ̀ 46. Máàkù orí 10, ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nasareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì, wọn ò mọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. bo ba dake yoruba so fun wa pe tara ya ba e dake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki beto olorun wa to so fun olorun wi pe elese ni mi to tiju to so fun olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun olorun to ki gbele ohun ra wi pe saanu fun mi iwo omo dafidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bo se n ba ewe niyan bo ba de lesin o se se ki oko ki o titi legun ko mu kokoro ko lo wa kan legun titi ti bo ba si de agbayin ku le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba mi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa enu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de ni le ewe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi lami loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hirere ti oro igbala ni ile ewe adekun e kekere niyan bibele ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga bi ise pe mu lo se eko bibele lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibele awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro lohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibele e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e bi pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibele yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don don don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n ya gbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku mo fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo feran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko nigbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pa jude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile 110 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fe na owo e na fe na

kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá. Wọ́n sì wí fún un pé túju ká dìde. Ó ń pè ọ́, ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, olúwa àwọn olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù, aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pé ọ̀ fẹ́ gbọ́kàn ẹ̀là, bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù, ìjẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn. Ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wà á kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Àfọ́jú náà sì wí fún un pé Rabboni, olùkọ́ni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà ó sì ríran. Ìgbà tó sì ríran tán, ó bá ń wa ilé aṣẹ́wó káàkiri. Mo ṣe bí àwọn tí wọ́n lọ sílé ìsìn, ẹ mo lọ sí ìpàdé ìta gbangba, mo ti bá Jésù pàdé, wọ́n náà bá Jésù pàdé, wọ́n tún bọ̀nà ilé ọtí lọ. Mo bá Jésù pàdé, ìrédè orúkọ jù wọ́n lẹ̀, ìyẹn ò bá Jésù pàdé, ó sì wọ́n wá ni. Ó ní ó sì ríran, ó sì ń tọ Jésù lẹ́yìn ilé ọ̀nà. Mo gbàgbọ́ wípé lónìí bí Ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí, tó ń fi ìhìnrere hàn ọ́, tó ń dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, tó sì ń sọ wípé lọ kí o máa ríran. Ẹni tó bá ríran bó ti ń ka Bíbélì, a máa yé ọ. Ìfẹ́ Bíbélì á wà lọ́kàn ẹ, ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ tó yè kóró a máa dùn mọ́ ọ. Mo ń sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe, báwo ni kí n ṣe sọ fún kó lè lọ. Bí Ọlọ́run sì ti ń dáríjì ọ, bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́. Ìgbésí ayé ayípa, bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́, bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adì ohun ìríra fún ọ, bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn, gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹ́gbẹ́ ẹ, bó bá ti ń dẹ́ ní ìgbàlà, bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ. Gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí tí èṣù bẹ̀ ọ́ níṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn, bó ti ń ní ìgbàlà, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ. Àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì, wọ́n á sọ pé ṣé ò sí nǹkan o, wà ní kò sí nǹkan, wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀, wọ́n á ní o yí padà ni. Ògo Jésù, ẹwà Jésù nìyẹn. A ní gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́, ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n, wọ́n á fẹ́ mú wọn lọ sínú Black Maria. Èyí tán ń kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran Ọlọ́run tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wàá ní Ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi. Èyí tán ń kó sẹ́sẹ̀ ńkọ́ pátápátá lọ́lọ́run ti já kúrò, ara mi wá mọ ara mi fúyẹ́. Gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o, àti lábẹ́ bẹ́ẹ̀dì, àti èyí tá a so mọ́ ojú wíńdò, àti èyí tá a so sọ́rùn, àti èyí tá a fi sí ìka ọwọ́, gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù. Ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀, mo ti di mímọ́ nísinsìnyí, ojú mi là dáadáa. Èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbà tí mo jẹ́ afọ́jú ń sìn, mo mọ̀ pé nǹkan burú nú ẹ̀. Ìgbàlà nìyẹn o. Bọ́kùnrin bí Jésù ti ń là á lójú, bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀, ló ń tẹ̀lé Jésù. Bó bá gbàdúrà lónìí tó sọ fọ́lọ́run wípé làmí lójú, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Bọ́lọ́run bá sì ti dáríjì ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó bá ti ní ìgbàlà, ìsọdí mímọ́ ló tẹ̀lé. Wà á máa ní Ọlọ́run sọ ọkàn mi di mímọ́. Gbogbo ìgbésí ayé ẹ wà á kó lé Ọlọ́run lọ́wọ́ pátápátá, pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn, ìfẹ́ ni mo fẹ́ ṣe, iṣẹ́ ni mo fẹ́ ṣe. Bó bá ti ń sọ bẹ́ẹ̀, iná láti ọ̀run wá. Ẹ̀jẹ̀ Jésù á sọ ọkàn rẹ di mímọ́. Bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́, bẹ́ẹ̀ ló ń béèrè fún agbára mímọ́, kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. Bó bá sì ní ìgbàlà kó sọ fọ́lọ́run, á gba ọkàn rẹ là, á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìhìnrere, ò jẹ́ kí ó jẹ́ tiwa. Orí kunkun àti agídí, ìyàn jíjà àti ọ̀tẹ̀, lílòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ò jẹ́ kí èyí ni kí ó jẹ́.

ní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi, ó ní nítorí tiwa ni ohun gbogbo. Ohun gbogbo jẹ́ tiwa, ṣùgbọ́n ní pàtó ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí, nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn àpọ́sítélì orí kọkàndínlógún, ìṣe àwọn àpọ́sítélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Ó sì wí fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn àpọ́sítélì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi, agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wí pé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run, àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ àti ìlànà Ọlọ́run ṣẹ kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Paul apostoli láti kọ́ sí ìjọ wípé àti ṣeyín ní kíkún nínú rẹ̀, àti ṣeyín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kì í kú nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Jẹ́ kí a tún padà sí Kolose. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa ń sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀, a sì tọ́ka sí àpótí. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá.

a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èké yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀ọ̀dà, a ní láti gba Jésù Kristì Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristì Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristì, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristì, ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù? Ṣé o fiyè sí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristì Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristì Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristì, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristì lọ. Ó jẹ́ wípé Kristì ni ó jẹ́ olùgbàlà rẹ̀,
wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí. A rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí. Ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéferì. Ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀ wé, kí ó má mọ̀ wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni, ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí àbá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà, ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí, ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n. Wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40, ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn. Nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Jòhánù orí 15, ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó níláárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù
orí kejì ẹsẹ̀ ìkẹfà ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú kristi jésù nínú kristi jésù àjókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀ kọjá àwọn ẹ̀mí òkùnkùn kọjá agbára satani àti àwọn angẹ́lì búburú àjókòó nínú kristi nínú àwọn ọ̀run èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti ọlọ́run èyí ni àǹfààní wa bí a bá gba jésù kristi gbọ́ èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ a sì ti wọ inú kristi lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ti gba ọlọ́run gbọ́ bí o bá ti wà nínú jésù kristi ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí nítorí wípé ẹni tí kò bá sí nínú kristi ó jẹ́ asán ó jẹ́ òfo nínú éfésù orí kejì ẹsẹ̀ ìkejìlá pé ní àkókò náà ẹ̀yin wà láìní kristi ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni láìní ìrètí láìní ọlọ́run lé ayé ẹni tí ó bá wà láìní kristi ó jẹ́ ẹni tí kò ní ìrètí ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú a lọ sínú ọ̀run àpáàdì ṣùgbọ́n bí a bá ti di ti olúwa bí a bá ti di kristi bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ bí a bá ti gba jésù kristi olúwa gbọ́ tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa òun ni a fi ṣe ẹbọ fún wa òun ni ó sọ wípé kí ọlọ́run kí ó dáríjì wá nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí a ti di ọ̀kan pẹ̀lú kristi a sì ti fi ìyè wa pamọ́ nínú kristi pẹ̀lú kristi nínú ọlọ́run wo kólósè orí kẹta kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta nítorí ẹ̀yin ti kú a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run a fi ìyè wa pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run ó jẹ́ wípé jésù ni olùgbàlà wa jésù ni ààbò wa jésù ni aṣáájú wa òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run a ti fi wá pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run jẹ́ kí a wo kíkún tí a ní nínú kristi kíkún tí a ní nínú kristi mo tún ka kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ dúró níbẹ̀ a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó jù korobá tàbí garawa yìí a ó jù ú sínú kànga ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ fà á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi bákan náà ni kí a tó mọ kristi kí a tó wà nínú kristi kristi jẹ́ kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú johanu orí kẹrin johanu orí kẹrin nígbà tí jésù kristi tí ó ń bá obìnrin kan ara samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà johanu orí kẹrin kànga jacob sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti fa omi jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà ni obìnrin ara samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi
emi eni ti se obirin ara samaria nitori ti awon Jew ki ba awon ara samaria loko Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihin ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju pe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada se Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi o ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukunle Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi ohun eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wipe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi
tun wo le kan si bi agbara re bi olorun ti fun wa li o gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o se se iye biye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iye biye o ti fi won fun wa pe nipa awon ileri won yi wi pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro olorun won yi won je ki o ye wa wi pe tito wa o wa ninu kristi wi pe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wi pe o wa ninu kristi ki a kon kon so wi pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan won yi ni a ti pese sile fun wa nitori wi pe kikun wa wa ninu kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wo pe ki a ronu pada ki a gba jesu kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wi pe igbala wa ninu kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba jesu kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo eso di mimo ni ati pese sile fun wa ninu kristi jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu efeso ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku we pe bi e ba fe isodi mimo we pe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari we pe ninu kristi ni awon nkan won yi ni won je ti wa we pe a le so wa di mimo bi abato olorun wa nipa igbagbo ninu kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi aso fun a we pe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase jesu kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun olorun wepe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wepe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu kristi fun olukuluko wa ninu filipi ori kerin ese ikokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu kristi jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu kristi nikan le ati le ri tabi isodi mimo nipase kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase kristi tabi ninu kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni a ti fi pamo fun wa ninu kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma n lo si ilesin ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon
ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si jo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi aw fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wipe awon ohun ti o je ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye anipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma nda be ni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma npo jojo ninu okan wa o ni bi a ba be lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si bere le oruko mi o na le mi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wi pe igbese aye re yo dabi ti Kristi ninu ati lode o le bere lowo olorun ohunkohun ti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba so pe ohunkohun ti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma nbere awon miran idande nikan soso ni won ma nbere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wipe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n bere lo ohunkohun ti eyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun le oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe oun ni oro ti o tobi ju ti o po ju
e se ti a ko fi bere lowo Olorun bi a ba mo wi pe isodi mimo ni on to se pataki ti o le fi ri oju Olorun nitori o wi pe lai si wa mimo ko si eni ti yo ri Olorun bi a ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ni wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo Olorun bi a ba mo wi pe a je alai lagbara wo pe api bi agbara emi Olorun bi o ba wa si igbese aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbese aye wa ki o fun ani agbara ati gbadura agbara lati di ilere Olorun mu agbara lati duro tiri ninu inu ni bi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri pe aje alai lagbara aje eni ti o ni rewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wi pe bi ina emi Olorun bi o ba sokale le wa lori bi agbara emi Olorun bi o ba sokale le wa lori wi pe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewosin ni yo po lo gbogbo ki a ma sun ninu adura ni yo po lo ati wi pe gbogbo aile duro ti Olorun ni yo sa lo ni igbese aye wa e se ti a ko fi bere wi pe anfi agbara Olorun anfi agbara Olorun bi a ba ti gba kan wala bi a ba ti so wa di mimo wi pe a nfe agbara ifikuni agbara Olorun e se ti a ko fi bere oni bi eyin ba gbe inu mi ti oro mi si gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o se se fun yin o ye ki a mo wi pe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni Jesu Kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope ope nigbala ki se wi pe a nfe owo lati ra igbala Olorun yo fun wa ni ohun gbogbo lope ohun fe isodi mimo ni ope ni o nfe agbara emi ni igbese aye re ofe ni o nfe ki agbara emi Olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo Olorun o nfe iwosan ni ofe la ngba lowo Olorun tabi o nfe idande idanisile lowo awon emi okun ti o na olowo ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo nfe ni o ni Olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lope o ye ki a mo wi pe lope ni ohun gbogbo ti Olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun ifihan ori kokanlelogun lati ese ikepa o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so ni hin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lope ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi Olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je Olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so nipa wo pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti a so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lẹ́sẹ̀ kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni ọ bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú kristi a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún ní agbára ẹ̀mí ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdá tí a bá rí jésù kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú Ọlọ́run nígbà yìí gan ni a rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀
nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon rowo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wi pe gba ti a ti se wa ni kikun ninu kristi e se ti a fin se bi talaka e se ti a fin se bi eni ti o lo olorun e se ti a fin se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fin se bi eni wi pe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agba olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wi pe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yi o fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni wipe ki a gbagbo ki a di ilere olorun mu ki a gbadura o daju wipe yoo gbo ti wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ̀fọwọ́lé ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára, ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe bòjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà.

oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín. Òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíptì láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíptì kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ̀ Jésù ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹde wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Ísíráẹlì. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ. Kí òun àti aládùúgbò rẹ̀, tí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mu nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin ó fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Ísíráẹlì ni yóò sì pa á lé àṣálẹ́. Wọ́n ó mú nínú ẹ̀jẹ̀ náà. Wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn nì. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà èwo, ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísíráẹlì tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíptì. Kí ìdájọ́ yìí kí ó lè ré wọn kọjá, kí àwọn ìpọ́njú ńlá wọ̀nyí kí ó lè rí àwọn ọmọ Ísíráẹlì kọjá, òun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí láti jẹ́ aláìléèrí, ó ní láti jẹ́ èyí tí ó mọ́, ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà, pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà, a ó sì fi wọ́n àtẹrígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀n yìí ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Íjíptì kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Ísíráẹlì, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mọ́ ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù, ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì,

àti ìlànà àwọn ilé ìsìn wọ̀nyí. Ó ń sọ nípa àwọn àlùfáà. Ó ń sọ nípa àwọn oníwàásù. Ó ń sọ nípa àwọn tí wọ́n fi ara wọn ṣe evangelist. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń la ọ̀nà fún àwọn ẹlòmíràn wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run. Ó ní afọ́jú ni wọ́n. Ẹni tí ó rò wípé a ó ní ìgbàlà bí a bá ń rúbọ, afọ́jú ni. Ẹni tí ó rò wípé nípa iṣẹ́ rere wa. Ẹni tí ó rò wípé bí a bá ń fún alágbe lówó. Ẹni tí ó rò wípé bí a bá ń ṣe sàárà. Ẹni tí ó rò wípé bí a bá ń lọ sórí òkè. Nípa bẹ́ẹ̀ ni a fi rí ojú Ọlọ́run. Nípa bẹ́ẹ̀ la ó fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Afọ́jú ni ẹni tí ó rò wípé bí a bá wọ aṣọ funfun, ìwọ náà gbé yẹ̀ wò. Ọkàn dúdú, ìwà jẹ́ búburú, ìṣe ó jẹ́ ibi. Ìjà ò kúrò ńbẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, àrán kan ò kúrò ńbẹ̀, olè jíjà ò kúrò ńbẹ̀. Kí a wá rò wípé gbà tí olè wà nínú, gbà tí ìjà wà nínú, gbà tí ojú kòkòrò tí ó wà nínú wa, tí ó fi ọkàn wa ṣe ibi ìtẹ́, ibi igun wa, ṣùgbọ́n tí a gbé aṣọ gẹ̀rẹ̀jẹ̀, aṣọ funfun wọ̀, tí a rò wípé aṣọ funfun yìí ni ó jẹ́ kí a lè gbàdúrà àgbáyé orí, kí a lè rí ojú Ọlọ́run. Ìfọ́jú ọkàn ni. Ẹlòmíràn a rò wípé bí a bá wá sí ilé ìsìn ní ìbẹ̀rẹ̀ ọdún, tí a wá ní àsìkò àjínde, tí a sì wá ní ìparí ọdún wípé o parí àti kẹsẹ̀ já nínú ìgbàgbọ́, o mọ̀ wípé ìfọ́jú ọkàn ni. Àwọn ẹlòmíràn a máa sọ wípé bí o bá ti dáwó sí àpò àlùfáà, tí bó tiẹ̀ ń gbélé ẹ̀ jókòó, bó tiẹ̀ nígbàlà, ṣùgbọ́n bí o bá ti ń fi owó sí inú àpò àlùfáà wípé o parí, ìgbàlà ti dé, o parí, ọ̀run rere yóò jẹ́ tirẹ̀. Ìfọ́jú ọkàn ni. Òun ló fi wá ń sọ wípé àwọn farisí, àwọn tí wọ́n rò wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run fún àwọn ẹlòmíràn, ó ní ẹ̀fi wọ́n sílẹ̀, ẹ jọ̀wọ́ wọn bẹ́ẹ̀. Wípé amọ̀nà tàbí afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú ni wọ́n. Wípé àwọn méjèèjì yóò ṣubú sínú ihò. Ṣé o mọ ihò tí a ń sọ? Ihò kì í ṣe sàárè nìkan ni wọ́n ń sọ. Wọ́n ń sọ nípa ọ̀run àpáàdì. Wọ́n ń sọ nípa ọ̀run àrèmábọ̀. Wọ́n sọ nípa ibi tí ènìyàn bá dé tí kì í lè padà mọ́, ibi tí kò sí àtúnṣe, tí kò sí ronúpọ̀ àdàmọ́, wípé ọ̀run àpáàdì bí wọ́n bá ti jìn sí kòtò yìí ó parí láéláé. Ǹjẹ́ ò ní gbé yẹ̀wò? Ǹjẹ́ ò ní gbárò? Láti wo àwọn wo ló ń fọ̀nà hàn ọ́? Ṣé ẹni tí ò nígbàlà ló máa fọ̀nà hàn ọ́ bọ́ ṣe nígbàlà? Ṣé ẹni tí ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ akóbìnrin jọ, ṣé òun ló máa sọ fún ẹ bí a ṣe ń borí ìdánwò ti ara? Ṣé ẹni tó ń káàkiri nígbà tí ó bá kúrò ní orí àga ìwàásù tí ó tún lọ mutí, ṣé òun ló máa wá sọ fún ọ, ló máa wá là ọ lóye bí o ṣe lè borí àwọn ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ rántí o? Wípé ọ̀rọ̀ Jésù a kò lè kó dànù. Bí a bá yẹ̀ ẹ́ sílẹ̀ nísinsìnyí, tí a dágun lá, tí a kò gbọ́ ohun tí Jésù ń sọ, a ó tún bá Jésù pàdé ní ọjọ́ ìdájọ́. Yóò sì rán wa létí wípé ṣé o kà á nínú Bíbélì ohun tí òun sọ wípé bí afọ́jú bá ń fi ọ̀nà han afọ́jú, wípé àwọn méjèèjì yóò jọ ṣubú sí inú ihò, inú ìkòtò, ọ̀run àpáàdì. Yẹ kí a wo Kọ́rìntì kejì. Ohun tí mo ń sọ ni àwòrán tí a fi hàn wá nínú Bíbélì, wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, wípé wọ́n jẹ́ afọ́jú. Yẹ kí a wo Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́. Mo rò wípé ó yí ọ dáradára nísinsìnyí. Nínú Kọ́rìntì kejì yìí orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ojú inú wọn fọ́. Nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a mú kúrò, tí a ti mú kúrò nínú Kristi, níhìn ni a ń sọ nípa ojú inú, ojú ti ọkàn. Èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn, fún ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ó sọ wípé àwọn Júù àti àwọn kèfèrí pẹ̀lú wípé títí di òní olónìí, bí wọ́n tilẹ̀ ń ka Bíbélì, wípé ojú inú wọn ti fọ́. Wọn kò lè rí wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a fi ń wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. Wọn kò lè rí wípé nípa òdodo Jésù, èyí ni à ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀
ti o ran ma gbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa.

0: wọn kò lè rí wípé Jésù Kristi nìkan ṣoṣo ní olùgbàlà wípé kò sí orúkọ mìíràn yálà ti angeli yálà ti igi yálà ti olùdásílẹ̀ ìjọ yálà ti òkúta yálà ti òrìṣà kan tí ó lè gba ẹni kẹ́nìlà orúkọ yìí kan ṣoṣo ni a fún wa wípé bí a bá fẹ́ ní ìgbàlà bí a bá fẹ́ rí ojú ọlọ́run wípé kí a wá sọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ Jésù Kristi wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíka má jẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú Kristi Jésù Kristi nìkan òun ni ó lè fún wa ní ìgbàlà ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀ bí a bá ń sọ nípa ti afọ́jú ó ṣeéṣe kí o máa tọ́ka sí àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí o máa ṣe àpèjúwe wípé lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ wípé lágbájá kò yé afọ́jú ni kò mọ ọ̀nà ìgbàlà ṣùgbọ́n bó ṣe ti wá ní àwa ti mọ ọ̀nà ìgbàlà àwa ti bọ́ sínú ọ̀nà ìgbàlà a ti là wá lójú jẹ́ kí n ka ẹsẹ̀ bíbélì kan fún ọ kí o tó máa ṣe kí o tó máa mú kí ọ̀rọ̀ yìí kí o wá sí ara ẹlòmíràn kí o gbé yẹ̀wò bóyá a ń sọ nípa ààrẹ àbí a ń sọ nípa àwọn ẹlòmíràn ni nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí mọ̀ ibi tí òun rè nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí jẹ́ kí a fi sòrò ṣe àlàyé ní kíkún fún wa bí a bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbéyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí o kórira arákùnrin rẹ o kórira ọkọ rẹ tàbí o kórira arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ o lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ ọ lé ojú tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sìn sí ọmọ wa bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn ó sì ní ìkórira nínú ọkàn rẹ ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san ó ń dúró de àkókò tí ó jẹ́ wípé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run ó ń kọrin wípé Jésù Kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run kò mọ ibi tí òun rè kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀ ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú níbo ló wà èwo ló ń ṣe èwo ni ìpín rẹ ṣé o jẹ́ ẹni tí Jésù Kristi ti là lójú ni o ti rí ọ̀nà ìgbàlà o ti rí ọ̀nà ìyanipẹ̀kun tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ àwọn àwòrán tí a fi hàn wá yìí kì í ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn kì í ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò jámọ́ nǹkan kan ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni nítòótọ́ ó jẹ́ afọ́jú nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀ bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé àwọn nǹkan ti ìjọba ọ̀run bí a bá ń sọ nípa ọ̀run rere bí a bá ń sọ nípa wúrà rẹ̀ ilẹ̀ dídán rẹ̀ bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀ kò tí ì rí ọlọ́run kò sí lè rí Ọlọ́run kò tí rí ẹwà ọrun àti ẹwà ẹwà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde láti sátọ Ọlọ́run lọ láti wọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà tí yóò gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn wòlíì èké wọn la ọ̀nà sílẹ̀ fún àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́ àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀ àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri tí wọ́n ń ta ilé ìṣọ́nà tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà ilé yìí o bó bá san báyìí bó bá kà á yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ ilé ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba Ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì bí ẹ̀mí Ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí a kò lè mọ ọ̀nà sí ìyẹ́ ní pẹ̀kún jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12 ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà wípé èmi bẹ̀ẹ̀ ọ̀ ka èyí tí ó sì wípé èmi kò lè ṣe é nítorí tí a dì í ìran ọ̀run ìran bíbélì ìran ìgbàlà ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé ṣùgbọ́n bíbélì ó jẹ́ ìwé tí a dì ìwé tí a fi èdè dídì tí kò sẹ́ni tí ó lè ṣi bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọ̀ka èyí ó wípé èmi kò lè kà nítorí tí a dì í wẹ́sẹ̀ 12 a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ ìwé wípé èmi bẹ̀ ọ́ ka èyí ó sì wípé èmi kò mọ ìwé ṣé orí àtẹ̀tọ́mọ̀wé kà àti èyí tí kò mọ ìwé kà ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí nínú agbára tiwa nínú ìṣe tiwa ìlàkàkà tiwa kò ṣeé ṣe láti rí Ọlọ́run àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn wọ́n jẹ́ afọ́jú àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá wọ́n jẹ́ afọ́jú ọkàn àti ẹ̀mí wọn ó ṣókùnkùn àfi orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí Ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run kí a sì là á lójú nípa ti ẹ̀mí jẹ́ kí n bí ọ́ léèrè kan kí tilẹ̀ ni àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn wọ́n pọ̀ ìkíní a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí gbòǹgbò ẹ̀ṣẹ̀ èyí tí a ti jogún láti ọ̀dọ̀ ádámù nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn nítorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara ẹnì kọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí ó wá pẹ̀lú gbòǹgbò ẹ̀ṣẹ̀ ó wá pẹ̀lú ẹ̀dá ádámù nínú ọkàn rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan wọ̀nyí pàápàá wọn fọ wa lójú yẹ kí a wo Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ 39 Jésù sì wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí Jésù sì wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. ti Jesu so ni wipe ibasepe eyin gba wipe eje afoju ibasepe e mo eni iriri wipe eje afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wipe Jesu Kristi ni olugbala olufuni ni yi oni eyin ke ba ti le ese abati wo ese yin nu abati mo ese yin kuro oni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wipe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti a tin da lati igba ti a ti de aye e ni o mu ki okan wa ki o sokunkun e ni o ra wa niye e ni o fi je wipe a nse ohun ti ko to ohun ti ko tona e ni o fi je wipe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre e ni o fi je wipe okun okunkun wa ekun mugo wa amu sokunkun afo wa loju nipa ti emi wo sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai sefanaya o wa le ki a to de hagai sefanaya ori kini ese iketa din logun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wipe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon kan won yi ni ala sile fun wa daradara ninu oro olorun wipe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wipe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wipe oju re yo la yo mo yato laarin rere ati boboru wipe yo di ologbon ki se be nikan yo ti o dabi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adam ati efa jade ki se be nikan awon ese ti anda paapa gege bi ese aigboran abi ese ki ajo ara wa loju ese mototan ese wipe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon kan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 1:9 lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won le enu won ko le soro won le oju won ko le riran eyi nso nipa orisa won eyi nso nipa ere gbigbe won wipe won le enu won ko le soro won le oju sugbon won ko le riran oni won le eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won le owo sugbon won ko lo won le ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese ikejo daradara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won won je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo daradara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi yi gbe ibeji ti o n gbe kaakiri gege bi olorun ti on gbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju ni ru eni be eni ti on tara re je ti o lo kunle ni waju idi iroko ti on so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju ni ru eni be eni ti o gbe okuta sile ti o ta pole lori to njo kaakiri ti o njo yi ka okuta yi ti o ro wi pe okuta ni o se un lore o mo wi pe afoju ni iru eni be o la fi so fun a wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to nse won yo dabi won wi pe iru awon won yi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketa dinlogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bi beli bi won ba ni iya ti omo ekoro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma ngbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo won yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omo we iya omo we sugbon omo olorun iya o kawe sugbon o ka bibeli iya o mo nipa ona America abi ona Japan tabi ko mo ona ilu England sugbon mo ona ilu orun rere iya o mo oba ko mo ijoye ninu aye sugbon mo Jesu oba awon oba asin fi ona olorun ko awon omo sugbon awon omo won yi won ma sin baba won je won ma gan ati gbo ti iya won o so fun wa pe eye kana kana eba odo ni yo yo oju won jade e ni a fin so won de afoju o ni omo idi eye miran ni yi ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe a so won de afoju sugbon ki o toro we pe awon omode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni olukoni gege bi baba ninu olowa eni ti o fi ona iye ani pe kan han eni ti o so bi a se lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti o ni gbagbo ni lati se o nso fun wa a nso fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la we pe o dun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo ndoju ko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori wo pe kana kana eba odo ni yo yo oju re jade eyi ni a fi so awon elomiran ni a fi so won de afoju o sese boya o lo sinu imoti para ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afoju di oni iru eni be o de afoju nipa ti emi sugbon kini bawo le a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Kristi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Korinti keji ori keta Korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa lai ka soke iboju ti a ti mu kuro ninu Kristi sori iboju ti a ti mu kuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe le okan won sugbon nigba ti o n ba yi pada si olowa a o mu iboju na kuro oni a fi so pe ki a to olorun wa oni a fi so wipe ki a je wo ise ki a ko sile oni a fi so wipe ki a ke pe Jesu Christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wiwa inu iwe mimo se ori Bartimeo afoju bi o tin gbo iro ese opo eniyan bi o tin ri wipe nkan kan sele o bi on wipe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wipe Jesu Christi omo Dafidi lo nkoja lo be lo be si ni ke tantan wipe Jesu Christi omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wipe ki o pa inu mo sugbon bi won tin da lekun be ni o tun ki gbeju be lo wipe Jesu Christi omo Dafidi shanu fun mi ari wipe bi Jesu tin soro bi o ti le je wipe o nlo si Jerusalem lati ku fun ese wa bi o ti le je wipe nkan ti o se pataki lati lo si Calvary o nlo nba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi won ti pe wa ni ori wipe kini o fe ki n se fun o ni o so wipe o n fe riran ni o n fe riran ni ranti wipe ko dake o awon yoruba won so fun pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu asododo bi o ba dake sinu asoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe olorun wi pe olorun dari jimi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Christi wa nigba ti o ba yi pada si oluwa oni yo mu ibojuna kuro nitori be to olorun wa loni o ti gbo oro olorun ki lo tun duro de o ti gbo wi pe Jesu Christi nikan oni oru ebo fun wa arokun ati aruda Jesu Christi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipa se mi gba ti o ti mo wepe Jesu Christi ni ona iye o se dide o se so wepe emi o to Olorun lo o se so wepe emi o so fun Olorun wepe mo ti dese si o ati si awon aladugbo mi o ye le eni ti aba ma pe le omo re sugbon dariji mi fi anu Jesu Christi fi gba mi la fi eje Jesu Christi ki o fi wemi ki la tun duro fun so fun Olorun dide duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun Olorun wi pe ifoju okan ti o nba oja ifoju okan ti o wa pelu re o nfe ki Olorun ki o mu okuro o nfe ki a gba okan re la o nfe ki a se oniye o nfe ki a we ese re nu o nfe ki gbogbo ese re iba se imutipa ni iba se aigbagbo ni iba se iborisa ni iba se aiporan ni iba se akabakebe iba se wipe o je olori kunkun eni ti se tinu re iba se wipe o je alase rege o je eni ti an ba wu sugbon ti warun ki so fun olorun wipe ife bo lowo ese wipe ipoju okan ti o ba oja mo fe ki olorun mu kuro ki olorun kepe olorun o se tan nisisiyi lati dariji o lati gba ola lati mu ifoju okan kuro lati je ki o le ba olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daju wo pe olorun yo gbo
1: Eje ki a gbadura baba awa lati gbo oro yin nisisiyi ebe wa ni pe ke ba wa soro ke se wa loju emi ke awon ibokun ti emi ti e ti pese sile fun wa ki o le je ti wa e fun wa ni emi igboran ati igbagbo lati gba awon ipese yin fun wa ni oruko Jesu Christi Oluwa wa loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi mo se ro wepe o ye ki a tun wo iwe mimo ki a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo nitori na ohun ti a n soro le lori nisisiyi ni gbigba emi mimo je ki n se alaye die fun o nipa wepe a n gba emi mimo opolopo ni ohun ti an gba lowo olorun bi a ba nso nipa igbala e je pa idariji ese bi a ba nso nipa ti iwenumo tabi nipa isodi mimo e je iriri kan ti a ma ni leyin igba ti a ba ti ni igbala bi a ba nso nipa wipe agba iwosan tabi agba awon ebun miran awon kan wonyi je awon ebun lati odo olorun iba se iwosan iba se igbala iba se isodi mimo iba se itusile tabi idande sugbon nigbati a ba nso wipe ki a gba emi mimo o je ohun ti o tayo eti ati nso tele tele iru apejuwe ti mo le se fun ni wipe bi enikan ti o je oga ile ise ti won tin ta moto bi o ba fun wa ni moto ayokele kan o seese ki a gba moto ayokele yi e je wipe a gba ebun sugbon bi eni ti o je oga ile ise yi gan bi o ba wa ti o so fun wa wipe o je ife olorun wipe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wipe ebun o ko to olufuni ni ebun e je wipe eni ti obirin yi ti o gba si ile nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo e ni apere ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni tooto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa titi ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati ngba kristi gege bi olugbala be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun wa ni agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki awo johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se Jesu logo nihin ni a tin so nipa emi mimo wipe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wipe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wipe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti o ti lana sile ki emi mimo ti o ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki a wa paapa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada kí a sì baptisi olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ èyí jẹ́ wípé Ọlọ́run yóò tú jáde ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀ bí àlejò bá dé bí a bá fẹ́ gba àlejò yìí sílé ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí kí a lè gba àlejò bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé ó sì ń fọ ilé àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe tá a rí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ń pèsè yàrá kan sílẹ̀ a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí ó ní mo fẹ́ gba àlejò ni ó wá sọ wípé àlejò náà má jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì tí a torí tiẹ̀ ń gba ilé tí a ń fọ gbogbo ilé tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀ ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí èyí ni òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó bẹ́ẹ̀ náà ni ó mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́ èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́ àlejò pàtàkì láti ọ̀run wá ni ó ju áńgẹ́lì lọ ó ju àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára agbára àtọ̀run wá tí fún wa ní okun tí sọni di alágbára tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa kí ó máa bá wa gbé kí ó máa bá wa jáde kí ó máa bá wa wọlé ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀ mọ́ kí a bá lè gba àlejò pàtàkì láti ọ̀run wá láti inú ṣe àwọn àpọ́sẹ́lì ni mo tún ń wo orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì ó sì wé fún wọn pé ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́ níhìn ni a ti rí tí paul àpọ́sẹ́lì tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní éfésù wípé ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyè sí ohun tí a ń gbé yẹ̀wò lónìí kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fara balẹ̀ kí a sì tẹ́tí lélẹ̀ kí a rí wọn lẹ́sẹ lẹ́sẹ kí a wo ohun tí ó yẹ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́ àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí ó jẹ́ èdè tí a ń ṣìlò nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́ wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùn wà bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan àwọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí èṣù wọ́n máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí kẹ́mí láti ṣàkóso wọn láti máa gbé wọn yílẹ̀ láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́ ó jẹ́ ìjọ májẹ̀mú titun nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́ gbogbo ìṣísẹ́ wọn gbogbo ìgbésẹ̀ wọn gbogbo ìsọ̀rọ̀ wọn gbogbo ìṣesí wọn ohun gbogbo tí wọ́n ń ṣe à ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí wọ́n sì ti ń kọ bíbélì láti Matthew ni títí dé ìfihàn bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ májẹ̀mú titun ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹ lẹ́sẹ kí a wò ní ìkókó de ìkókó kí a mọ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣe o mọ̀ wípé bí o bá fẹ́ lọ si ori ile kan ti o je wi pe ile yi ile petesi ni ani ibi iyara ni sale atuni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni kokan bi ati n gbe ese ni kokan a o lo si oke ni bi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala lakoko ikeji ki a gba oro Olorun pelu isodi mimo iketa ki a gba emi mimo gba ti a se ayewo bibeli ari we pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ki a bere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihin rere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu po ada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun a wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wipe ki agba Jesu Kristi gege bi Oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a nso nihin ni wepe elese kookan o je ota Olorun tele tele eni a nso fun wa ninu oro Olorun wipe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Kristi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Kristi ko fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Kristi ku fun wa eni o wa nso wepe nisinsiyi ti a ti gba Jesu gege bi eni ti o ku fun wa ti a ti gba Jesu gege bi eni ti a fi rubo fun wa e je wipe a ti gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo wipe a ti ba Olorun laja e je wipe a ti gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi elese ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe olowa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o si ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu Kolose ori keji ese ikefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Kristi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jacobo ori kini Jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti nso we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro Olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro Olorun iru eni be bi o ti gbo oro Olorun nipa atunse kia kia o nfe se bi o ti gbo oro Olorun nipa okokan aya kan kia kia o nfe se bi o ti gbo ti oro Olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti ma nse be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro Olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni a njewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je wi pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo Olorun wa bi o ti le je wi pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wo pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri wo pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Christi ki a tesi waju lati gba oro olorun bi a ba si tin gba oro olorun a o ri wo pe an so awon eso ti o ye awon eso ti o fi han wi pe a ti gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri wo pe eso yi hu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihin ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi a si tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gbagbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta ijere sile ki a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun we pe ni toto a n fe isodi mimo yi ti a si n gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle bee ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ki a wo efeso ori karun efeso ori karun lati ese ikeedogbon eyin oko e feran awon aya yin gege bi Kristi si ti feran ijo ti o si fi ara re fun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ani aba won tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini abuku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wi pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe ani lati pa nkan won yi tu o ri wi pe ani lati ko okan ni ila ki a si je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wi pe o tun fe ki Jesu Christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wi pe ki se ise ti o de ara nikan le ati yi pada wi pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti a n safe lati inu okan wa wi pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a si ti ni idaniloju wi pe a ti so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri we pe a ni lati ni agbara emi mimo ni igbesi aye wa
2: nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba ba le yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti a ti mo we pe ati so wa di mimo o ye ki agbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mimo ni igbese aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si nfe lati bokun wa olorun nfe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodimo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki se ke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di imo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe tiyin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o fi agbara emi mo olorun ko

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wa ni wí pé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín. Ẹ fún wa ní etí ọmọ, kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù

pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí o lè di alábápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa, kí ìlànà ti ra padà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin, àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristi wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristi láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí. Ó yẹ kí a mọ̀ wípé kìí ṣe àti lówó, àti lọ́rọ̀, àti ní ìwòsàn, àti ní ìdáǹde nìkan ni a ṣe rán Jésù Kristi wá sínú ayé. Ó dàbí ẹni wípé àwọn ènìyàn tí wọ́n lọ sí ilé ìsìn, wọ́n rò wípé Ọlọ́run fi ẹ̀tẹ̀ sílẹ̀ láti máa pa làpálàpá. Nítorí ohun tí ó mú Jésù Kristi wá sínú ayé, òun ni wípé ayé di bàjẹ́, ayé kún fún ẹ̀ṣẹ̀, àti wípé nínú agbára tiwa, a ò lè borí ẹ̀ṣẹ̀, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti ti èṣù èyí tí ó dè wá ní ìgbèkùn. Èyí ni a fi rán Jésù Kristi wá sínú ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, ohun tí wọ́n ń wá kìí ṣe ohun tí ó jẹ́ kí Jésù Kristi kí ó kú lórí igi àgbélébùú. Ìbùkún ti ara, kí la ó jẹ, kí la ó mu, báwo ni a ó ṣe ní ìwòsàn, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ ọfà àwọn ẹni ibi àwọn ọ̀tá. Wọn ò ronú ayérayé, wọn ò ronú bí a ṣe lè jèrè ìyà ẹni pẹkun, wọn ò ronú bí a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a sì máa gbé ìgbésí ayé ìwà mímọ́ àti òdodo. Ṣùgbọ́n èyí ni ó wu Ọlọ́run láti jẹ́ kí a wò nínú ìwé mímọ́ lónìí. Ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ ni alábápín àwòrán Ọlọ́run. Alábápín àwòrán Ọlọ́run.

Ọlọ́run ó yẹ kí ó yí àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn. Kí a wá wo Ébírù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Bàbá, ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì, bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì, àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ, ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú, kí sì ni àdúrà tó ń gbà? Ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé, kí a ṣe wọ́n yẹ, kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn. Èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà, a kì í gbàdúrà sí áńgẹ́lì, a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ nínú Jòhánù orí 16 láti ẹsẹ̀ 23 ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Èyí ni a fi rí wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun gbàdúrà sí Ọlọ́run ọ̀run, Ọlọ́run Bàbá, Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú. Ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà Ọlọ́run. Ìkẹta, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Bí a bá wo ohun tí a ń kà lónìí a rí wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn Ọlọ́run tí ó sì jẹ́ oníwàásù apostẹ́lì tí ó lágbára ó ń gbàdúrà, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà ó mú lé orí wípé Ọlọ́run tí ó wà ní àlàáfíà pẹ̀lú wa, tí àwa pàápàá tí a wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ǹjẹ́ bí a bá bèrè wípé báwo ni a ṣe ń wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run tí Ọlọ́run sì wà ní àlàáfíà pẹ̀lú wa, nítorí yẹ kí a mọ̀ wípé ohun àmúyẹ tí a kọ́kọ́ ní láti ní ni wípé a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nígbà náà ni irú àdúrà tí a gbà níhìn-ín ni ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Ó sì yẹ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn tó wà lókè èrùpẹ̀ ni ó wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nítorí àwọn kan wà tí wọn kò ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ó sì yẹ kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọn kí ó mọ báwo ni a ṣe lè wà ní ipò àlàáfíà pẹ̀lú Ọlọ́run kí a tó máa tẹ̀síwájú nínú gbígba àdúrà tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí nínú Àìsáyà orí 48 ni ó ti ń sọ fún wa ní ẹsẹ̀ tí ó kẹ́yìn wípé àlàáfíà kò sí fún ènìyàn búburú ni Olúwa wí. Ó ní àlàáfíà kò sí fún ènìyàn búburú ni Olúwa wí. Kíni ṣe tí kò sí àlàáfíà fún àwọn ènìyàn búburú? Kí ló sì ṣe tí ó jẹ́ wípé kò sí ìrẹ́pọ̀, kò sí àlàáfíà, kò sí ìlàjà láàrin àwọn ènìyàn búburú àti Ọlọ́run? Nínú Àìsáà yìí kan náà orí 59 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8 ẹsẹ̀ wọn sáré sí ibi. Èyí ń sọ fún wa èyí tí ó fi jẹ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ènìyàn búburú, àwọn tí wọn kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò, tí wọn kò fi ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ẹsẹ̀ wọn sáré.

síbi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Èrò wọn èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun bẹ ni ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Wọn kò sí ìdájọ́. Èyí ni wọ́n pé kò sí òtítọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà. Yẹ kí ó yọ nígbà náà wípé bí ò bá tí ì di ẹni ìgbàlà, bí ò bá tí ì ní àlàáfíà Ọlọ́run, ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ìgbésí ayé rẹ. A ti lè sọ fún wa nínú àwọn ọba kejì, ẹ̀ṣẹ̀ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin, nínú ọkàn ọkùnrin, tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú Ọlọ́run. Àwọn ọba kejì, orí kẹsàn-án, à ń ka ẹsẹ̀ ìkejìlélógún. Àwọn ọba kejì, orí kẹsàn-án, ẹsẹ̀ ìkejìlélógún. Ó sì ṣe nígbà tí Joramu rí Jehu, lè ó wí pé, Jehu, àlàáfíà kọ́. Ohun tó bèrè pé ṣé àlàáfíà ni, òun sì wí pé àlàáfíà kíni. Níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ àti ìṣe àjẹ rẹ ti pọ̀ tó bẹ́ẹ̀, ó jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn, àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́, kò sí àlàáfíà fún wọn, kò sì sí àlàáfíà láàrin àwọn àti Ọlọ́run. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà, ibi ni wọ́n máa rí nígbà gbogbo. Àfi ìgbà tí wọ́n bá bá Ọlọ́run lájà, tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Chronicle kejì, Chronicle kejì ni a tó fi ń yé wa. Àwọn tí kò ní àlàáfíà, à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe, ìrìn tí ó yẹ kí ó rìn, ìṣísẹ̀ tí ó yẹ kí ó gbé, kí o bá lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Chronicle kejì, orí kẹ̀ẹ́dógún, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkarùn-ún. Ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní Israel ti wà láì sin Ọlọ́run òtítọ́, láì ní àlùfáà tí ń kọ́ni, láì ní òfin? Kí ni àbáyọrí sí wípé wọn kò sin Ọlọ́run òtítọ́? Wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ Bíbélì, wọn kò sì ní òfin, wọn ò gba òfin Ọlọ́run nínú ọkàn wa, nínú ìgbésí ayé wọn. Ẹsẹ̀ ìkarùn-ún àti ilé ọjọ́ wọn ni. Àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lè ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́, a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà. Nítorí kíni? Nítorí Bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. A ń sọ fún wa nínú orin Dáfídì orí kejì ẹsẹ̀ kọkànlá wípé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ogún, ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run, báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Bí o bá jẹ òǹkà Bíbélì, o mọ̀ wípé Jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà. Òní ó dàbí ẹni wípé ó mú Ọlọ́run lọ́wọ́, ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa, kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá. Bí àbágbà Jésù gbọ́, tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa, ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Isaiah orí ìkẹtàléníàádọ́ta 53, Isaiah orí ìkẹtàléníàádọ́ta láti ẹsẹ̀ ìkarùn-ún. Ṣùgbọ́n aṣáálẹ̀ ọgbẹ́, nítorí ìrékọjá wa, apálára, nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa láradá. Nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà,
àáfíà wa wà lára rẹ̀. Ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ làjà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní orí kejì. Ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí òun ni àlàáfíà wa, òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkéléni tí ń bẹ láàrin. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí ikú Jésù Kristì fún wa, nígbà tí a bá gba ikú Jésù yìí, tí a bá gbà á gbọ́, ó ní Jésù yóò di àlàáfíà fún wa, yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nísinsìnyí a wá di ọmọ Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run, nítorí orí ọ̀fẹ́ tí ń ti pasẹ̀ Jésù Kristì wá sí ìgbésí ayé wa. Nínú ẹsẹ̀ 15, ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà, ti kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Ohun tí ó ń sọ fún wa ni wípé àwọn méjèèjì, èyí tọ́ka sí àwọn Júù àti àwọn kèfèrí, wípé àwa tí a jẹ́ kèfèrí, àwọn tí ó jẹ́ Júù, tí wọ́n jẹ́ bí ọmọ Abrahamu ní ti ara, wípé Jésù Kristì ó ti fi ara rẹ̀ rú ẹbọ fún wọn, kí olúkúlùkù wa kí ó lè wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ 17, ó sì ti wá, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré, èyí ni àwọn kèfèrí, àti fún àwọn tí ó súnmọ́ tòsí, èyí ni àwọn Júù. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ mọ ohun tí ó yẹ kí o ṣe kí àlàáfíà yìí kí ó lè jẹ́ tìrẹ, ó yẹ kí o ronúpọ̀ọ́dà àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí o sì mọ̀ wípé Jésù Kristì fẹ́ láti fún ọ ní ìdáríjì. Bí o bá sì ti ní ìdáríjì yìí, o rí wípé àlàáfíà yóò de inú ọkàn rẹ, ìlàjà yóò wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Jóòbù ń sọ fún wa nínú Jóòbù orí kejìlélógún láti ẹsẹ̀ 21, fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì wà ní àlàáfíà, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí ni rere yóò wá bá ọ. Ó ní bí o bá fẹ́ ní àlàáfíà, ohun kan láì gbọdọ̀ má ṣe, wípé kí o súnmọ́ Ọlọ́run. Báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ? O ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nígbà tí o bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí a sì fi ẹ̀jẹ̀ Jésù tí a fi wẹ̀ ọmọ, ó ní nígbà náà ìwọ ó rí àlàáfíà. Ó ní nígbà tí o bá sì ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, tí o ní àlàáfíà, ó ní nípa èyí ni, nípa ìbálàjà ni, nípa àlàáfíà tí o ní nípasẹ̀ ìgbàlà Ọlọ́run, rere yóò sì wá bá ọ. Ó ní èmi bẹ̀ ọ́, gba òfin lé ẹnu rẹ̀ wá, kí o sì tó ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè agbẹ́ọ̀rọ̀, bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni o fẹ́ ní àlàáfíà Ọlọ́run, ohun kan tí o ní láti ṣe, ìṣísẹ̀ kínní tí o ní láti gbé, ni wípé kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, kí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. Ó ní kí o mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí wọn kí o jìnà réré kúrò nínú àgọ́ rẹ, kúrò nínú ìgbésí ayé rẹ. Nígbà náà ni o lè bá Ọlọ́run làjà. Èyí ni a ń pè ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ń sọ wípé a ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ń sọ wípé a ní àlàáfíà Ọlọ́run, ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà ní láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Wo bí a ṣe lo èdè yìí nínú Lúkù 1, ó ń sọ nípa ìgbàlà, ó ń sọ nípa
àlàáfíà kí ó lè yí ọ wípé ohun kan náà ni a ń sọ nípa rẹ̀ bí a bá ń pè ní ìgbàlà bí a bá ń pè ní àlàáfíà ọlọ́run nǹkan kan náà ni a ń sọ nípa rẹ̀ nínú Lúkù orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínní ọgọ́rin 77 àti ìkọkàndínní ọgọ́rin 79 láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn èjẹ́ kí ó yé wa wípé bí a bá ń sọ wípé a ní ìgbàlà èjẹ́ wípé a ní ìdánilójú wípé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo ó ti mú àwọn ẹ̀ṣẹ̀ wa kúrò ó ní láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn nínú ẹsẹ̀ ìkọkàndínní ọgọ́rin láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó lé òkùnkùn àti lé òjìji ikú láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé nígbà tí a bá ti ní ìgbàlà a wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run kí a padà nísinsìnyí lọ sí ibi tí à ń kà tí ó ń sọ fún wa nípa ọlọ́run àlàáfíà nípasẹ̀ Jésù Kristì olùṣọ́ àgùntàn ńlá àti nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé tí ó wá kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé nípa bẹ́ẹ̀ bí a bá gbà á gbọ́ nísinsìnyí a ó ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ṣé a mọ̀ wípé Jésù Kristì ni ọmọ aládé àlàáfíà òní ó sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti onídàájọ́ ńlá àti gbogbo àgbáyé fún àwọn tí ó ti ronúpọ̀ àdà fún àwọn tí ó ti gba Jésù Kristì gbọ́ ìgbàlà ọlọ́run ti dé sínú ìgbésí ayé wọn wọ́n sì ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ǹjẹ́ bí a ti ń dá wa láre pẹ̀lú ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run nípa olúwa wa Jésù Kristì ṣùgbọ́n bí a ti ń sọ nípa àlàáfíà pẹ̀lú ọlọ́run ni ó yẹ kí a mọ̀ wípé ó tún ku ipele kan tàbí ipele kejì nípa àlàáfíà tí a ń dárúkọ yìí nínú ẹsẹ̀ ogún ebèrò orí kẹtàlá ẹsẹ̀ ogún ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ó ń sọ nípa àlàáfíà ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run ìyẹn jẹ́ wípé àlàáfíà láàrin àwa àti ọlọ́run bí a bá ń sọ wípé àlàáfíà ọlọ́run èyí jẹ́ àlàáfíà nínú wa nítorí wípé àti jẹ́ ẹni ìgbàlà ọlọ́run ìlàjà àti ìgbàlà tí a ní nínú ọlọ́run àlàáfíà ni ó fún wa ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n bí a ti ń bá Jésù rìn bí a ti ń kó ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a ti ń rìn déédéé bí a ti ń ní ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú ọlọ́run àlàáfíà ni yóò máa fún wa ní àlàáfíà ọlọ́run nínú ọkàn wa àti nínú ayé wa àlàáfíà tí a ń sọ yìí ní ìbàlẹ̀ ọkàn lákòókò ìrumi lákòókò wàhálà lákòókò ìdààmú lákòókò inúnibíni tàbí ní àkókò ìpọ́njú nínú gbogbo àyídáyidà ayé nígbà tí ó dàbí ẹni wípé gbogbo nǹkan dojúrú nínú ayé síbẹ̀síbẹ̀ a jẹ́ ẹni tí ó ní àlàáfíà a jẹ́ ẹni tí ó ní ìbàlẹ̀ ọkàn tàbí ìdákẹ́rọ́rọ́ tàbí lọ́rọ̀ kan kí a sọ wípé a ní ìsinmi nínú ọkàn wa èyí ni à ń pè ní àlàáfíà ọlọ́run nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkeje ẹsẹ̀ yìí ni ó jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé ohun kan wà tí a ń pè ní ìdákẹ́rọ́rọ́ tàbí ìsinmi tàbí àlàáfíà nínú ọkàn wa bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan tó yí wa ká wọ́n dàbí ẹni wípé wọ́n dojúrú nínú ẹsẹ̀ ìkeje àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti ìròyìn yóò ṣọ́ ọkàn àti ìròyìn nínú Jésù Kristì ó sọ nípa àlàáfíà ọlọ́run èyí tí ó ju ìmọ̀ràn gbogbo lọ ó ju ohun gbogbo tí à ń rí láyìíká wa èyí ni ó jẹ́ kí ọkàn wa kí ó balẹ̀ ṣùgbọ́n jẹ́ kí ó yí ọ wípé ẹsẹ̀ ìkeje yìí ó wà láàrin ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkẹjọ bí o bá fẹ́ ní àlàáfíà ọlọ́run yìí ó wo ẹsẹ̀ ìkẹfà ó wo ẹsẹ̀ ìkẹjọ ó sì ṣe àwọn nǹkan tí àwọn ẹsẹ̀ wọ̀nyí tí wọ́n ń sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n
ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi abani wahala tabi isoro gege bi omo olorun ke a mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ke a ma fi awon ibere wa ke a ma fi siwaju olorun pelu idope oni be aba se be oni alaafia olorun ti o ji imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa oni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohun kun ti se oto ohun kun ti se owo ohun kun ti se tito ohun kun ti se mimo ohun kun ti se fife ohun kun ti se ti irohin rere bi iwa ti tokan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan won yiro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wi pe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wi pe ele isele to nso bayi to nso bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati bebe lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi aba ni alaafia yi alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Thessalonica 2 Thessalonica 2 ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa ka ni tabi wahala lodojuko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi siwaju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia ni bi gbogbo yo wa pelu wa ibaje ninu ile isin ibaje ninu ile wa ibaje ni bi ise tabi ni bi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohun kohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori kejile logbon ese iketa din logun we pe ani lati je eni tin sise ododo eni tin rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je we pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikejile logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese o ni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori wo pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idakeje ati isinmi idakeroro ibale okan ati alaafia bi a ti menu kan ododo
bi a si ti menu kan eso ododo a o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo Olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o nka bibeli o mo we pe eye wa ninu Galatia ori karun Galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alafia ipamora iwa pele isore igbagbo ni toto ni ati ma awon kan woni sugbon awon elomiran won ma nsaka akiri won fe alafia bawo ni a se ni alafia ikini ni wepe o ye ki ati di eni nipa ti emi eni ti ati gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o gbe inu re ti o si njoba ninu re bi o ba je wepe ni toto ni emi olorun gbe inu wa awon kan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wepe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o ni ipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni o wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikurani ni ijanu ninu okan awon ti o je wipe won je omo Olorun ninu Isaiah ti atinka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje dini logun o ni iba se pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun o ni bi o ba se we pe afeti si ofin Olorun akọ eko ro Olorun a si mo awon kan wonyi lo a si je ki o je ohun ti a n fi si ise o ni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn deede pelu Olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu Kristi nigba ti a ba n gbe ninu Kristi ti oro Kristi n gbe ninu wa ti a n rin gege bi Kristi ti lana sile fun awa omo igbala o ni nigba na ni Olorun alaafia yo fun wa ni alaafia Olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo Olorun ti a fi sabe akoso Olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu Kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa iyi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbesi aye wa nigbati Olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni Olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won nigba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni toto
a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon nigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi aba so we pe aje omo olorun sugbon ti a o le ba omo olorun bi ti wa gbe ti o je we pe ariyan jiyan ija ijiyan lo ma wa laarin wa o ma nse wa ni kayefi nitori we pe bi aba je ti olorun ni toto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki ya wo iwe mimo ninu agai lo tin so fun wa agai ori keji agai eyi wa ni bi o ba tin lo si ipari majemo lailai agai ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo li olowo awon mogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowo awon mogun wi ohun ti olorun so nihi ni we pe awon mo israeli won pe jopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihi yi li mi o fun yin li alaafia nitori be bi abaji omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oju ole bi o ba je pepe ni toto ni eni kokan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o nso fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wo olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi iye si ohun ti a nka oro ti a pe ni paapaa o nso fun awe pe nigba ti ona eniyan ba wo olowa ohun a mu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun awe pe paapaa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o we wa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe layika wa nisisiyi a n pada sinu Hebreu ori ketala ese ike ese ikokanlelogun a n wo ipa keta ninu eko wa ailaba won ati iwa bi olorun kini adura ti aposteli ti o n gba fun awon oluka episteli ti o koranse si won wo o ni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa
wipe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wo pe ki a se eni pe ati nipa wo pe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun just no lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin wo pe ki ohun yi ki o le sese ni Paul fin gbadura wo pe ki Olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti an pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti adamu nigba ti o wa ninu ogba ideni eyi ki se pepe ti a o ni nigba ti a ba de orun ti a ri olorun loju koju o nso pepe o salaye ohun to nso fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo o nigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa si aladogbo ni ise wa si ara ile wa ni ise wa si oko tabi si aya ise wa si enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a n pe ni pepe ni yi wipe amo ife olorun iwo ko gbodo jale yi ni ife olorun iwo ko gbodo soju kokoro yi ni ife olorun iwo ko gbodo se ohunkohun ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re awon wo ni a n pe ni pepe ikini awon ti o ni ise re gbogbo ikeji awon ti n se ife re ni igba gbogbo iketa lati ma se ohun ti se itewogba niwaju re niwon bi olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a si n se ohun ti o se itewogba niwaju re eyi ni a n pe ni pepe o ni a n se nipase kristi eyi ki se wo pe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wipe a mo se o ni bi a ba gbẹkẹle Olorun ti agba Jesu Kristi bo ti eje re ti o we wa nu o ni yo je nipa ti Jesu Kristi o wa nso wo pe ise rere be ati pepe be ati ise to je te o gba be yo mu ogo wa fun Olorun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti Olorun ti se iru ise isodotun isodi mimo be asepe be ninu igbesi aye won ti o je wo pe awon paapa won ni afijo ohun ti a nso nipa re yi be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo eje ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota nitori na eje ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwuri fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni a ri awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo wepe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi ori kan o le ogorun orin dafidi ori kan le ogorun ese ikeji ati ese iketa o nso fun a wepe emi o ma rin irin mi pelu ogbon li ona pipe nigba wo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe ohun ti o so fun ani we pe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju olorun lati oke ti o wo ohun ohun o ma rin ohun o ma so ohun o ma se gbogbo ise ninu ile pelu okan pipe aya pipe emi ki yo gbe ohun boboro si waju mi emi ki o gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan sinima tabi ohun miran emi ki o gbe won siwaju mi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le sese fun wa ki a le je pepe ti an gba ladura ninu eko ti an ko loni
bi abaje eni ti o fara mo oro Olorun ti a si mo we pe ko si ohun kon to soro fun Olorun lati se a mo we pe ohun kon ti Olorun ba pa lase we pe ki a se o ti fun won ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti nso ki a wo Efeso ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi apostoli awon miran bi woli awon miran bi evangelist ati awon miran bi oluso agutan ati olukoni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni Olorun se fun wa ni awon ti won ko wa ni eko ro Olorun awon ti won dari wa awon ti won je ki a mo ofin Olorun ati ife Olorun ki o ba le se wa pe pelu awon eko ti a ngbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa nwa so re ti a si nko olukuluku eniyan ti a si nko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki a ranti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o n gbinu wa ni pipe yi ni o seese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila o ni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi n ki yin o n fi iwa ya ija gbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun eyin je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife Olorun ni ekunrere wepe pipe yi ti a nso yo le je ti wa nitori wepe ise Olorun ni ninu Timothy Okeji ori keta ese ikerin din logun ati ese iketa din logun gbogbo iwe mimo ni o ni imisi Olorun ti o si li ere fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni Olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro Olorun bi o ba je eni ti ki ka oro Olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni sese fun iru eni be lati je pipe nitori we pe nigba ti a ba ka oro Olorun yo fi han wa awon ti o ku ni igbese aye wa yo fi han wa awon ileri Olorun yo fi han wa ise ti eje Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri Olorun mu ninu adura wa ati we pe nigba ti a ba si lo siwaju Olorun lati gbadura eje Jesu ti n weni mo sisin soni dotun yo je ki a di pepe bi ati mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi ati n lo sile ikini ni ari ninu orin dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife Olorun alaafia ati diduro gege bi omo Olorun o ni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore koriko san wa ki o je awon ti o n dagunla oro Olorun awon ti o so wepe mo mo pe won o pe mo mo wepe eleyi o da sugbon eyan ni mi o ki n so Olorun o ni ki a ko iso iru awon eyan be ki a ko sile o ni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin o ni nitori alaafia li opin iru eni be ki a wa paapaa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwori tabi ipini nija wepe Olorun ti o fun arakunrin yi ni ore ofe Olorun ti o fun arabinrin ni ore ofe lati ma rin ninu ife Olorun lati ma se ohun ti o wa ni itewogba niwaju Olorun o seese ki o se fun emi naa ninu Peteru keji, ori keta, ese ikerinla, niturina olufe, bi enyi ti nreti irun kan wanyi, emura giri,
ki a ba le ba yin le alaafia li ailaba won ati ailabuku li oju re ori wi pe o meji ti atenomo loni alaafia ati ailaba won ati ailabuku o nso wi pe ko se ki se wi pe ki a ni loni ki a ma ni lola oni ki a dimu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori pe Jesu Christi o pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo eyin Christi ebi Olorun bi eyin ti n reti bibo Jesu iru nkan wonyi e mura giri ki a ba le ba yin le alaafia alaafia pelu Olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa li ailaba won ati ailaboku ni oju re mo gbagbo wi pe bi agbagbadura tokan tokan Olorun yo se nkan won yi fun aloruko Jesu nje Olorun alaafia eni ti o mu oluso agutan lati awon agutan tinu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju Olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba Olorun Oluwa wa ati baba wa eje ki a dide duro ki a so fun Olorun iwo to ti ni igbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu Olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota Olorun o ye ki o le gbadura ki eje Jesu Christi ki o le we omo ki eje Jesu Christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife Olorun ki o mu won kuro ni igbesi aye re eje Jesu Christi o le we omo o le se o pe eje Jesu Christi o le mu idalebi kuro o le je ki o ba Olorun laja bi o ba gbadura tokan tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu Olorun idalebi yo kuro ota laarin iwo ati Olorun yo kuro ogiri ikele ni ti o ya iwo ati Olorun a o bi lule o si ni alaafia pelu Olorun o ni alaafia pelu Olorun nipa iwenumo eje Jesu o seese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje Jesu o seese ki o die ni igbala ki o ba Olorun laja ki o je ti Olorun ni toto ran ti wo pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro di o eyi ni isodi mimo isodotun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia Olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona niyan ba wo Oluwa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki Olorun fun ara re pelu ise abe atorun wa ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se ohun to ye fun itewogba ni waju Olorun nipase Christi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba Olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o.

sọ di mímọ́ àwọn wo là ń sọ di mímọ́ ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́ rárá nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá àti Jésù ti ń sọ ní di mímọ́ àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa ti ń bẹ̀lé ọ̀run ni wọ́n ti wá èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdimímọ́ wà fún àwọn ọmọ ọlọ́run Jésù òun jẹ́ ọmọ ọlọ́run ó wá láti ọ̀dọ̀ ọlọ́run àwọn tí à ń sọdimímọ́ wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà ọ̀dọ̀ bàbá wa ti ń bẹ̀lé ọ̀run ó sọ fún wa wípé nítorí àtẹni tí ń sọ ní di mímọ́ àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn èyí sì fún wọn ní ìṣọ̀kan nítorí bí ọmọ bíbí ọlọ́run Jésù bí ó bá wá láti ọ̀dọ̀ ọlọ́run àwọn tí wọ́n ti ní ìgbàlà náà bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ ọlọ́run láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo èyí jẹ́ wípé ìfẹ́ kan náà ìpinnu kan náà ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin àwọn tí à ń sọ di mímọ́ àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun bí a bá wo ébèrò yìí kan náà orí kẹwàá ébèrò orí kẹwàá ẹsẹ ìkẹwàá ìkẹrìnlá àti ìkẹrìndínlógún nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo ó ní nípa ẹbọ èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́ ẹsẹ̀ ìkẹrìnlá nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé ó ní láìsí ìsọdimímọ́ a ò tí ì pé ìgbàlà nìkan kò sọ wá di pípé ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdimímọ́ ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn nínú ẹ̀mí nínú èrò nínú ara nínú ìpòǹgbẹ nínú ohun gbogbo tí ó wà nínú wa yóò sì pè wá bí ẹni tó pé nítorí wípé ìsọdimímọ́ ló ń sọ ní di pípé wo ẹsẹ̀ ìkẹrìndínlógún èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni lè olúwa wí èmi ó fi òfin mi sí wọn lé ọkàn inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀ ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó pa rẹ́ bí ó bá pa rẹ́ tí ó di wípé pátákó mọ́ lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà lẹ́yìn ọjọ́ wọn ni lẹ́yìn tí a bá ti ní ìgbàlà mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun òun fẹ́ kọ́ sórí pátákó ọkàn wa kí ó tó ṣe bẹ́ẹ̀ ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí ìdọ̀tí ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa kó pààrẹ́ kó nù ú kúrò lẹ́yìn ìgbà náà yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀ yóò kọ wọn sí wa lé ọkàn nínú ébèrò orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn bodè ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́ kò sí ìsọdimímọ́ wọ́n ń kẹ́gàn ọlọ́run fúnra rẹ̀ ó jẹ́ wípé wọ́n ń fojú tẹ́ḿbẹ́lú ìyà tí Jésù Kristi jẹ ó ní nítorí náà pẹ̀lú ni Jésù kí ó bá lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn bodè àwa ni ojúṣe kan láti ṣe ní ẹsẹ̀ ìkẹtàlá nítorí náà
eje ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu olosho agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe isodi mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je wi pe iriri isodi mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan yepere miran ropo re ohun ti a n so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Christi nikan ko se elomiran Jesu Christi nikan ki se ikora eni ni ijanu Jesu Christi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba timbo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti an pe ni isodi mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe nitooto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarundinlogorin luke ori kini ese ikarundin ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o nfe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wa pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan paapa oni li ojo aye wa gbogbo
Eyi ni iriri ti a ni lodo Olorun bi o ba so wa di mimo nigba iso di mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri iso di mimo ikini nigba iso di mimo yi ni Olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si wi pe kiyesi eyi ti kan eti re amu aise dede re kuro a si fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo Olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju Olorun leyin igba yi ni angel yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan iti re amu aise dede re kuro a si we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo Olorun yo mu ese abinibi yo mu kuro ikeji Olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin din logoji ese ikerin din logbon Ezekieli ori ikerin din ni ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati iso di mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi enikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni iso di mimo ati igbala iru eni be ko mo ti a pe ni iriri iso di mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko iso di mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti le to o mu kuro laarin yin ohun si fi okan ti eran ohun fi ropo re iketa Olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa iso di mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wipe ni koko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni a npe ni ikola ohun ti Olorun so fun ani wipe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro e lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa Olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa Olorun re a nso fun awe pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo Olorun o nkan tuku fun agbara Olorun lati se ninu okan wa oluwa Olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wipe iso di mimo ko duro
nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki awo ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo ibaje pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke e je wi pe ati pa re tele tele ati fa tu tele tele ni akoko isodi mimo nigbati olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti fa tu o wa nso fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo a si ti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati a ba ni isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi abati nso nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menukan awon ti ko ni igbala ye kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun ye ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese ikerin alabokun fun ni awon ti n kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese ikarun alabokun fun li awon olokan tutu
nitori won jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokan fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi mi o ni kan fi igbala se tabi iso di mimo alaboko le awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alabokan fun li awon alaanu nitori won o ri anugba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anugba alabokan fun ni awon ninu funfun nitori won o ri olorun sugbon alaboko ni awon ninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori wi pe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri isodi mimo yi oni alabokan fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alaboko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabokan fun le awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokan fun le eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po le orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won ojogun egbe eyin je ko ye wa wi pe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan wonyi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wi pe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan aramo agbelebo saju isodi mimo ki kan aramo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wi pe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni we pe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wi pe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to n joba tele tele to n ti wa lati moti o n ti wa lati jale o n ti wa lati poro o n ti wa lati se ohun ti o da
ṣùgbọ́n nígbà tí a bá ti ní ìgbàlà a kan ògbólógbò ọkùnrin yìí mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ èni ó fi jẹ́ wípé lẹ́yìn ìgbàlà kò tún sí wípé à ń jalè nítorí ògbólógbò ọkùnrin tá a kàn mọ́gi kò ṣeé ṣe fún un láti tì wá láti ṣe ohun kan wọ̀nyí tí kò tọ́ ó ní ṣùgbọ́n kò parí níbẹ̀ ó ní ohun tí a ṣe kàn mọ́ àgbélébò pẹ̀lú rẹ̀ ni wípé kí a lè gbé ìgbésẹ̀ ìkejì kí a bá lè pa ara ẹ̀ṣẹ̀ run ògbólógbò ọkùnrin yìí ni a ń pè ní ara ẹ̀ṣẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ àjogúnbá àbínibí ó ní kí a lè pa ara ẹ̀ṣẹ̀ ògbólógbò ọkùnrin yìí kí a lè parun kí àwa kí ó má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́ ó yé wa nígbà náà wípé a ní láti kan ara a ní láti kàn án mọ́ àgbélébò a ní láti jọ̀wọ́ gbogbo nǹkan sílẹ̀ nínú galatia orí kejì mo fẹ́ ka ẹsẹ̀ ogún ṣùgbọ́n kí n tó lè ka ẹsẹ̀ ogún mo ní láti ka ẹsẹ̀ ìkejìdínlógún nítorí wípé bí ò bá ka ẹsẹ̀ ìkejìdínlógún bí ìrírí ìkejìdínlógún bí ò bá jẹ́ tiẹ̀ kò ṣeé ṣe fún ọ láti ní ìrírí tí ó wà nínú ẹsẹ̀ ogún wẹ̀sẹ̀ ogún ó ní a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú kristi nígbà tí ó sọ wípé a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú kristi ó ṣeéṣe kí ó máa ya ẹni tí ò mọ ìwé mímọ́ bíbélì kó máa yà á lẹ́nu wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí kò tí ì bá jésù pàdé nígbà tí a kàn án mọ́ àgbélébùú ohun tó ń sọ ni wípé èmi ni tó wà nínú mi èmi ni tinú mi ni wọ́n ṣe èmi ni agidi ọkàn èmi ni òkúta ọkàn a ti kàn án mọ́ àgbélébùú pẹ̀lú kristi ó ní a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú kristi ó ní ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́ ó ní ṣùgbọ́n kristi wà láàyè nínú mi wíwà tí mo wà láàyè nínú ara mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun tìkára rẹ̀ fún mi ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkejì ní lógún ó ní nítorí pé bí mo bá sì tún gbé ohun wọ̀n-ọn-nì tí mo ti wó palẹ̀ ró ó ní mo fi ara mi hàn bí arúfin èyí ń sọ fún wa wípé kí a tó kọjá sí ẹsẹ̀ ogún ó yẹ kí ìrírí tí ó wà nínú ẹsẹ̀ ìkejìlélógún kí ó yé wa dáradára ó ń sọ wípé nítorí bí mo bá tún gbé ohun tí wọ́n ní tí mo ti wó lulẹ̀ tí mo bá tún gbé wọn ró mo sọ ara mi di bí arúfin wò kíní yìí jẹ́ kí ó yé wa wípé nígbà tí a bá ti ní ìgbàlà àwọn ọ̀pọ̀ nǹkan ni a máa ń wó palẹ̀ àwọn nǹkan tí a sì wó palẹ̀ wọ̀nyí ó yẹ kí ó yé wa wípé kì í ṣe pé a tún gbé wọn ró ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ìpàgọ́ tí ó jẹ́ wípé kí wọn kí ó tó dé ìpàgọ́ àwọn yẹtí yẹrùn àwọn ọ̀rọ̀ búburú lẹ́nu àwọn nǹkan tí wọ́n ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wó palẹ̀ tẹ́lẹ̀ wọn a tún gbé wọn ró nígbà tí wọ́n bá gbé wọn ró wọ́n ti di apẹyìndà ẹni tó ń sọ̀rọ̀ bí ayé ẹni tó ń rìnrìn ayé ẹni tó ń mutí bí ayé ẹni tó ń mu sìgá táyé mu ẹni tó ń mu gbogbo nǹkan tí àwọn ayé mu nǹkan tó ti wó palẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún gbé e ró ẹni tí ó ń wọṣọ bí ayé ẹni tí ó ń lo àwọn nǹkan tí ayé ń lò à ń kun ètè à ń kun èkánná à ń jorun níná à ń lo gbogbo yẹtí yẹrùn a kó wọn kọ́ra ó ní irú ẹni bẹ́ẹ̀ nǹkan tí a ti wó palẹ̀ nígbà tí a di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó tún gbé wọn ró ó ti di apẹyìndà bí o bá jẹ́rú ẹni bẹ́ẹ̀ níhìn-ín kì í ṣe wípé ìgbà tí a bá parí ìwàásù ó máa sọ pé ọlọ́run sọ mí di mímọ́ ọlọ́run sọ mí di mímọ́ ó ti di arúfin ẹni tí ó bá jẹ arúfin ó ní láti wá fún ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ni o ní láti máa béèrè nísinsìnyí fún ìsọdimímọ́ èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogún nísinsìnyí a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú kristi a ti kan èmi ni tó wà nínú a ti kàn án mọ́ àgbélébùú orí kunkun agbọ́mágbà tó wà nínú a ti kàn án mọ́ àgbélébùú ọkàn òkúta màá sọ mò ń gbọ́ ṣùgbọ́n tinú mi ni wọ́n ṣe a ti kàn án mọ́ àgbélébùú a ti kan èmi ti inú a ti kàn án mọ́ àgbélébùú pẹ̀lú kristi ó ní ṣùgbọ́n mo wà láàyè ó ní kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan síbẹ̀ kì í ṣe èmi mọ́
ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi, wíwà tí mo sì wà láàyè nínú ara. O ni mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ara òun ti kára rẹ̀ fún mi. Ó fi ara rẹ̀ fún mi kí a bá lè sọ mí di mímọ́. Kíkàn tí a kan Kristi mọ́gi, àgbélébò jẹ́ òtítọ́ pàtàkì tí ó jẹ́ wípé ó wà nínú ètò Ọlọ́run fún ìgbàlà àti ìsọdi mímọ́ wa. Àwọn pàápàá ní láti kan ara mọ́ àgbélébò, láti fi ara jọ tàbí láti fi ara mọ́ ikú rẹ̀. Èyí ni àfihàn kó yé wa wípé ó ṣe pàtàkì kí a fara róbọ, ó ṣe pàtàkì kí a jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀ fún Ọlọ́run. Nítorí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí tí a ti ń kà, tí ó ń sọ nípa ìfaraẹniróbọ, ni ó ń sọ nípa ìyara ẹni sọ́tọ̀, ó ń sọ nípa ìyara ẹni sí mímọ́ tí a ní láti ṣe ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́ wa. Ó sì rí èdè tí Bíbélì ń lò. Bíbélì lo èdè púpọ̀. Yẹ kí n tún ka Galatia fún ọ. Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébò, tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ìfẹ́ inú ẹni àti kàn mọ́ àgbélébò, ìfẹ́kúfẹ́ tó wà nínú ayé àti kàn mọ́ àgbélébò, nínú orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébò Jésù Kristì Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébò fún mi. Àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́, nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébò fún ọ. Ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébò fún ayé. Orí àwọn èdè tí Bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe, ó ní a kan ara mọ́ àgbélébò. Ó ní a kan ògbólógbò ọkùnrin ni a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́ ti inú èmi ni tó wà nínú wa, a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́kúfẹ́ pàápàá, a kàn mọ́ àgbélébò. Ó tún wá ń sọ fún wa wípé ayé àti àwọn tí ó wà nínú rẹ̀, a kàn wọ́n mọ́ àgbélébò. Ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébò kò tún nípa lórí wa mọ́. Kí a tó lè ní ìrírí ìsọdi mímọ́, a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún un. A gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún Olúwa, kí a kan ayé àti ara mọ́ àgbélébò. Bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe, kí a kan wọ́n mọ́ àgbélébò. Bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé àti ohun gbogbo tí ó wà nínú ayé, ohun gbogbo tí ó ń fa ọkàn wa sínú ayé, ohun gbogbo tí tọni jẹ nínú ayé, a ní láti kàn wọ́n mọ́ àgbélébò. A ó sì ya àti ara àti ọkàn àti ẹ̀mí àti ohun tí a ní àti ohun tí a jẹ́ àti ohun tí a fẹ́ jẹ́, a ó yà wọ́n sọ́tọ̀ láti fi jì fún Olúwa, fún ògo rẹ̀ nìkan, ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́. Bí a bá ti ṣe èyí, a ó gbàdúrà. Bí a bá gbàdúrà, a ó gbàgbọ́. Ó ní ohunkóhun tí a bá sì béèrè, tí a bá ń béèrè, kí a gbàgbọ́ wípé a ti rí wọn gbà, yóò sì jẹ́ tiwa. Mo gbàdúrà wípé ìrírí kò ṣe é má ní yìí tó ń fún wa ní ìwé ìrìnà lọ sí ọ̀run rere, wípé yóò jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn tí a bá ti ní ìsọdi mímọ́, a ní láti máa gbé àgbélébò wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, kí a lè pa ìrírí ìsọdi mímọ́ yìí, kí a lè pa á mọ́. Èlé ó mú wa lọ sí kókó kẹta nínú ẹ̀kọ́ wa. Kìrìsìtẹ́nì ní láti gbé àgbélébò rẹ̀, kí ó máa tọ Jésù lẹ́yìn lẹ́yìn ìgbà tí ó bá ti ní ìsọdi mímọ́. Nínú Matthew orí kẹrìndínlógún ní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó gbé àgbélébò rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ọ̀pọ̀ nínú wa ni a kò ní ìmọ̀ ìhìnrere. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa títẹ̀lé Jésù lẹ́yìn,
gẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ní ìgbàlà a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù, bí a bá di òṣìṣẹ́ a tún tẹ̀lé Jésù, bí a bá di oníwàásù a ṣe ń tẹ̀lé Jésù, bó tilẹ̀ ṣeéṣe kí a di apostoli a tún tẹ̀lé Jésù, títí a ó fi rí Jésù lójúkojú lé ọ̀run a ń tẹ̀lé Jésù. Èmi ò fi sọ fún wa wípé ìbá ṣe ní àkókò ìgbàlà tàbí ti ìsọdí mímọ́ tàbí ti ìfi agbára ẹ̀mí ọlọ́run kún ni tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu tàbí ṣíṣe dídi ajíhìn rere ìránṣẹ́ ọlọ́run, ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdí mímọ́, bí a ṣe lè pa ìsọdí mímọ́ yìí, bí a ṣe lè pa mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀, kí ó máa tọ̀mí lẹ́yìn. Nínú Lúkù orí kẹsàn-án, Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wé fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀. Ní ìgbà wo? Mo ní ní ìgbà wo? Ní ọjọ́ gbogbo kí ó sì máa tọ̀mí lẹ́yìn. Èyí ń sọ fún wa wípé ìbá jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀, a ní láti gbé àgbélébu wa kí a sì máa tọ Jésù lẹ́yìn ní ìgbà gbogbo. Nínú Kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún, Kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, Kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ó ní mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́, èmi ń kú lójoojúmọ́. Bóyá kò yé ọ, bí o bá ti kú báwo lo ṣe ń wàásù, bí o bá ti kú báwo lo ṣe ń rìn káàkiri, ó ní èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́, èmi ni tinú mi ni ó ṣe ó ń kú lójoojúmọ́, èmi ni tó fẹ́ gbẹ̀san ó ń kú lójoojúmọ́, èmi ni tó jẹ́ wípé kò fẹ́ gbé àgbélébu rẹ̀, tó fẹ́ sọ àgbélébu nù nítorí wípé kò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́. Ó ní nígbà tí èmi ni tó wà nínú wa bí ó bá ti ń kú lójoojúmọ́ ni a ó rí wípé a ó máa dàgbà sí i nínú ìgbàgbọ́, a ó máa dàgbà sí i nínú ìrírí tí a ti ní. Ó yẹ kó yé wa nígbà náà wípé a ní láti ní ìpinnu láti tẹ orí ara ba kí a tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kò ní sí ìkẹ́ra ẹni bàjẹ́ mọ́, èmi kú lójoojúmọ́. Kò ní sí wípé a fẹ́ láti tẹ ayé lọ́rùn mọ́, èmi ń kú lójoojúmọ́. Bọ́n bu wa, bọ́n ṣẹnu rebi ni sí wa, èyí ò jẹ́ nǹkan kan mọ́ nítorí wípé èmi ni tó wà nínú wa, èmi ni èyí tó ń fẹ́ ayé, èyí tó ń fẹ́ ìrẹ́pọ̀ tàbí ìyìn láti inú ayé àti mú wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run nìkan ni yóò máa gbé, ni yóò máa gbégbá orókè lọ́kàn àti láyé wa. A ní láti gbé àgbélébọ̀ wa, èyí sì jẹ́ lójoojúmọ́, ṣíṣe ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́, rírìn lójú ọ̀nà ìwà mímọ́ láì kúrò nínú òfin mímọ́ tí a ti fi fún wa, kíkan ara àti ayé mọ́ àgbélébọ̀ lójoojúmọ́ láì tẹ̀sí bí ayé tẹ̀sí kíkú lójoojúmọ́, ni yóò mú kí àwa kí a wà ní ipa ọ̀nà tóóró náà tí ó lọ sí ibi iyè ayérayé. Mo ń bẹ̀ ọ́ wípé kí o gba ìsọdí mímọ́ lónìí, kí o sì pa ìsọdí mímọ́ yìí mọ́, kí o rántí wípé a ti sọ fún wa wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. O rántí wípé a kà á nínú ìwé mímọ́, alábùkún fúnni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé àwọn nìkan ni yóò lè rí Ọlọ́run. Jẹ́ kí a tó gbàdúrà, jẹ́ kí a wo ìbéèrè tí Dáfídì ń béèrè, kí a sì wo ìdáhùn tí Ọlọ́run fún Dáfídì. Ṣòrántí, Dáfídì ó jẹ́ ẹni tí ó láyà tó lọ́mọ, Dáfídì ó jẹ́ ẹni tí ó lọ́lá tó sì lókìkí, Dáfídì ó jẹ́ alágbára, ó jẹ́ ọba, Dáfídì ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ayé tí wọ́n wá kiri lónìí, ṣùgbọ́n ohun kan wà lọ́kàn rẹ̀, èyí ni ó jẹ́ kí ó béèrè ìbéèrè tí ó béèrè nínú orin Dáfídì, orin
ikerin le logun lati ese keta oni tani yo gun ori oke olowa lo tabi tani yo duro ni ibi mimo re ibere yi ni an bi enikokan wa loni bi o ba wo yika o ri wi pe opolopo eniyan lo wa laye ka wa o wa n bi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke olowa lo nigbati ipe badun nigbati jesu ba farahan awon wo la o le palarada ti won le ba jesu lo oni tani yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gun ori oke olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko se bura etan olorun wa n pe onija ni oworo yi we pe se o ri olorun ni keyin nigbati ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri sodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon duke aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke olowa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri olowa alabokan fun de awon lokan funfun nitori wi pe won o ri olorun gbadura je ki olorun ki o so okan re di mimo sugbon bi o ba ti je apeyida pada wale je ki adariji o bi o ba ti tun gbe awon nkan niro ti o ti wo lule tele tele o ti di apeyida o ti di arufin o ti di elese o ti di omo onina kuna pada wale bere idariji ki eje jesu ki o we awon eserenu se o ti n jale se o ti bere si ni puro se o ti n seke se o ti n fi ara re lati ta ara re fun owo agbere panṣaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese ode ara awon ese ti a fojuri ki a dariji o ki o ni igbala leyin igba ti o ba ti ni igbala ikan tuku lodo ikun ikan tuku ninu okan lohun ese abinibi ese ajogoba gedegede re ninu okan lohun olorun fe wenu olorun fe so odotun olorun fe so di mimo gbadura gbadura pelu igbagbo ki o si ranti wipe emi ni yi ani lati kan ma agbelebu igberaga lati inu okan agbo magba ma se fe olorun lati inu okan ani lati kan ma agbelebu ori kunkun ani lati kan ma agbelebu aife se fe olorun pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú pẹ̀lú gbogbo ìfẹ́ a ní láti kàn án máa gbélébùú òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn
si ohun to wa ninu aye ani lati kan ma gbelebu ka tun ma fe awon kan to ndan yin yoyo ninu aye ani lati kan ma gbelebu ife ti ani si awon ara ale ti o tun fe koja ife ti ani si olorun igboran ti ani si awon ebi wa ti o tun fe koja igboran ti ani si olorun ani lati kan ma gbelebu emi to nle pa nkan aye to nle pa ipo aye emi to nso owo di olorun to wa owo kiri to fe ni lona kona ani lati kan ma gbelebu emi ti ki fe duro di olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma gbelebu bi o ba fe ri olorun ni ikeyin oyin lati ni okan funfun oyin lati ni okan ti a so di mimo oyin lati ni iwa mimo bere a o se se fun o alabokun fun ni awon olokan funfun nitori won ri olorun sugbon alaboko le awon oninu fufu nitori won ki yo le ri olorun

0: orin ìkẹtàdínlógójì. Má ṣe ìkanra nítorí àwọn olùṣe búburú, kí ìwọ kí o má ṣe ìlara nítorí àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, nítorí tí a ó ké wọn lulẹ̀ láìpẹ́ bí koríko, wọn ó sì rọ bí ewéko tútù. Gbẹ́kẹ̀lé Olúwa kí o sì máa ṣe rere, máa gbé ilẹ̀ náà kí o sì máa hùwà òtítọ́. Ṣe inú dídùn sí Olúwa pẹ̀lú, òun ó sì fi ìfẹ́ inú rẹ̀ fún ọ, fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́. Gbẹ́kẹ̀lé e pẹ̀lú, òun ó sì mú iṣẹ́, yóò sì mú òdodo rẹ jáde bí ìmọ́lẹ̀, àti ìdájọ́ rẹ bí ọ̀sán gangan. Ìwọ sinmi nínú Olúwa, kí o sì fi sùúrù dúró dè é. Má ṣe ìkanra nítorí ẹni tí ó ń rí rere ní ọ̀nà rẹ̀, nítorí ọkùnrin náà tí ó mú èrò búburú ṣẹ. Dákẹ́ inú bíbí, kí o sì kọ ìkanú sílẹ̀. Má ṣe ìkanra kí o má bàa ṣe búburú pẹ̀lú, nítorí tí a ó kẹ́ àwọn olùṣe búburú kúrò, ṣùgbọ́n àwọn tí ó dúró de Olúwa ni yóò jogún ayé. Nítorí pé nígbà díẹ̀, àwọn ènìyàn búburú kì yóò sí, nítòótọ́, ìwọ fi ara balẹ̀ wo ipò rẹ̀, kì yóò sì sí, ṣùgbọ́n àwọn ọlọ́kàn tútù ni yóò jogún ayé, wọ́n sì máa ṣe inú dídùn nínú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Ènìyàn búburú di rìkíṣí sí olóòótọ́, ó sì pa eyín rẹ̀ keke sí i lára. Olúwa yóò rẹ́rìn rẹ̀, nítorí tí ó rí pé ọjọ́ rẹ̀ ń bọ̀. Àwọn ènìyàn búburú ti fa idà yọ, wọ́n sì ti fa ọrùn wọn le, láti sọ tálákà àti aláìní kalẹ̀, àti láti pa irú àwọn tí ń rìn ní ọ̀nà títọ́. Idà wọn yóò wọ àyà wọn lọ, ọrùn wọn yóò sì ṣẹ́. Ohun díẹ̀ tí olódodo nísàn ju ọ̀rọ̀ ọ̀pọ̀ ènìyàn búburú, nítorí tí a ó ṣe apá àwọn ènìyàn búburú, ṣùgbọ́n Olúwa di olódodo mú. Olúwa mọ ọjọ́ ẹni ìdúró ṣinṣin, àti ilẹ̀ ìní wọn yóò wà láéláé. Ojú kì yóò tì wọ́n ní ìgbà ẹbí, àti ní ọjọ́ èèyàn a ó tẹ wọn lọ́rùn. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú yóò ṣègbé, àwọn ọ̀tá Olúwa yóò dàbí ẹwà oko tútù, wọn ó run, ẹ̀ẹ́fín ni wọn ó run sí. Àwọn ènìyàn búburú ń wín, wọn kò sì padà san, ṣùgbọ́n olódodo a máa ṣàánú, a sì máa fi fún ni. Nítorí tí àwọn ẹni ìbùkún rẹ̀ ni yóò jogún ayé, àwọn ẹni ègún rẹ̀ lè ọ̀kẹ́ kúrò. A ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Olúwa wá, ó sì ṣe inú dídùn sí ọ̀nà rẹ̀. Bí ó tilẹ̀ ṣubú, a kì yóò tàánù kúrò pátápátá, nítorí tí Olúwa di ọwọ́ rẹ̀ mú. Èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀, tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lé òun nígbà gbogbo, a máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Kúrò nínú ibi kí o sì máa ṣe rere, kí o sì máa jókòó láéláé, nítorí tí Olúwa fẹ́ ìdájọ́, kò sì kọ àwọn ènìyàn mímọ́ rẹ̀ sílẹ̀, a sì pa wọ́n mọ́ láéláé. Ṣùgbọ́n irú ọmọ àwọn ènìyàn búburú ni a ó ké kúrò. Olódodo ni yóò jogún ayé, yóò sì máa gbé inú rẹ̀ láéláé. Ẹnu olódodo ni máa sọ̀rọ̀ ọgbọ́n, ahọ́n rẹ̀ a sì máa sọ̀rọ̀ ìdájọ́. Òfin Ọlọ́run rẹ̀ ń bẹ ní àyà rẹ̀, ọ̀kan nínú ìrìn rẹ̀ kì yóò yẹ̀. Ẹni búburú ń ṣọ́ olódodo, ó sì ń wá ọ̀nà láti pa á. Olúwa kì yóò fi ilé e lọ́wọ́, kì yóò sì dá a lẹ́bi nígbà tí a bá ń ṣe ìdájọ́ rẹ̀. Dúró de Olúwa, kí o sì máa pa ọ̀nà rẹ̀ mọ́, yóò sì gbé ọ lékè láti jogún ayé. Nígbà tí a bá kí àwọn ènìyàn búburú kúrò, ìwọ ò rí. Èmi ti ń rí ènìyàn búburú, ẹni ìwà ìkà, ó sì fi ara rẹ̀ gbilẹ̀ bí igi tútù ńlá, ṣùgbọ́n ó kọjá lọ, sì kíyèsí, kò sí mọ́. Lóòótọ́, èmi ń wá kiri, ṣùgbọ́n a kò lè rí. Máa kíyèsí ẹni pípé, kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà lé òpin ọkùnrin náà, ṣùgbọ́n àwọn alárékọjá ni a ó parun pọ̀, ìran àwọn ènìyàn búburú ni a ó ké kúrò. Ṣùgbọ́n láti ọwọ́ Olúwa wá ní ìgbàlà àwọn olódodo, ó ní ààbò wọn ní ìgbà ìpọ́njú. Olúwa yóò ràn wọ́n lọ́wọ́, yóò sì gbà wọ́n lọ́wọ́ ènìyàn búburú, yóò sì gbà wọ́n là nítorí tí wọ́n gbẹ́kẹ̀lé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ lè o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri, èyí tí o máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè, jẹ́ kí o jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún akoko kokoro ti ani ni aoye oro olorun wo nipa etoni olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bi mo ton ma so pe baba tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyan ko si baba tunde ko si si iyabo bi a ba npe obe kale men to se la se nloruko won pe obe ni aye je ibiti a o ti wari awon ti won ni ogbon die won ma so wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mo wa lo

ni àádọ́ta. Exodus orí kejìlá, mutografara, ẹsẹ̀ ìkọkànléní àádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde. Kìí sì ṣe Áróni, kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísírẹ́lì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún, ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì, níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà? Wọ́n ní da ò rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì, ẹ̀ tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn, tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú, ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní, tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá.

0: adi eni igbala lese kese ti ati di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa ni sise ntele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wipe mo ti di onigbagbo e je wipe mo nlo si ijoba orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o nfe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko wepe bayi ni a se ngbeyawo ko si itoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to sin je wepe se awa na ti mo ni ile yoruba won so wepe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile ijo la ti n ba won pade tabi idi tete ni a ti n ba won pade o si sese ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wipe awon paapa a o fi pa nitan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si ti n dagba ni won wo arowoto won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa ni bi ni asale yi ti o ngbo awon eko won yi a o pa ni itan fun wa wipe awon baba wa ki won ki o to gbe yawo wipe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese ori be tabi ki a so fun wa wipe gba ti a n ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wipe mo ma se alaribapade eto igbeyawo won si n so fun wa ninu iwe iroyin wipe ba se ngbeyawo niyi se e ma n ri ka ninu iwe iroyin tabi ni itan alo ti a ma n pa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun wa wipe enibi ti a ti n ta ayo tabi ludo tabi nibi ti a ti n mu oti ni won wa n si wa leti ti won so fun wa wipe bi a se n gbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun diidi joko ni o ko bibeli fun awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran wipe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wipe a o le kese jari ni ona ti igbagbo olorun wa n so fun wa wipe itoni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wipe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun ti ti ofiri jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodus ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypti kuro li oko eru nitori owo agbara le Oluwa fi mu yin jade kuro ni hin aki yo je akara wiwu o nso fun wa oni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun oni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo we pe ona abayo kuro ninu ese we pe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o ti n wa owo nibi ti o ti n fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se n je o ni woso gege bi aye se n woso o si ni gbeyawo tire gege bi aye se n gbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo fe ki o ye oni wi pe gere ti a gba okan awon eniyan woyi la ni ki se wi pe okan won nikan ni Olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju Oluwa si n lo ni waju won Oluwa si n lo ni waju won iwo to saju Olorun ni bo lo n sare lo bo ba sare saju Olorun wa popo gba to ba sare ibi t'Olorun o ba e de wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa wa kan apata ba o lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo Olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun Adamu eni to si se amona iru eniyan bi Enoki eni to se amona eniyan bi Noah awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele nibo lo n sare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de Oluwa won si so fun a wi pe Oluwa si n lo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o si n lo siwaju ti o n so sun wa wipe ibi ni ki o gbe ese re si ki o lo si iha ihin tabi ki o lo si ohun lati ati ile oru li owon ina lati ma fi imole fun won lati ma rin li osan àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò ilé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná ilé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣé bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún? Tó sì máa ń kó àwọn ẹran Jethro tó máa ń kó wọn rìn láti jẹun láti momi. Irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀ tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣé bí Mose ti mọ̀nà. Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi, wọ́n ya kògbọ́kan alágídí sínú ilé tiẹ̀. Ohun ò tí ì fètò sí ilé tiẹ̀. Ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ̀nà àmọ́ Ísíráẹ̀lì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra ara rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí á bí wọ́n. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn àbí ẹ̀mí òkùnkùn àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe, Ọlọ́run ló ṣe wájú wọn lọ, tó sì ń roko sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó ya nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ìjó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀ tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹ̀lì ni wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísíráẹ̀lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí kẹwàá, kí a wò láti ẹsẹ̀ 29. Mose sì wé fún Hobabu ọmọ Ragueli ara Midiani àna Mose pé, àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín, wá bá wa lọ, àwa ó ṣe ọ́ lé oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísíráẹ̀lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísíráẹ̀lì, Olúwa ń ṣamọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọsánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan, ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan, ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run. Ó fẹ́ sú wọn ká sọ wípé a ò mọ̀nà, kí ká ṣe máa sọ pé Ọlọ́run ṣamọ̀nà wà. Ó fẹ́ sú wọn ni Mose bá sọ fún Hobabu ọmọ Ragueli àna rẹ̀ wípé, wá bá wa lọ, à á sanwó fún ẹ. Èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ ń bí, owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn. Bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé, owó púpọ̀ ni wọ́n ń sàn. Ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onigbagbo atunbi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run o ni jesu ewo ni mo tun ri ba mukuro a mukuro bo da bi eni wo pe o wa nipo iloyun ni bo ba sa ati bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won isu a so pe won gbodo fenu kan efo boje agbalumo ni boje osan ni isu a so wipe o gbodo je bo ba je ara ya funfun bi la jade o gbodo je boje ewa lo jade loko e o gbodo je boje osan ni a kan ma wodan boje ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon kan to je wipe ara nilo niru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wipe orise ni o gbodo je yin o orise o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wipe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko sipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo popo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo yi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni julie awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani iwo fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe sise ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to n gbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni pe eyin kan won ni ta se bi olorun lo tin dari re o wa fi olorun isile o wa da bi eni pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon a dupe lowo olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o mi ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese keji le logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemo oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi bi n ba gbeyawo nsin ile eni ti n ba wa ma le mo wi pe mo debi ti mo n lo olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemu oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma n se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma n wa to si ma n ri to si ma n je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese ikerin le logbon awo samo oluwa n be lori won le osan nigba ti won ba si si kuro ni ibodo o n so fun wa ni exodus ori ìkẹrìnlá ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹ̀lì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀. Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dételè dé bá mi? A láyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹ̀lì, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Ẹ́xódù orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Farao sì ń súnmọ́ tòsí. Àwọn ọmọ Ísíráẹ̀lì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹ̀lì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ń láàyè ọ ní kínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ ọ sọ́nà. Ó wá gbójú sókè, ó wá rí ètò ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tá à ń pè ní Farao. Ó lè jẹ́ Farao àìsàn, ó lè jẹ́ Farao àìní, ó lè jẹ́ Farao àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Farao àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo ń rí yìí? Ṣé bí Farao ta kọ̀ sílẹ̀? Níjẹ lo ni mo ń rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òǹkọ́ ló tún dé yìí, kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Farao dé, rántí o. Bá a bá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ. Pé bó o bá ti ní ìyàwó méjì, dandan ni o ní láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Tàbí bó o bá ti ní kankan, o ní láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ. Pé o sì ní láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí, Tọ́lọ́run sì ń tọ́, tinú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni. Bíná ń jó, bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣọ́ wa ni kò fòkó nìṣó. Pé ṣé ó ń kọrin ni? Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi. Mi ò tíì kù, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wájá. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday? Ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ Bíbélì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé. Wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́, kò sẹ́ni tó ka Bíbélì bíi ti ẹ̀yí tí kì í dáran. Bíbélì, èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn, ìwọ náà wá gbé. Ìwọ èèyàn dúdú, ìfa náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa, ojú òrìṣà tiwa lẹ̀, ò gbé Bíbélì. Ó di nǹkan mí mọ̀ ẹ lọ́wọ́, abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, ó dète. Àyà ẹ wájá, ó ní kí ni kí n ṣe? Èyí ni ó dé bá ọmọ Ísíráẹ̀lì, ni wọ́n gbójú sókè náà rí Farao ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá. Wọ́n sì wí fún Mose pé nítorí Isa kò sí ní Íjíbítì, ki iwo se mu wa wa lati ku ni aginju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti ijiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo de be ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won daun o si n gbo radiogram o n korin ninu le o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olowo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to daun o pe omo e pe ade o to ba daun to ba si lekun ade na joko le abo mo mi ko yi ni iṣu a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni ijiti e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese kakun lo sorun apadi ju e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke èyí tí ó fi jẹ́ wípé ẹdúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara ìjíptì tí ẹ̀yìn rí lé òní yìí ẹ̀yìn kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yìn kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ israeli kí o sì sọ fún ọmọ israeli kí wọn kí o dúró jẹ àbí kí wọn kí o ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ò ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi amúdẹ ti gbéyàwó sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù ń sọ di mímọ́ jésù ń fi agbára ẹ̀ mọ́kún ni jésù ń wò sàn jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ èṣù a máa sọ pé dúró jẹ òye tó ti ń wàásù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó tiẹ̀ tì bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó ti gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná àwa padà kò sí ni òun láti padà àbí òun náà ní nsìn o ti tó ọmọ ọgbọ̀n ní òsì tí ìlọ́kọ òsì tí ìgbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ́jẹ́jẹ́ tí ẹyin náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni ewo ni tiẹ báwo ni tiẹ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ yìí ti pọ̀ jù wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yá méjì àwọn ọmọ ísírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀ àárín ìṣòro tó wà níwájú ẹ̀yìn òun náà la fẹ́ rìn kọjá òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá àwọn tí ò mọ ọ̀nà ọlọ́run ṣé o mọ̀ pé àwa báyìí ni iṣẹ́ ọlọ́run àwọn tí wọn ò ní ìgbàgbọ́ àpọ̀jù ni wọn gbà tí òkun wà níwájú tá a sọ pé ó yẹ ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá awon oko baalu to ma nfo lofuru to ma gbe wa koja okunda won ni koni lo won sa so pe e mura o e je ka tes waju o e je ka lo o iwo to nri isoro ni gbesi aye e ta so pe o ya o e je tes waju fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a so pe o ya o e je ka tes waju tun lati wa akorin ni ola e to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin ko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon shepe lorun mama shepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesiwaju ati ma gbọ si olorun lenu tesiwaju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re fi le olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni olorun be lowo pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada olorun oni be pada o olorun ti be oni ba ni keni pada si Egypt bo ba pada owo fara oni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bo olorun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bo olorun wa ninu na se ina ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gboro ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni enekanesari wa pe won pe a ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ṣùgbọ́n bẹ ba ko ta ni olorun na ti o gba yin lọwọ mi ah won ni ba je be oba e to so yen o ti so ko je ite eyan so bo ba je be ni so ina na lo dale olorun yen a fe sin a sin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebukadnesari awon elomiran won ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gba telese o ba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dana okun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon sedraki mesaki ati abenigo ton so pe bi na njo ma debi ton tin keko oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara nbo leyin okun pa wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo ni won ba rin kakiri ni una na ba soro o le mo nkan tan so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo taya nja to debe o le gboru oro be a kì í kàn gbọ ní ẹni ara òfúsá kákan máa lọ kò sí ìṣòro kò sí wàhálà a ò fẹ́ gba ìgbàgbọ́ tí wa pẹ̀lú inú níbí ni òkè ò ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ tí Nebukadnessari tí èṣù tí àwọn ìyá àgbà àwọn bàbá àgbà àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa tá a sì sọ pé kò sí nǹkan náà kò sí nǹkan tó mì mí láyà mò ń lọ nínú iná yẹn Jésù wa wá pàdé ẹ̀ ń bẹ̀ ń wá sọ̀rọ̀ Nebukadnessari bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí nínú iná wọ́n rìn wọn ní ìpalára kankan ó wá sọ pé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde wọ́n ní kò sírú ọlọ́run tó lè gbàyàn bí irú èyí àwọn tó ń fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn kí la ti rí sí kò pẹ́ náà gbà tí Nebukadnessari tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà a ti ẹ̀ gbọ́ òfin pé oúnjẹ wọn òfin wí pé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá àti ẹ̀gbọ́ yẹn òfin má gbàdúrà òfin ìpànìyàn nìyẹn gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kìí ṣe bẹ́ẹ̀ òfin tó ń wọ ọkọlọkọ lè gbélẹ̀ nínú ilé òfin pé kí n tó jáde nílé wá oúnjẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ní gbàdúrà sí ọlọ́run tara tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni Daniel bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́ tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọn sọ pé a ti mú o ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ ó ń ka bíbélì ni ẹ̀ṣẹ̀ náà nìyẹn kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀ bóde jó bá wà àjọ máa ń lọ bóde òde ẹbọ jíjẹ bó bá wà àjọ máa lọ jẹjẹkújẹ ni ṣùgbọ́n sìn ó wá lóhun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mú mọ́ balẹ̀balẹ̀ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ bíbélì ilé ẹ̀ ló ń jókòó sí ìsìn ìyẹn gan ló ń tami lára pé ó ju èṣù sílẹ̀ kò sì fẹ́ sin èṣù bá ṣe ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́dọ̀ gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tóun ń ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé gbàtà àbá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtà wọn wá mu dé ọ̀dọ̀ ọba kò jiyan ó ń wọ̀ wọ́n lójú báyìí náà ni wọ́n sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ̀ sí olóyè àwọn kìnìún ibi ti ń pa wọ́n wọ́n bá ju Daniel sínú ẹ̀ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ Daniel ni Daniel sùn nínú ọ̀rọ̀ kìnìún tí èékánná ò ya Daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba nínú Daniel bá sọ pé ọlọ́run tèmi ń sìn o kì í ṣe àwọn ọlọ́run tó lójú tó ríran èyí tó lé títí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run ti igi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi ń sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ̀ṣọ́ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sáà ń sin ọlọ́run ẹ̀yin náà sáà tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójá dúró alẹ́ ń gbà ẹ̀ sáà ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tẹran ló jẹ wọ́n pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn
1: kéru ti Danieli ni
0: abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma nse amona awon eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bọlọrun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wa ala wa loju ona tọlọrun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fun mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun tọlọrun ba fe ibi kibi tọlọrun ba ni kin lo ona kona tọlọrun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n dojuko sa te siwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki yo pale gbẹ́kẹ̀lé olúwa má ṣe foyà ní orúkọ Jésù Kristì olúwa wa àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run aláàyè gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mo kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù máa tọ́ wa máa ṣáájú wa lọ lànà sílẹ̀ fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa a sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbàdíẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkó kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀ bí a ṣe ń lọ lónìí jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa a ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára kí o wú àwọn ẹni bí kí o má ṣe tẹ̀ wá pa wá mọ́ o. kí o sì jẹ́ kí á láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú ohunkóhun tí ó wù kí ó jẹ́ lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. Adúpẹ́ kò ti gbọ́ ti wá. Máa tọ́ wa lọ. Ní orúkọ Jésù Kristo ló wá wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ̀lẹ̀ ọ̀run, àdúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun. A ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì. A ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. Àdúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Àdúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín. Ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí agbàdúrà lórúkọ Jésù Kristo Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristi ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristi tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristi ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀, ṣùgbọ́n Jésù Kristi ọmọ Ọlọ́run ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kíni àwọn nǹkan tí Jésù Kristi tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀? Jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́, kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew 24:14, ẹsẹ̀ 8, gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Níhìn-ín ni Jésù Kristi ń sọ fún wa wípé àkókò ìgbẹ̀yìn ayé yóò jẹ́ àkókò ìpọ́njú. Bí a bá ń sọ nípa ọ̀dá, bí a bá ń sọ nípa èèyàn, bí a bá ń sọ nípa ebi, bí a bá ń sọ nípa àìsàn, bí a bá ń sọ nípa gbogbo nǹkan, ó jẹ́ gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ìpọ́njú. Ṣùgbọ́n Jésù ń sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nínú ẹsẹ̀ 6, ẹ̀yin ó sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń laago mọ́, ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn, wípé wọn ó sì máa gbúrò rẹ̀. Ó ń sọ fún wa wípé gbàtí àwa pàápàá bí a bá ń kà á nínú ìwé ìròyìn wípé ní apá kan nínú ayé wa yìí, ní àkókò tiwa yìí, wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe, pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí, wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristi ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ 7, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kì í ṣe ní ibi díẹ̀, kì í ṣe ní ibi kan ṣoṣo. Ṣùgbọ́n èèyàn, àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó, bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀, àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristi ti sọ tẹ́lẹ̀. Bí a bá sọ pé Jésù Kristi sọ nǹkan tẹ́lẹ̀, kì í ṣe wípé Jésù Kristi ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ti rí nǹkan wọ̀nyí, èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, wípé ó ti rí ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀, láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn, láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé, tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí, kí a má ṣe jáyà, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé. Nínú Matthew 24 yìí kan náà, ní ẹsẹ̀ 9, nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé àgbà Jésù gbọ́, kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ẹ á ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ẹ á ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ẹ á ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀, fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀ rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù 14:12,

míràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan míràn tí a máa rò wí pé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí nínú ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà lè a ó gbàlà àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí wọn máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà kí ló dé nígbà tí a ti di ọmọ ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ ìpọ́njú àti ìyà àti inú níbí ni báyìí wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì àwọn rò wípé kò ní sí inú níbí ni àwọn rò wípé kò ní sí ìpọ́njú ó yẹ kí ó yé wa ìwọ tí o ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí o ti ń sin èṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí o bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀ nígbà tí o bá kọ̀ wọ́n sílẹ̀ ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀ nítorí pé ó pàdánù ìwọ tí o ti ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú ẹlòmíràn wọn máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ onígbàgbọ́ tòótọ́ pé kí ó ní àìsàn lára kì í ṣe bẹ́ẹ̀ àìsàn kò fi hàn wípé a kò mọ ọlọ́run kò fi hàn wípé a kò ní ọlọ́run èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá nítorí wípé a ti ní ọlọ́run ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní nígbà tí a jẹ́ ti ọlọ́run Jésù ti sọ fún wa ó ní a ó rí ìpọ́njú ó ní ìyá lè dé ohunkóhun lè ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n kí a tújú ká òun ti ṣẹ́gun ayé èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà òrántí àwọn ọmọ Ísíráélì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénání fetísimi dáradára nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì tí ara tù wọ́n wọn ò rántí wípé Kénání wà wọn ò rántí wípé Íjíbítì kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn ara tù wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn wọn ò rò wípé àwọn tún fẹ́ jáde mọ́ èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè gbà tí inú níbí ni dé gbà tí ìyá dé gbà tí ìpọ́njú dé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o Ọlọ́run rántí ìlérí rẹ Ọlọ́run rántí wípé Íjíbítì kìí ṣe ilé wa Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábírámù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráélì ó dé etí òun òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì bákan náà ni fún ìwọ àti èmi àwa tí a wà nínú ayé ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa a kì í rántí wípé ọ̀run ni ilé a kì í rántí wípé Jésù Kristì ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá bí ara bá tù wá bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà aṣòro nítorí owó ti wà ọmọ ti wà ìyàwó ti wà ilé gbégbé ńkọ́ ó ti wà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà à ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè inú níbí ni díẹ̀ láàyè àti nǹkan wọ̀nyí tó ń débà nínú ìgbésí ayé wa tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn ìgbà yìí gan la máa ráyè gbàdúrà ìgbà yìí la máa ń súnmọ́ ọlọ́run ìgbà yìí la máa ń ran ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ èyí ni ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé ó sì bọ́ sí àkókò tiwa

0: pe awon nkan woyi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isisin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin o na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti ni gbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin o na li a o gba la awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese re ji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni enikeni ti o ba fori ti titi de opin o na li a o gbala ṣugbọn Jesu Kristi n so o ni igba ti a ba ri awon nkan wonyi awon ikanju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan wonyi ko le salai ri be wi pe o ti le ju be lo bi a ba wo Luke ori kọkanlelogun Luke ori kọkanlelogun ese kọkanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikeedogbon ami yo si wa li orun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni ti nbo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wi pe igba iponju wi pe yo wa ninu aye ṣugbọn a je ki o ye wa wi pe ki a tujuka a je ki o ye wa wi pe ki a gbẹkẹle Olorun eyi ni a fi n be lọwọ ara wa wi pe kini bibeli so wi pe o ye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko iyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wi pe a o ti e le rowo ile san ni akoko ti o je wi pe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kini to so ohun ti o ye ki a se je ki n fi to leti wi pe awon ti ko lọlọrun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o n sele lórílẹ̀ èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inú níbini ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọn a máa fokùnso jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó sì dìde ó lọ ilé rẹ̀ ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́ ó sì so ó sì kú a sì sin sí ibojì bàbá rẹ̀ èyí jẹ́ àkókò ogun àkókò wàhálà nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì Ahitofeli yìí ó kí Absalom lẹ́yìn nígbà tí ó wá rí wípé ìmọ̀ràn àti ìmọ̀ tí òun fún Absalomu pé kò mú ṣe. Ó sì ń rò wípé bí Dáfídì bí ó bá ṣẹ́gun Absalomu, ó dájú wípé ó ní láti fi ìyà jẹ òun. Nítorí ìyà àti ìpọ́njú tí ń bọ̀ tí Absalomu tí ó fẹ́ fà wá sí orí ara rẹ̀ àti sórí Ahitofeli, èyí ni Ahitofeli ni ó fi lọ pokùnso. Èyí a máa ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní ayé tiwa yìí, nítorí wípé wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Wọn kò ní ìgbàgbọ́ wípé bí nǹkan tilẹ̀ le lónìí wípé yóò rọ̀ lọ́la. Wọn kò ní ìgbàgbọ́ wípé ó ṣeéṣe bí ẹkún pẹ́dẹ alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lóòrọ̀. Nítorí àìnírètí wọn, nítorí àìnígbàgbọ́ wọn, nítorí àìlè gbẹ́kẹ̀lé Ọlọ́run, nítorí wọ́n ro gbogbo nǹkan pin wípé kò tún sí ohun tí a ń dúró dè, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lọ pokùnso, wọ́n á sì kú. Irú ẹni tí ó sì pa ara rẹ̀ báyìí, bóyá ó rò wípé òun fẹ́ pokùnso láti bọ́ kúrò nínú ìjọ̀ngbọ̀n, láti bọ́ kúrò nínú ìbínú, láti bọ́ kúrò nínú ìpọ́njú, irú ẹni bẹ́ẹ̀ ó fi ara rẹ̀ sínú ọ̀run àpáàdì láìtó ọjọ́, yóò sì wà níbẹ̀ títí láé, yóò máa jó nínú iná àjókù títí láé láé. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ní wàhálà, bí a bá ní inú níbí ni, bí a bá ní ìpọ́njú, bí a bá ní ìdààmú ọkàn, èyí kò sọ wípé kí a lọ pokùnso. Ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tiwa, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò pèsè fún wa. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a rọlu Ọlọ́run, kí a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a gbàdúrà, kí a wólẹ̀ fún Ọlọ́run, kí a sọ fún wípé òun ni ìgbẹ́kẹ̀lé wa. Kí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú báyìí? Ohun tí àwọn ẹlòmíràn máa ń ṣe ni wípé wọn a lọ dá májẹ̀mú pẹ̀lú Sàtánì àti pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Ṣé o rántí ohun tí a sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, nígbà tí mo fi là ọ́ lóye ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ọ̀rọ̀, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, tí mo fi sọ fún ọ wípé àwọn ẹlòmíràn wọn a bá ikú dá májẹ̀mú, wọn a bá ikú kú múlẹ̀, àwọn ẹlòmíràn wọn a padà lọ sínú ẹgbẹ́ òkùnkùn. Wọn a sọ wípé àwọn ń fẹ́ ààbò. Ṣé o rántí wípé a kà á nínú Aesaya ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé irú èké ààbò èké bẹ́ẹ̀, wípé omi tí ó kún gẹ́gẹ́ bí ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ, àti wípé gbogbo májẹ̀mú tí àwọn wọ̀nyí tí wọ́n bá ikú dá, gbogbo májẹ̀mú tí àwọn ìwọ̀nyí tí wọ́n bá ipò òkú dá, wípé ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ pátápátá. A rí irú ẹni báyìí nínú Bíbélì, Saulu ọba kìíní ní Ísírẹ́lì, tí ó tún lọ wá àwọn abókùúlò, àwọn àjẹ́, àwọn oṣó tí ó ń fẹ́ láti gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Ìgbà ogun náà ni ìgbà ogun, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń pòrúurú, ìgbà ogun ó jẹ́ ìgbà tí ìrẹ̀wẹ̀sì máa ń dé bá ọkàn, ìgbà ogun ìgbà ìní, ìgbà ìyàn, ìgbà ìríjẹ, ìgbà ìrímu, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń dààmú púpọ̀. Irú àkókò yìí ni Saulu wà. Wọ́n ti wípé Saulu jẹ́ ẹni tó ti ní ìyípadà ọkàn, ẹni tí ó ti ní ọkàn tuntun tí a fún látọwọ́ Ọlọ́run, ṣùgbọ́n nígbà yìí ó dàbí ẹni wípé òun pàápàá ó ti kọ Ọlọ́run sílẹ̀. Ní ìgbà tí ó kọ́kọ́ dórí oyè, ó ti a rí tí ó ṣe ni wípé gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn, gbogbo àwọn tí ó jẹ́ wípé wọn kò lọ́lọ́run, tí wọ́n ń lo ẹ̀mí alálùpàídà, ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́, gbogbo wọn ni Saulu ni ó lé kúrò ní ìlú tí kò jẹ́ kí wọn kí ó ríbi gbé. Ṣùgbọ́n nígbà tí ó wá rí ìdààmú, ó tún wá ń wá wọn káàkiri. Wo Samueli kínní orí kejìdínlọ́gbọ̀n, Samueli kínní orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkeje, Saulu sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókùú sọ̀rọ̀, èmi ó sì tọ́ ọ lọ, èmi ó sì béèrè lọ́dọ̀ rẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé wò ó, obìnrin kan ní Endori tí ó ní ẹ̀mí abókùú sọ̀rọ̀. Ṣé o rántí pé mo ní Saulu yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ìyípadà ọkàn? Èyí jẹ́ ohun tí a máa ń pè ní ìgbàlà nínú májẹ̀mú titun, èyí jẹ́ ohun tí a máa ń pè ní kí ènìyàn kí ó di àtúnbí nínú májẹ̀mú titun, àfun ní ọkàn mìíràn, ọkàn titun. Ṣùgbọ́n ó ti di apẹyìndà, kò lè bọ́lọ́run sọ̀rọ̀ mọ́, kò mọ̀ wípé bí onígbàgbọ́ bí ẹni tí ó ti ní ìyípadà ọkàn, ó bá ní wàhálà, bó bá ní ìpọ́njú, bó bá ní ìdààmú, bó bá ní inú níbí ni, bí ó bá ní ogun ní ìgbésí ayé rẹ̀, ogun abẹ́lé, ohun tí ó yẹ kí a ṣe ni wípé ó yẹ kí a rọlu Ọlọ́run, ó yẹ kí a dọ̀bálẹ̀ gbalaja níwájú Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé bá a ti tó rèé o, bá a ṣe rí rèé o, bí agbèsè ayé wa ti rí rèé, a ń fẹ́ kí Ọlọ́run kí ó wá ràn wá lọ́wọ́. Sọlù ò lè ṣe bẹ́ẹ̀, kò lè ronú padà, àwọn nǹkan tí ó ti wá sí ìgbésí ayé rẹ̀, èyí ni a fi rí wípé ìṣe ṣe Sọlù yìí níhìn-ín. Jẹ́ kí a wò ó nígbà tí ó kọ́kọ́ dórí yìí, mo sọ tẹ́lẹ̀ wípé ohun tí ó ṣe ni pé ó lé irú àwọn ènìyàn wọ̀nyí, ó lé wọn kúrò ní ìlú, ó lé wọn kúrò ní orílẹ̀-èdè Ísíráélì ní ẹsẹ̀ ìkẹsàn-án. Obìnrin náà sì dá a lóhùn pé, wò ó, ìwọ sáà mọ ohun tí Sọ́ọ̀lù ṣe, tí òun ti ké àwọn abókùúsọ̀rọ̀ obìnrin àti àwọn abókùúsọ̀rọ̀ ọkùnrin kúrò ní ilẹ̀ náà. Ǹjẹ́ èha ṣe tí ìwọ dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọn kí ó pa mí? Obìnrin yìí tí ó jẹ́ abókùúsọ̀rọ̀, tí ó ní ẹ̀mí abókúlò, ẹ̀rú bà á nígbà tí ó gbọ́ orúkọ Sọ́ọ̀lù, kò mọ̀ wípé Sọ́ọ̀lù ti di apẹ̀yìndà, kò mọ̀ wípé ohun tí Sọ́ọ̀lù kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èébì rẹ̀ tí ó ti jáde láti ẹnu rẹ̀, ó tún fẹ́ kó wọn jẹ. Ìwọ ń kọ́ ẹlòmíràn, ìwọ tó ti jẹ́wọ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé a ti gba ọkàn rẹ là, tí o ti sọ wípé o ti kúrò láàrin àwọn tí ó ní ẹ̀mí kẹ́mí, ẹ̀mí tí ó ń gbé wọn ṣánlẹ̀, o ti kúrò nínú ìjọ tí wọ́n ti ń wọṣọ funfun, tí wọ́n mu omi láti inú ìgò, o ti kúrò láàrin àwọn tí wọ́n lọ sí etí òkun, tí wọ́n rò wípé etí òkun ni agbára wà, o ti kúrò ní àárín àwọn oṣó àti àjẹ́, àwọn ẹlòmíràn tí wọ́n ti kúrò láàrin irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí wọ́n bá ní wàhálà, ó ṣeé ṣe bóyá wọ́n ti ń gbàdúrà, wọn ò sì tí ì bímọ, tàbí iṣẹ́ ni ò sí, tàbí owó ni ò dúró lọ́wọ́ wọn, tàbí wọ́n gbìyànjú láti kọ́lé fún ìgbà pípẹ́ ṣùgbọ́n wọn ò tí ì lè kọ́lé yìí tán. A máa ń rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọn a tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn adáhunṣe, wọn a tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí àwọn tí wọ́n ń rúbọ, àwọn tí máa ní lọ mú ẹran wá, lọ mú tibí wá, lọ mú tàn wá. Ìwọ tó o ti lọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tó o ti gba Jésù Kristì gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tó o ti jẹ́rìí ìgbàlà ní ìdàpọ̀jú-ilé àti lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, èéṣe tá a tún rí ọ tó jẹ́ ẹ̀wọ̀ náà ló tún mú adìẹ sábẹ́ agbádá, tó tún lọ ń bá bàbá àsàlẹ̀ kan lóru? Ó jẹ́ ìwà apẹ̀yìndà. Èyí ni a rí tí Sọ́ọ̀lù ṣe. Àwọn ẹlòmíràn, wọn aṣọ funfun tó ti jó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èéṣe tó tún jẹ́ wípé ìwọ ló tún lọ sọ́dọ̀ abániránṣọ ló ní kí wọ́n rán aṣọ funfun? Kì í ṣe dípà ló ń lọ ní sáàránṣọ fún mi, sáàránṣọ, mo mọ nǹkan tójú mi ń rí, mo mọ ìyà tí mo ń jẹ, mo mọ ìpọ́njú tí mo ń bá pàdé nísìn, ọmọ ò lè lọ, àwọn ọmọ ò lè lọ sílé ìwé, ìyàwó ò rún jẹjẹ, àwọn àna pàápàá, ojúṣe tó yẹ kí n máa ṣe fún àwọn ẹbí mi àti fún àwọn àna mi ò lè ṣe, inú aṣọ fún mi bí nǹkan tó bá máa dá kó dá. Ẹ ò mọ nǹkan tó ń ṣe, ó mọ̀ wípé o fẹ́ kí Ọlọ́run kí ó kọ ẹ̀yìn sí ẹ, o fẹ́ kí Sàtánì kí ó tún máa dààmú rẹ. Àwọn ẹlòmíràn ẹbí àníri wọn ní ilé ìsìn, wọn tún lọ sọ́dọ̀ àwọn abókùúsọ̀rọ̀, àwọn abókùúlò, wọn lọ sọ́dọ̀ àwọn oṣó, àwọn àjẹ́, nítorí pé wọ́n fẹ́ bímọ. Bí o bá sì bímọ pé arábìnrin ṣé ò sí nǹkan o, ẹ má jẹ́ kí ẹsẹ̀ yín kí ó yẹ̀ nílé Ọlọ́run, a ò rí yín déédéé, ṣé kò sí nǹkan? A ní kò sí nǹkan, a ní ṣùgbọ́n sìn, mo ti mọ ibi tágbára wà, nítorí pé ṣé o mọ̀ èmi náà ọmọ dípà ni mí, ó pẹ́ ta ti jọ ń lọ, ṣùgbọ́n wò mí báyìí láti ìgbà tí mo ti délé ọkọ, mi ò lóyún kan látàárọ̀ dalẹ́rí, ṣùgbọ́n mo ti débì kan sìn. Ibẹ̀ tó bá débẹ̀, agbára wà ń bẹ̀, irú agbára wo? Agbára òkùnkùn, agbára tó ń rán ènìyàn lọ sọ́run àpáàdì, agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ igi, agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù, ọmọ tó máa ṣekú pa ẹ́ ló fẹ́ lọ gbà lọ́dọ̀ igi, àwọn ọmọ ráhùn ràhùn, ọmọ tí kì í gbọ́tayé, ọmọ tí kì í mọ nǹkan kan, ọmọ tí ó jẹ́ pé bó ràn lọ sílé ìwé kò ní lè lọ, irú ọmọ wo ló ń fẹ́? O mọ̀ wípé irú àwọn ọmọ bẹ́ẹ̀, àwọn ọmọ tó tún dá wàhálà kún wàhálà lórí òbí ni. Nítorí bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn ti rí bí kan tí agbára wà, kò síbòmíràn tágbára wà, nínú Jésù lágbára wà, nínú ẹ̀jẹ̀ Jésù lágbára wà, ninu eko ihinrere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma loko oruko awon angeli a lo si pade a lo ri won won se pade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si pade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu a aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori kerin lelogun Matthew ori kerin lelogun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wi pe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wo pe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won kan ko iwe here here kan won so pe oluso agutan e o pe ti mo tin gbero yi pe mo fe lo si ile okere nitori wo pe awon mo ro njeje nihi iyawo ori nkan nihi e bayi nlo e bayi nse nitori be awon ti lo o e ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niye se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eti iponju yi iba mu somo olorun eti ekun won omije won ibamu won somo olorun eti iponju ati iya to nje won eti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu wonyi ti a ko si ti ipa eyonu wonyi pa won si ko si ronuku ada ise owo won won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin beeni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse we pe bi wahala ti le wa bi iponju ti le wa eti won iba fi wa si odo olorun eti won iba sa si abe ojiji olodumare eti won iba ro mo agbelebu kristi won ki nse be won ton ma nse ni pe won ton ma tesiwaju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti a ti ni igbala awa ti a mo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju ohun kìíní tí ó yẹ kí a ṣe asọ́fà nínú bíbélì nínú Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní. Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inú níbí ni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inú níbí ni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára, kìí bàá tì ni, kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inú níbí ni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí? Ṣe rántí àwọn ọmọ Ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. Ó rí i wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísírẹ́lì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣe sílẹ̀, a sì tú gbogbo èdè, àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀, rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inú níbí ni, láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀, bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inú níbí ni, kí a sọ àkókò inú níbí ni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú, ẹ gba Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí a ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dá yàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje, Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje, ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa. Jẹ́ kí a wo orí Dáfídì orí 160, orí Dáfídì orí 160, èyí ni ní 1:1 láti ẹsẹ̀ ìkíní. Èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá? Níhìn ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé, nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀, nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun, nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Ẹni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀rọ̀ wa, ẹni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, Olúwa tí kìí bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kìí yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kìí tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí ó bá ronú lórí ọ̀rọ̀ tí à ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé, àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọmọ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjijì rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́, Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́, láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ké pe Ọlọ́run bí ó bá ti jẹ́ àpẹyìndà, bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́, tí ó sọ wípé òun wa ọmọ káàkiri, òun wa iṣẹ́ káàkiri, òun wa dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti ẹ̀mí, àti àwọn ẹ̀mí èṣù. Sọ fún Ọlọ́run wípé òrònú padà láti ìsinsìnyí lọ, wípé ìwọ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá. Wípé láti ìsinsìnyí lọ, ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ Olúwa wá, àti wípé òun yóò máa pa ọmọ, àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo. Ní àkókò wàhálà yìí, ní àkókò inúnibíni, ní àkókò ìpọ́njú, ní àkókò ọ̀dá, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ẹ jẹ́ kí a sinmi lé Olúwa, ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé Olúwa, ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí a mọ̀ wípé Ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé, ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó, ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ìyálẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a ń retí òní pẹ́ dé. Bí ó bá sì ti dé, yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo. Rọ́lu Ọlọ́run,
1: ìdí àgbélébù jésù kristu mú yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí nínú ìkanjú inú ayé yìí wípé ó dúró pẹ̀lú ọlọ́run ó sì forí tì í títí dé òpin àti wípé orí ọ̀fẹ́ ọlọ́run yóò wà pẹ̀lú rẹ ọlọ́run yóò sì máa pa ọmọ yóò máa tọ́jú rẹ yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú ògo sọ fún ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí kò sì sí nínú àwọn agbára òkùnkùn inú ayé yìí wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú ọlọ́run nìkan ṣoṣo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: E je ki agbadura. Baba wa tin be le orun. Adupe loni we pe a tun pejopo. Lesse Jesu Christi, oluko nla ati olugbala wa. Anbebe we pe bi ati pejo loni, emi atorun wa fun ara re ti se emi mimo ti Olorun yo ko wa. Yo la wa loju lati je ke ri ohun ijile ninu oro Olorun ti anka ati wi pe ki owo Olorun ika Olorun ki o ko nkan won yi si o kan aya wa ki a ba le gbe igbe aye ti yo te Olorun Olorun ki a ba le gbe igbe aye ti o fi wa han gege bi eni bi ti inu Olorun adupe wi pe e ti gbo ti wa loruko Jesu Christi Oluwa wa. Loni ante se waju nino eko wa lati iwe Kolose eyini epistle ti Paul apostle si awon ara Kolose ori keta ese ikejo si ese ikokanla lanka ti a se fe keko ninu re. Mo beyin wo pe ki olukuluku wa ki o ma si bibeli wa bi a ti n pe awon ori ati ese bibeli ti o ma ka. Mo si n gbadura wo pe ki Olorun emi ti kara re ki o salaye awon nkan wonyi fun wa ni kikun ki igbesi aye wa ki o ba le ba eri ti a n je ninu Kristi ki o ba le ba mu. O je eko ti o se pataki fun wa lopo lopo nitori be o ye ki a fiye si awon nkan ti a n gbo ki a ma ba gba wa lo kuro ninu wa nigba kan. Kolose ori keta lati ese ikejo. Sugbon nisisiyi e fi gbogbo wonyi sile pelu ibinu irunu aran kan oro odi ati oro itiju kuro li enu yin. E ma se se poro fun eni keji yin. Eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re. E si ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati ominira. Sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo. Bi mo se so tele tele awon oro ti a ka wonyi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo. O fi eto igbala ti Olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigba ti a kan Jesu Christi ma gbelebo. O fi kan wonyi han fun wa o si je ke amo wi pe bi abati di ti Olorun wi pe a o di eni titun. Awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni we pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo. Paul apostle bi emi Olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa. O n se apejuwe gege bi ati ma n woso laraaro wipe bi a ba ti ji wipe ohun kan la ni lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi a ba ti we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi a ba jade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun omogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omogun wo tabi eni tin se olopa bi abari olopa ni gboro ohun ti a fin da mo be o ti e pade ri be o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi a ba ti ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsese awon ti won tin sise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi a ba ri won pelu aso ti won wo a o ti mo wi pe eni yi je dokita tabi elomiran wi pe o je nurse tabi wi pe eni kan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri wi pe ati di ti olorun bi a ba njeri wi pe ati ba jesu christi pade bi a ba njeri wi pe ati di eni igbala o ni ijewo igbagbo wa yi ati eri ti a nje ti a nso fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma nle mo aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun eyi ti o je wipe agbewo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wipe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wipe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wipe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wipe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni wipe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa a bo aso yi a bo sile a wa gbe aso miran wo je ki n se apejuwe fun o ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi daradara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe nihi ni a nso nipa iwa awon ti ko lọlọrun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oye onisinsin wipe bi a ba ti je bi a ba je eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin niwaju olowa nitori be ni a fi so wipe bi a ba ba jesu pade akisa ti a gbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu Luke ori kẹẹ̀dógún a ń wò láti ẹsẹ̀ ìkọkànlélógún ọmọ náà sì wí fún un pé bàbá èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ emi ko si ye le eni ti aba ma pe le omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe e mu ayo aso wa kankan ki e si fi wo sori ohun ti o nso e mu ayo aso wa kankan ki e si fi wo se omo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wipe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe ewo je ki a pada si Isaiah ori ikokanleni ogota ori ikokanleni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wipe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bon won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni ye ke awo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ke ayo ki inu wa ki o si dun gidigidi ke a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a nso nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abon won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a nso fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Kristi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese ara aye lo o ni awa yi ni abo aso akisa ti atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisinsiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wipe bi ati n gbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko n fale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sonu bibo sile pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn ni Ọlọ́run ti ẹnu Paul apostle sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni, ṣùgbọ́n nísinsìnyí, ìgbà tí Paul apostle ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kolose. Ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù, a ti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn, a ti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé ìgbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a bá lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí, ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ǹjẹ́ nísinsìnyí, nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ìgbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn, bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun. Ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó nígbà tí a ti mọ Jésù Kristì, ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kojú rojú wa ńlẹ̀, ká jẹ́ kí àwọn ọmọ rojú wa ńlẹ̀. Ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀, bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni, bóyá a fẹ́ lọ sọ́jà ni, tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbí ẹni pé ó ń gbóná díẹ̀. Bí a ti dé wájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò, a sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí. Gbà tó sọ pé òun ti gba Jésù, kò sí ìyípadà, ó ní kí a fi ìbínú sílẹ̀, ó sì ní kí a fi ìrunú sílẹ̀. Àwọn ẹlòmíràn bí a ò tí sọ̀rọ̀ méjì mẹ́ta, wọ́n ti ń tutọ́ sókè, wọ́n ti ń fojú gbà á. Ó dàbí ẹni wípé ìbínú, ìrunú, ó jọba ní ìgbésí ayé wọn. Àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin, arábìnrin sí arábìnrin, láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú Olúwa. Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀, ẹlòmíràn a ti fajúro, ẹlòmíràn a ti wú, ẹlòmíràn a ò ní lè bá a sọ̀rọ̀, a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú? arakunrin se o sin kan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o nso fun wa o ni bi abati bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo nfa irunu laarin awa omo olorun ki lo nfa aran kan bi abaso nkan o se se gege bi eniyan leran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti jesu nitori pe imo wa ko to ti jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wipe bi abati ni igbala alaafia olorun awonu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wipe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde ojo ajinde to je wipe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o se se ti o je wi pe a nsoro laarin ara wa sugbon ohun ti a nso yi ki o dabi eni wi pe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wi pe ki se wi pe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wi pe ko dun mi ko dun mi sugbon a se to nsoro lori nkan na ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a ndaruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wi pe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ko omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si on nitori wi pe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile so oro kan si o lai kiye sara oro isi duo de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe mo ti gbagbe en to ba dele oko se o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu we pe owo temi ati owo

0: mìíràn bí gbogbo wa bí a bá jẹ olóòótọ sí ọrọ ọlọrun ẹkọ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ ni nítorí orí nísinsìnyí ohun tí paul ń sọ fún àwọn ará kolose òun ló sọ fún àwọn ará efesu òun ló sọ fún àwọn ará rome tó ka ẹsẹ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ kí ẹyin kí ó bọ ògbólógbò ọkùnrin nì sílẹ èyí tí ó dìbàjẹ gẹgẹ bí ìfẹkùfẹ ẹtàn ẹsẹ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹmí inú yín láti ẹsẹ ìkejìdínlọgbọn kí ẹni tí ń jalè má ṣe jalè mọ ṣe ò ti gbọ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́ rá kí ó máa fẹ́ kí ó máa mú nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí tá orí bíi náírà kan lórí bẹ́ǹchì nígbà tó wá sí ilé ìsìn ó sì mú náírà kan yìí ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni o mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tó jẹ́ wípé tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ gbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojú ilé dé ojú ilé ni a máa ní kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o kí ni kí n jẹ́ ń bẹ̀ yẹn o nǹkan tó ń ṣe nìyẹn kò níṣẹ́ tó ń ṣe kò lówó tó lè pa wọlé bí o bá ti di onígbàgbọ́ èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojú ilé dé ojú ilé kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o a ò ṣe bọ́ ìwà ògbólógbò a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé nítorí ó ṣeéṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kò jábọ́ nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn tí ó jẹ́ olè wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he pátá sọpá ti di onígbàgbọ́ kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa ká tó mọ ọlọ́run kí a tó mọ jésù àwa tí a jẹ́ ọmọ fún baba bí bàbá bá lọ síta a máa lọ tọ́ bu àpò bàbá a máa lọ tọ́ bọ ibi tó ń kó sí bóyá a lè rí bíi 50 kọ́bọ̀ ńbẹ̀ tàbí a lè rí bíi náírà 5 ńbẹ̀ a sì mu àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí ó ní àwa tá a ń jalè tẹ́lẹ̀ ká má tún jalè mọ́ ó tún ṣe ní láàánú kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀ kí ó tó mọ jésù bí ọkọ bá ti jáde a máa lọ yẹ àpò ọkọ o a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí ibi tí wọ́n ń kó nǹkan mìíràn ibi tí wọ́n kó àwọn ìwé a máa lọ yẹ wò bóyá jẹ́ rí náírà 5 náírà 10 bó ṣe fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ nìyí gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ gbà tó wá sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú wípé síbẹ̀síbẹ̀ o tún lọ ń yẹ àpò ọkọ wò o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò bóyá wà á rí náírà 5 bó bá sì mú náírà 5-10 yìí o kì í sọ fún ọkọ rẹ báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà ó ní ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká tó mọ ọlọ́run bí abẹ́fẹ́ gba ààyè ìsinmi àwọn tí ò tí ì níyàwó àwọn tí ò lọ́kọ wọn á sọ pé àwọn ti gbéyàwó ẹni tí ò bímọ kan alóhun ti bímọ mẹ́ta mẹ́rin kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ ò tí ì ṣàtúnṣe o lè tó ọjà tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún ṣì ń jalè bákan náà lónìí kí á tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní ago 9 a sọ pé a dé ago iṣẹ́ ní ago 7:00 gbà tó wá tún sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe ǹjẹ́ kì í ṣe irú ìwà bẹ́ẹ̀ ló tún ń hù ó ní ó yẹ kí ìyípadà kí ó wà ó yẹ kí a bọ́ àkísà ẹlẹ́gbin ti àtijọ́ ó yẹ kí a bọ́ wọn sílẹ̀ ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúnkún máa ṣe làálàá kí ó máa ṣiṣẹ́ kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹsẹ ìkọkàndínlọgbọn ẹ má ṣe jẹ kí ọrọ ìdìbàjẹ kan ti ẹnu yín jáde ewo ni a ń pè ní ọrọ ìdìbàjẹ ọrọ tí ò mú oore ọfẹ lọwọ nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ sọrọ tí ó bá dàbí ẹni pé a ń bá ẹrú sọrọ nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ó dára, nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí sánlẹ̀ kí ó kú dànù, nígbà tí ó bá ń sọ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdíbàjẹ́ ni, tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé màá sọ fún tó jẹ́ pé a rántí ilé ibi tóun ti wá, a mọ̀ wípé èmi ò kí ń ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wù ú sí, gbà tí ìyàwó bá di ẹṣe gáfà fún mi kí n lo èdè yìí, ó dàbí aṣa. Ẹni tí ò gbẹ́kọ̀ọ́, ẹni tí ò lẹ́kọ̀ọ́, ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò mọ Jésù, tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí, ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ, ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ, ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ díẹ̀ o, ẹ má bínú o, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín, o kò dára bẹ́ẹ̀. Ó ní torí bẹ́ẹ̀, ó ní kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ẹ má ṣèṣe mú ẹ̀mí mímọ́, Ọlọ́run bínú. Ẹni tí a fi ṣe èdìdí yín di ọjọ́ ìdáǹdè, gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan. Ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tí ó jẹ́ wípé bí a bá ń kà wọ́n, bí a bá ń bójútó wọn, bí a bá ń ṣe wọ́n, ilé wa yóò tòrò. Ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ, ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí ó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá ń jí láàárọ̀, tí a ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe díngí, tí a ń wò, tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa, àlàáfíà yóò wà ní ìdílé wa. Bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò, a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú, a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò, a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò, a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa. Ṣe tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀, a tún ń gbọ́ ní ilé kẹrin, ilé karùn-ún, wọ́n sọ pé lágbájá tún ti dé o, pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá, wọ́n sì lọ, wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ka bíbélì jù kínì lọ, ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀, ìjà ò kúrò, ariwo ò kúrò láàrin wọn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan. Ẹ máa ṣore. Pọ́ìnì kejì yín, ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó ní ká máa dáríji ara wa nínú ìjọ, ká máa dáríji ara wa nínú agbolé, ká máa dáríji ara wa níbi iṣẹ́, kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò, kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi bí ó ti dáríji wa. Yẹ kí a ṣe kíákíá, kí a lọ sí ìkórí kejì, àwọn ìwà ọkùnrin titun. Èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó, àwọn àkísà ìgbín, àwọn ìwà àtijọ́, kí a bá wọn sílẹ̀, kí a jù wọ́n dànù, kí a rí wípé ìwà ọ̀tún, ìrìn ọ̀tún, kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa. Èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, ẹsẹ̀ ti gbé ọkùnrin titun ni wọ̀, ẹsẹ̀ ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ẹsẹ̀ ti gbé ọkùnrin titun ni wọ̀, ohun tí a ń sọ níhìn-ín, a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ. Nígbà mìíràn, bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni yìí kí a tó mọ̀ ọ́, a rí wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni, aṣọ tó máa ń wọ̀, aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn, aṣọ tí ẹnìkan fún, aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀. Ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó, ó máa ń rin ìrìn ìdọ̀tí. Bàbá tiẹ̀ ti rí àwọn lágbájá nìyẹn. Bó bá jẹ́ obìnrin ni, kò jẹ́ tún irun ẹ̀ ṣe, kò jẹ́ fọ ẹnu láàárọ̀, kò sì jẹ́ wọ aṣọ tó dára. Bí a bá ti rí lágbájá nìyẹn, bí tiẹ̀ ti rí nìyẹn, bá tiẹ̀ fún láṣọ, ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́. Bí ó sì ti di onígbàgbọ́, a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí. ati kuro ni adugbo ibi to n gbe ki se be nikan o wa ti loko olorun wa tun ti se lori to je wepe o ni oko ti o je ajeseku to ni die lowo o si tun wa ti ko iwa imototo eni yi nitori wepe o ti loko ati kon ni iwa imototo iyi pada ti de ni osose atun irun e se ni ojojumo aro amu ohun ti a fi nfonu a fo enu ati wepe aso to wa wo nisisin yi ni toto lo je aso ewon tun won si sugbon won je aso ti o je ki o wa ni imototo bi o ba ti nbo lokere boya a o ti ri fun ebi odun kan tabi odun meji awari o je ni ti a o le damo mo awa so wepe abi lagbaja ni abi lagbaja ko o tun wa ti yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi won ni abi won ko emi ni ki lo de so fun mi joko pe tan fun ba o ni nkan se yi pada o ki rin bayi ri o lolorun lo da mi lola olorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nokuna la je tele tele awa ti awa ti di iyawo Jesu Kristi awa ti ati dalola ti ati dariji awa ti ati mu egbin ti ati mu kuro ni igbesi aye wa ti Jesu to ati di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe efesu lekan si efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti olorun li ododo ati ni iwa mimo otito sori ikan na ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be si ni rin irin otun ki a be si ni hu iwa otun ninu romu ori kejila romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iro inu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Kristi nitori be o ye ki iye pada yi ki o farahan ni igbesi aye wa bi iyipada iba farahan ni tooto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla nibi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara Skitia eru ati omnira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo Aiku o nso fun wa wipe nigba ti a ba ti ba Olorun pade nigba ti a ba ti di eniyan Olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun a wipe awon idabo ti o ti wa laarin awon nkan meji meji meji won yi wipe ati mu okuro lakoko o nso nipa ti Heleni ati Jew bi a ba nso nipa Heleni eyi nso nipa awon Giriki sugbon ni edi ti o le yi o daadara won ma won pe won ni keferi awon Jew won ma npe gbogbo awon eniyan to ku won ma npe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti a npe ni keferi tele tele ati eni ti a npe ni Jew bi o ba ti mo Olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun wọ́n di ọ̀rẹ́ ara wọn kìí ṣe bẹ́ẹ̀ nìkan ìkọlà àti aláìkọlà. Àwọn tí a kọ nílà ni àwọn Júù. Àwọn aláìkọlà ni àwọn tí ó ní àwọn ẹ̀sìn mìíràn tí àwọn Júù tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn, tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára, ó ní bí wọ́n bá ti mọ Jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà wọn a di ìkan. Ó ní àwọn kan wà aláìgbèdè, ó tún ní àwọn mìíràn wọ́n jẹ́ ara Skitia, wọ́n jẹ́ nǹkan méjì kìí ṣe ìkan náà. Aláìgbèdè lápá kan, ara Skitia lápá kejì. Ó ní àwọn wọ̀nyí bákan náà, bí wọ́n bá ti mọ Jésù Kristi, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó tún wá sọ nípa ẹrú àti òmìnira, wípé àwọn tí ó ní òmìnira, bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn, wọ́n ní ilé ti ara wọn, kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú, wọ́n ní òmìnira. Àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú nígbà tí wọ́n ti bá Jésù Kristi pàdé, wọ́n di ọ̀kan náà. Èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ Ọlọ́run, wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá, àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tó wá láti ìwọ oòrùn, wípé Kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo, kì yóò sí ìyapa, kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo wa yóò fohùn ṣọ̀kan papọ̀. A ó ní Ọlọ́run kan, Kristi kan, olùgbàlà kan, ẹ̀mí kan, a ó máa ní ẹ̀kọ́ kan, ìgbàgbọ́ kan, a ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi. Èyí ni Ọlọ́run kọ wa lónìí. Nísinsìnyí, ó yẹ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́, ìwà ògbólógbò ti àtijọ́, wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa, ní ìrìn ẹsẹ̀ wa, ní ìwọṣọ wa, pàápàá ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan, ẹnì kejì wa lò. Ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe. Kí a bọ́ àwọn ìgbà ògbólógbò, àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́, kí a bọ́ wọn, kí a sọ wọ́n dànù, kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa. Ó yẹ kí a gbàdúrà o, sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí, ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni? Èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́? Tàbí ìwà èrí, tàbí ìfẹ́ kò fẹ́, tàbí ìwà búburú ìfẹ́ búburú, tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì, tàbí ojú kòkòrò, tàbí ohun mìíràn tí kò dára, kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run, gbàdúrà sọ fún Ọlọ́run. Ìwà ìmọ ti ara ẹni nìkan, ìwà ògbólógbò ti àtijọ́, ìwà tí ó ìjà àti ìrunú, jẹ́ kí a sọ wọ́n dànù, kí àwọn kan kí ó kúrò ní ìgbésí ayé wa. Bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ó dájú yóò mú ìyípadà rere, ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.
1: Orin ìkejìdínlógójì. Olúwa, má ṣe bá mi wé nínú ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kí o má ṣe nà mí ní gbígbóná ìbìnújẹ́ rẹ, nítorí tí ọfà rẹ kàn mọ́ mi ṣinṣin, ọwọ́ rẹ sì kì mí wọ̀ mọ́lẹ̀. Kò sí ibi yíyè ní ara mi nítorí ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kò sí àlàáfíà ní egungun mi nítorí ẹ̀ṣẹ̀ mi, nítorí tí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi borí mi mọ́lẹ̀ bí ẹrù wúwo. Ó wúwo jù fún mi, ọgbẹ́ mi ń rùn, ó sì díbàjẹ́ nítorí wèrè mi. Èmi ń jó wèrè, orí mi tẹ̀ba gidigidi. Èmi ń ṣọ̀fọ̀ kiri ní gbogbo ọjọ́, nítorí tí ìhà mi kún fún àrùn ẹ̀gbin. Kò sì sí ibi yíyè ní ara mi, ara mi hù, ó sì kan bàjẹ́. Èmi ti ń kérora nítorí àìsinmi àyà mi. Olúwa, gbogbo ìfẹ́ mi ń bẹ níwájú rẹ, ìkérora mi kò sì pamọ́ kúrò lọ́dọ̀ rẹ. Àyà mi ń mí hẹlẹ, agbára mi yẹ̀ mí sílẹ̀, bí ó ṣe ti ìmọ́lẹ̀ ojú mi ni, kò sí lára mi. Àwọn olùfẹ́ àti àwọn ọ̀rẹ́ mi dúró lé òkèrè kúrò ní ìná mi, àti àwọn ìbátan mi dúró lé òkèrè réré. Àwọn pẹ̀lú tí ń wá ọkàn mi dẹkùn sílẹ̀ fún mi, àti àwọn tí ń wá ìfarapa mi ń sọ̀rọ̀ ohun búburú, wọ́n sì ń gbèrò ẹ̀tàn ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n èmi, bí adití, èmi kò gbọ́, àti bí odi tí kò yẹ ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ ni mo dàbí ọkùnrin tí kò gbọ́ràn, àti lé ẹnu ẹni tí ìyàn kò sí. Nítorí Olúwa, ìwọ lé mi dúró dè, ìwọ ò gbọ́, Olúwa Ọlọ́run mi. Nítorí tí mo wí pé gbóhùn mi kí wọn kí ó má baà yọ̀ mí, nígbà tí ẹsẹ̀ mi bá yọ, wọn ó máa gbé ara wọn ga sí mi. Èmi ti múra àti ṣubú, ìkáàánú mi sì ń bẹ nígbà gbogbo níwájú mi. nítorí tí èmi ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, èmi ó káànú nítorí ẹ̀ṣẹ̀ mi, ṣùgbọ́n ara yé àwọn ọ̀tá mi, ara wọn le, àwọn tí ó kórira mi lòdì ń pọ̀ sí i, àwọn tí ó sì ń fi búburú san rere ni ọ̀tá mi, nítorí èmi ń tọpa ohun tí ṣe rere. Olúwa, má ṣe kọ̀ mí sílẹ̀, Ọlọ́run mi, má ṣe jìnà sí mi, yára láti ràn mí lọ́wọ́, Olúwa ìgbàlà mi.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ikokandinlogoji. Mo ni emi o ma kiyesi ona mi ki emi ki o ma fi ahan mi se. Emi o fi ijanu ko ara mi ni enu nigba ti eniyan buburu ba nbe niwaju mi. Mo fi idake yadi. Mo ti le pa enu mi ma kuro le oro rere. Ibinuje mi si ru soke. Aya mi gbona ninu mi nigba ti emi nronu. Ina ran. Nigba na ni mo fi ahan mi soro. Oluwa. Yẹ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí, kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Kíyèsí, ìwọ ti sọ ọjọ́ mi dàbí ìbú àtẹlẹwọ́, ọjọ́ orí mi sì dàbí asán níwájú rẹ ní tòótọ́. Olúkúlùkù ènìyàn nínú ìjókòó rere rẹ, asán ni pátápátá. Ní tòótọ́ lé àwòrán asán ni ènìyàn gbogbo ń rìn, ní tòótọ́ ni wọ́n ń yọ ara wọn lẹ́nu lé asán, ó ń kó ọ̀rọ̀ jọ, kò sì mẹ́ni tí yóò kó wọn lọ. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa, kí ni mo dúró dè? Ìrètí mi ń bẹ ní ọ̀dọ̀ rẹ. Gbà mí nínú ìrékọjá mi gbogbo, kí o má sì sọ mí di ẹni ẹ̀gàn àwọn ènìyàn búburú. Mo ya dí, èmi kò ya ẹnu mi, nítorí pé ìwọ ni ó ṣe é. Mú ọwọ́ ìnà rẹ kúrò lé ara mi, èmi ó ṣègbé tán nípa ìjà ọwọ́ rẹ. Nígbà tí ìwọ bá fi ìbáwí kìlọ̀ fún ènìyàn nítorí ẹ̀ṣẹ̀, ìwọ aṣẹ́ ẹwà rẹ̀ á parun bí kòkòrò aṣọ. Ní tòótọ́, asán ni ènìyàn gbogbo. Olúwa, bú àdúrà mi kí o sì fi etí sí ẹkún mi, kí o má ṣe pa ẹnu rẹ mọ́ sí omijé mi. Nítorí àlejò ilé mi lọ́dọ̀ rẹ àti àtìpó bí gbogbo àwọn bàbá mi ti rí, dá mi sí kí èmi lé agbára, kí èmi kí ó tó lọ kúrò níhìn àti kí èmi kí ó tó ṣe aláìsí.
0: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. À ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbàdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tàn yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tàn yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ èmi èṣù, bí wọ́n ti ń tàn yín wá ní àṣálẹ̀ yìí, a ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Nínú Pétérù kínní, orí kínní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kínní, orí kínní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín, tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, tí bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹdè wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí 17 ẹsẹ̀ ìkọkànlá, nítorí pé emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma ngbo ni igba gbogbo ninu oro olorun wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun lati igba ti adamu ti sobo kuro ninu ipo ti ada ipo ti a fi si lati owo olorun lati igba na ni ese ti njoba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba na ni a si ti fi eje ewure tabi eje agutan tabi eje ako malu tabi eje eranko fun won lati le se etutu fun ese won ti ti o fi di igba ti Jesu wa si aye ti olorun pinrun lati se asepe igbala ati irapada wa eje eranko won yi ni a ma n fi se etutu fun okan won eyi ni aka ninu lepitiko ti a ti ka si wa nisinsin we pe eje won yi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti olorun fi won si tele ti won ti fi iro ipo be sile sugbon nigba ti o di akoko ti olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran Jesu Christ omo re lati ku fun wa lati igba na ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo olorun mo bi abari enikeni loni ti o si nta eje eranko sile tabi eni tin se etutu tabi eni tin rubo o ye ki o ye iru eni be wipe lati igba ti Jesu Christ ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju olowa sugbon nigba ti akoko to ti Jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti Jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wipe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wipe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eyi ni o fi so ni ese kefa ti a ti ka nisinsin wipe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hin ni asale yi ti o je wi pe o n ka akiri o n robo o n peran ni ireti wi pe eran ti a pa yi tabi eje ti a ta sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro a n so fun a wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon o wi pe nigba naa ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je ohun ti a ti ko sile nipa Jesu Christi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti a n so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Christi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eje wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Christi ni awa fi fun anisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pepe ti o si so fun awon omo Israeli we pe igba kan wa ti Jesu Christi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta di ni adota lati ese keta Isaiah ori keta le ni adota lati ese keta akegan re a se ko lodo awon eniyan eni kaanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si eyi so nipa Jesu Christi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o nso fun awe pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo leset nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju sugbon asaale ogbe nitori irekoja wa apaale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa larada bi a ba so wipe asa eniyan le ogbe o mo wipe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigba ti a sa Jesu logbe nigba ti a kan mo ori igi agbelebo nigba ti a fi ade egun de Jesu le ori nigba ti a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigba ti eniyan ba rin segesege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa larada mo fe fun o ni ohun mejo ti eje Jesu Christi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si peteru kini ori kini lati ese ikejindinlogun Peteru kini ori kini ese ekeji ni logun de ese kokan di logun. Ni won bi eyin ti mo pe a ko fi ohun ti di baje ran yin pada be fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iye biye bi ti odo agutan ti ko li aboko ti ko si li aba won ani eje Kristi. Gbogbo eranko ti awon mo Israeli pin robo bi abawo ni finifini gbogbo aye ni ati lati asiko Adamu ni o ti wa labe igun Olorun nitori be ati eniyan ati eranko ati ohun ogbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun Olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata ṣugbọn Jesu ni o wa ni ailaboko ailabawon nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se yebiye eyi ni afinra wa pada bi a ba so nipa ira pada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi a ba mu eni keni leru a lo gege bi eru a le lu gege bi eru a le pi aje gege bi eru ati le pa pa pa gege bi eru ṣugbọn nigbati oludasile oludande nigbati a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigbayi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristi se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa ohunkohun esu le se fun awon ti won wa ni abe ikawo re ṣugbọn nigba ti o ba gba Jesu Kristi gbọ eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketala si ikerinla Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibu ni olukuluku eni ti a fi ko sori igi ki ibukun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wipe a ti pa Jesu lara fun o a ti sa logbe fun o o ti ta eje re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada eyi je wipe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o nfi je o nitori pe o je eni tire ninu kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo ohun ti a ka yi daradara o n so wipe a ti wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele ṣugbọn a se wa nipo kuro ninu okunkun si imole a se wa nipo kuro ni abe agbara satani si abe agbara Olorun aṣiwanipo kuro ninu iya to n je wa si odo Olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Kristi bi o ba mara re si elese ti o si bere si ni jewo ese re fun Olorun ti o si so fun wipe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Kristi gbo ti o si ranti wipe o ti ku fun o daju wipe yo da o ni ide yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ìkejì, ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́rí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́rí, kì yóò ṣeé ṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́rí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeé ṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu 9:12, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ́ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókòrò fún ẹ̀ṣẹ̀ wa. Láì sí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeé ṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́rí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew 24:26, 22 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi tí májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí yóò sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeé ṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdáàbò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Ephesians 2:13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristì Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristì. Nípa ẹ̀jẹ̀ tí Kristì ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún ń wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose 1:20, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristì ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gege bi eni ti o tin ba olorun ja tele tele ti olorun si ko ju ja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwa ti olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Christi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fin ba oja olorun yo mu gba awon kan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri ojurere olorun gbogbo ija ti o si wa laarin iwa ati olorun nipa eje Jesu Christi a o mu gbogbo re kuro pata pata ikarun adawa lari nipa eje Jesu Christi adawa lari nipa eje Jesu Christi wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo sini ti adawa lari nisinsin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa se re o so wi pe adawa lari bi a ba wa labe bi a wa labe idajo olorun bi a ba wa labe bi a je eni ti o nreti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun wi pe a nfe idalare nipa eje re bi a ba tin we okan re nu pelu eje Jesu Christi loju kan na ni idalare yo wa eyi ni bibeli se so fun a wi pe nje ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu Christi Jesu ki se fun awon ti nrobo ebi wa fun awon ti nrobo ebi wa fun awon ti o ro wi pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro wi pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu Christi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Christi wenu mo awon ti a ti fi eje Jesu Christi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o n fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni we pe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je we pe arin ninu imole bi a ba wo oro olorun ti o tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun we pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je we pe a rin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si n bere we pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je we pe a rin ninu imole o wa n so fun a we pe bi a ba je eni ti o rin ninu imole be we pe eje Jesu Christi omo olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe a ni eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le se se fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o npo ni igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori pe nigba gbogbo ti a ba wa si iwaju olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandilogun ara nje bi atini igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu on ti anso fani hi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni temple le ati paya eyi je wipe enikeni ti o ba fe tolorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wipe ara awon ti a npe ni ara ni awon ti a ti fe eje Jesu wo inu awon ti a npe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Oluwa awon ti won gbe igbesi aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Kristi ni kan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbesi aye wa e je ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oku ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese renu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese renu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufaa fun Olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye o ni won si segun re nitori eje odo agutan naa ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon nkan wonyi ni eje Jesu Kristi ni o ma nse fun wa Petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti dibaje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Kristi omo bibi Olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o wo ese wa nu ohun lo mu asomo Olorun awa ti a ti jiyan si Olorun tele tele nitori ese wa eje Jesu Kristi ni o mu asomo to si ohun lo je ki a le ba Olorun laja ti o fun ani alaafia laarin awa ati Olorun ohun lo da wa lare ohun lo ma n we wa nu lojoojumo ti o ma fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ro lati se ni igbese aye wa loni bi a ba

Jésù ta sílẹ̀ nígbà tí ó kó pọn lórí igi àgbélébùú. Ẹ jẹ́ kí á la inú wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. A ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. A gbàgbọ́ wípé ó ṣeéṣe fún láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, tépe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbérébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run. Ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹran jẹgún tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe.

bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára. A ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára. Bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, a ń bẹ̀yìn wípé kẹ dá ẹni yìí sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ mú o lárada. Ẹ jẹ́ kí ògo Ọlọ́run kí ó farahàn ní ìgbésí ayé rẹ̀, kí ara dídá ṣáṣá kí ó lè jẹ́ tirẹ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan níhìn tí ó ní ìṣòro láti kẹsẹ̀ járí ní gbogbo ìdáwọ́lé rẹ̀, tí ó jẹ́ wípé ìgbà gbogbo ni ó fi máa ní ìjákulẹ̀ ní ohunkóhun tí ó dáwọ́lé, mo ń fẹ́ rí irú ẹni bẹ́ẹ̀ láti gbé ọwọ́ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A mọ̀ wípé bí a bá tọ̀ yín wá, àṣe èrí, àṣetì, àìní yóò pòórá ní ìgbésí ayé wa. Jẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ wọn sókè nítorí ìjákulẹ̀ tí wọ́n ń ní, nítorí ohun tí kò ṣeé ṣe fún wọn láti kẹsẹ̀ járí ní ìdáwọ́lé wọn. A ń bẹ̀yìn wípé kí ẹ dá wọn sílẹ̀. Gbogbo ègún, gbogbo ohun tí àwọn ẹni ayé ti fi sí wọn lára, tó ti fi sí ìdílé wọn lára, ẹ yọ wọn kúrò ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan tí ayé ti dè ní ìgbèkùn, tí ó dàbí ẹni wípé àìsàn ni ojoojúmọ́, bí ó ti ń kúrò lórí kan ni ó ń bọ́ sórí mìíràn. Bí ó bá ní owó díẹ̀ lọ́wọ́, nǹkan wọ̀nyí á tún wá sí ìgbésí ayé rẹ̀ láti lè kó gbogbo owó lọ. Gbà tí owó bá tán, á dàbí ẹni pé àìsàn ti tán. Gbà tí owó bá dé, àìsàn á tún dé. Nítorí ègún tí ó wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni mo ń ṣe àpèjúwe rẹ̀. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, alágbára, a dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ ó nu omi jí wa nù kúrò. Jẹ́ mo bẹ̀bẹ̀ wípé gbogbo àṣetì, gbogbo àìsàn àti gbogbo ègún tí a ti fi sí ẹni yìí lára, ẹ mú u kúrò ní orúkọ Jésù. Mo gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ń gbàdúrà nísinsìnyí wípé ẹ ń ṣe iṣẹ́ ìràpadà yìí, ẹ ń ṣe iṣẹ́ ìmúláradá yìí, ẹ dá a sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi, gbogbo àwọn tí ó ti gégún fún, gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀, gbogbo rẹ̀ pátápátá, a mú wọn kúrò ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán, tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀. Bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí, ni omi máa ń jáde lójú rẹ̀, ni ó máa dàbí ẹni pé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà. Bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni irú ẹni bẹ́ẹ̀, a ń fẹ́ kí o náwọ́ sókè kí Ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀. Ọlọ́run aláàánú, a ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín, kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín. A ń bẹ̀yìn wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ńbẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ mú o lárada. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí, ìdásílẹ̀ ti dé fún ọ. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, fi gbé ọwọ́ kan sí òkè kí o fi ọwọ́ mìíràn, ọwọ́ kejì lé ikùn rẹ.
ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti nbe le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a ngbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara eutu sile ni oruko jesu gbogbo okun ide sheke sheke ti satani fi de pata pata mo ja won ni oruko jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowo to won ti o yi ile re ka ti o ma ntele kaakiri pelu agbara ti o wa ninu eje jesu mo le yin kuro ni oruko jesu eti o sile eje ki o bi mo layo ati lalaafia ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu kristi oluwa wa enikan ti ara ma nta o dabi ara tita o dabi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si n sa kaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe a gbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki igbese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu kristi oluwa wa ami ohunkohun ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wipe nigba ti o ba n bo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o n bo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni ibukun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wipe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀runwá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbẹ nípa máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ ìmúnidúró nínú ìgbàgbọ à ń bẹbẹ yìí wípé oore ọfẹ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn lè gbé ìgbésí ayé onígbàgbọ tòótọ láti kẹsẹ járí nínú ìwà ìgbàgbọ ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìgbàlà tí wọn bẹbẹ fún ìsọdí mímọ ẹ wá sọ wọn di mímọ ẹ wá mú gbòǹgbò ẹsẹ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run
agbára tí ó máa mú ẹ̀rù kúrò, agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ Ọlọ́run, agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá, agbára tí a fi lè gbàdúrà, agbára tí ó jẹ́ kí iná Ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa. Ẹ wá fún ọ ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná, àwọn tí ọ̀nà ń nà, àwọn tí ìṣẹ́ ń ṣẹ́, àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn, a ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù. Obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ, tó yẹ pé tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì, ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀, ó sì ń bà ọ́ nínú jẹ́. Mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà, ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà. À ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní, yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù. Arábìnrin tí ó wà lọ́hùn ni tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí òun ti ń wá káàkiri, ó ti filọ̀ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá ọmọ náà rí. Níbikíbi tí ọmọ náà wà, ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù. Adúpẹ́pẹ́ ti gbọ́ ti wa, adúpẹ́pẹ́ ti ṣàánú fún wa, adúpẹ́pẹ́ àwọn ìlérí yín tí a dìmú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Kí o tó lọ, mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wí pé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wí pé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò kì fìdí mímú ṣe, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá, ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyà fo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. awon wonyi pelu bi a tin daya fo won o sese wi pe ki ifaseyin ki o de ba awon eniyan be fun awon elomiran airi je airi nise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu arale ki esi ki e ma si de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o de di woli o mu arale o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ran mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airi je airi mo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti n ka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o n se kan si to Jobu wa wi pe awon oda maalu n tule awon ketekete si n je li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sala lati royin fun o bi o si ti n so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti wine ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haijo fewa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o n de ba awon dukia be ni o n de ba awon omo ninu ile won si wa royin fun Job ni ojo kan sosho to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko ti an lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dede o se fa aso igun wa re ya o se pari re o wole o se gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wi pe bi emi ba nbe ireti nbe pelu wi pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wi pe a ni ikolo bi o ti le dabi eni wi pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojusu gbogbo awon somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki awo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni Habakuku ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu ounje wa aoke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ni ibosomo ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti Habakuku nso fun anihi we pe bi ko ti le si ounje bi ko ti le si ohun ini bi o dabi eni wi pe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wi pe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o n so wipe oun le korin iyin si olorun bi iponju ti le wa oun le korin iyin si olorun bi wahala ti le wa oun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wipe ninu awon nkan ti o n sele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihin rere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki awa paapaa ti a wa ni akoko yi kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọ́ràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Filipi orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run ń sọ fún wa, wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ olúwa wa yóò súnmọ́ tòsí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run ń sọ fún wa, kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́, kí a sì fojú sí, bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá. Filipi orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo lé àìsí ìkùnsínú àti ìjiyàn, bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́, ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde, kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi, pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Paulu apostoli tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ó ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ó ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú, kí a máa sin Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa gbàdúrà láìsí ìkùnsínú, kí a máa ka ọ̀rọ̀ Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa tẹ̀lé Jésù láìsí ìkùnsínú, kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa, fún àwọn ẹbí wa, àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí, yálà nínú ìjọ, yálà nínú ibiṣẹ́ wa, kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn. Ó sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ Ọlọ́run, àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà, àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere, wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn, oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa, àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa, àwọn alábàágbé wa, wọ́n ní ìwà wíwọ́, wọ́n sì jẹ́ alárekérekè ènìyàn. Ó ń sọ wípé kí a wá, kí a máa tan ìmọ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere, kí a mọ̀ wípé bí ayé bá ṣókùn, ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìgbàlà. Bí ayé bá kún fún ìrí, bí ayé bá kún fún ìwà ìdọ̀tí, ó yẹ kí a wá, kí a jẹ́ mímọ́ sí Olúwa. Nínú Timothy kejì, Epistle Paul ìkejì sí Timothy láti ẹsẹ̀ kẹta, orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ. adupe wipe ki se eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wipe ninu aye inu ni bini iponju tabi wahala yo wa yi ni an so fun wipe eni keni ti yo gbe igbe aye iwa bi olorun ninu Kristi Jesu yo ri inu ni bini o si se dandan fun wa lati farada awon inu ni bini won yi o nso wipe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won o si ma tan ni je a o si ma tan won je bi ero kan ba wa le okan re wipe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki Jesu ki o to de eyi nje ki o yi o wipe titi Jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele si waju ati si waju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se nso awon nkan oye fun wa ni wipe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan wonyi nigba ti won ba nsele larowo to wa ki lo ye ki a se o so fun wa ni ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese ketala nso wipe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon so wipe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wipe omo Jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo Jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko be aye ti le nbaje bi a ti le nburu ju be lo o nso fun wa wipe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti ri awon kan woyi ni adugbo wa bi a ti ri wipe iwa ibaje n gbele bi a ti ri wipe awon eniyan buburu n gbele bakan na bi a ti ri wipe won tesoju ni iwa okunkun won o nso fun wa wipe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alailegan eni ti o je wipe o n tele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni ti n sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi a ti n salaye fun wa awon ohun ikose popo lo seese ko wa nibe ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awa ti a mo wipe a n sare eje ti a si mo wipe a n lo si ilu orun rere wipe Jesu Kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wipe imo eko sayensi o gbele kan awon ero sayensi ayarabiasa won yi wa ka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma nje ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma nje ki awon elomiran boju weyin awon nkan wonyi ni o ma nje ki awon elomiran ro we pe ese ti a fi nwa sinu ijo ti a nka bibeli ti a njeri lojojumo ti a nso nipa ti emi a nso nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun ni irewesi okan kini ki a ti so nipa awon esi eke ti o n gbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa Eyi ni a fi n gba wa niyanju wi pe ki a ma je ki ohun kan ki o se wa nipo kuro ninu ijoba Olorun bi a ba duro lori ileri Olorun ti a si rin gege bi oro re ti o ti lana sile fun wa o daju wi pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oruko Jesu bi awon kan wonyi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele Olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje Olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon ta le o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon wonyi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wipe won ni aigbagbo ati aigboran adaya po awon omo Israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro Olorun won ko rin gege bi eko oro Olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wipe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wipe a ko ni le ye fun ijoba Orun sugbon adura mi ni wipe ki Olorun ki o de wa mu wipe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wipe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo Olorun bi o ti le je pe alaanu ni Olorun sibe sibe o ye ki a mo daju wipe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wipe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si Olorun o daju wipe ki yo pe ti o ma fi se aigboran si Olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wipe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wipe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayapo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma n fa ibinu ati idajo Olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Hebero orikewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba faseyin okan mi ko ni inu didun si o nso fun a wipe a o wa gege bi olododo a o si ni iye Olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifaseyin Ọlọrun sin so fun wa pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifaseyin oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile Ọlọrun tele tele awa ti a tin je olooto ninu isin Ọlọrun tele tele awa ti a tin se ojuse wa ninu ile Ọlọrun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Kristi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile Ọlọrun sugbon ti a tin fa seyin ti a nso wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tese waju ninu isin Ọlọrun o so fun a wi pe bi a ba nri ifaseyin ni igbese aye wa eyi je ami aigbagbo o je ami wi pe a tin ko Ọlọrun sile o si je ami wi pe idajo Ọlọrun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihirere sile bi a ba ko ifokantan ninu Ọlọrun sile bi ti a si ntele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori 17 Jeremiah ori 17 ese 5 bayi lelo wa wi igbeni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi Ọlọrun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu Ọlọrun sugbon Ọlọrun so fun a wi pe bi o ba ri be bi a ba tin gbekele eran ara bi a ba tin mu oju wa kuro lodo Ọlọrun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo Ọlọrun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si Ọlọrun a o te si ona ti Ọlọrun bi a ba ni igbagbo si Ọlọrun a o ma rin ninu ona ti Ọlọrun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma di wi pe ki a ma te si ona ara wa ni o ma di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wi pe bayi tabi lona miran ni a o gbe igbese aye wa rin ni Samueli kini ori 8 lati ese 4 gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Ọlọrun ti te itoju won Ọlọrun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe Samueli fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti Ọlọrun ti o n gbo ti enu Ọlọrun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samueli we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko Ọlọrun sile o ti sun won lati ma tele bayi ile Ọlọrun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Ọlọrun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon oun na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si Olowa ese ikeje oluwa si iwe fun samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se nto ara won lai duro de oro olorun lai duro de bayi le oluwa wi ori wepe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o nfi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sha ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma nfi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe ani aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti an so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu hebero ori kerin ese ikeji oni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o nso ni wepe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wepe won ko gba eyi ni gbo bi a ba nso ti atunse a ma so wepe ileri olorun ni o ngbagbo ohun ko gba ti atunse gbo bi a ba nso ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma ri awon elomiran ti won ma nso wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba nso nipa wi pe ki a mu ona wa to ni waju aya ki a mu ona wa to ni waju oko ki a mu ona wa to ni waju awon aladugbo wa awon elomiran ma nso wi pe awon ko gba eyi ni gbo oni ati waasu irere fun awon elomiran pelu bi ati waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayapo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki ogbo nkan ki o so wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o n sele si wa eyi le a ri ninu numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oru na gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile ijipti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di ije ko ha san fun wa ki a pada lo si ijipti won si we fun ara won pe eje ki a yan olori ki a si pada lo si ijipti idayapo ti de ba awon eniyan wonyi awon ti o lo se ami ni ile iliri ni ile kenani ti won pada wa won so fun wa wipe awon ri awon eniyan omiran ninu ile na wipe awon omo israeli wonyi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wipe bayi paapaa bi elenga ni won ri loju awon eniyan ile na nigba ti awon omo israeli gbo nkan wonyi igbagbo fo lo ninu okan won idayapo aini ireti aini igbagbo si wa joba ni igbese aye won eyi ni won fi so wipe awon oni le tesiwaju mo ni won so wipe awon fe yan olori fun ara won lati le pada si ile Egypt bi ero ba nwa si okan re ti o so wipe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wipe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wipe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wipe aigbagbo ti nwo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan won yi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerin le ni adofa orin dafidi ori kerin le ni adofa efa le ni ogorun ori dafidi ese iketala won ko pe gbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbese aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya an fe gbe yawo ni an fe loko ni an fe sise an fe bimo an fe ni awon nkan ti aye yi a se tin gbadura o wa so wa a wa nso wipe a fe boju weyin wipe ati duro peto ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni a nfi esun kan wipe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wipe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iran lowo lodo awon ota olorun awon ti ari wipe won ko si ninu imole.

ẹ lọ ẹ bèrè lọwọ Baal-Zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ wo ọba yìí tí ó yẹ kí ó kẹtọ Elijah wòlíì Ọlọ́run ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀ tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì wọ ẹsẹ̀ kẹta ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ará Tishbi pé dìde gòkè lọ pàdé àwọn ń ṣe ọba Samaria kí ó sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu bí àwọn bá fún ọ ní nǹkan jẹ wípé ìlóyún yóò dé irú àwọn atanijẹ bẹ́ẹ̀ wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ tí ìlóyún yìí bá sì ti dé o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́ o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá ìtànjẹ ni gbogbo rẹ̀ bí abárí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere wo ẹsẹ̀ kẹrin ǹjẹ́ nítorí náà báyìí lè Olúwa wí ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó Elijah sì lọ kúrò ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́ àìlèmáradúró àìlèdúró de ìrànwọ́ látòkè wá irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn ìdájọ́ Ọlọ́run wà lórí wọn ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà ohunkóhun tí ìbá dé ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run bí a bá rọ̀ mọ́ Ọlọ́run ó dájọ́ pé yóò gbọ́ tiwa àyípadà rere yóò dé bá wa ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀ bí a bá fi ìwà àìgbàgbọ́ ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn ìpọ́njú ńlá ìyà tí kò ṣeé fẹnu sọ àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́ ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ nítorí bẹ́ẹ̀ ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ̀ kí wá ní ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi ìyànjú tí Ọlọ́run ní fún wa tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi wo Kọ́rìntì kínní orí kẹwàá Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ wọn fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a ti di àtúnbí ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé bí a tilẹ̀ ní inú níbini nínú ayé kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa kí àwa pàápàá kí a mara dúró kí a dúró lọ́dọ̀ Ọlọ́run kí a tẹ̀lé Ọlọ́run kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa kí a má bójú wẹ̀yìn

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú adúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní iyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní iyè àti ìgbàlà lórúkọ Jésù. À bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jọ̀hánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jọ̀hánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti iyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní iyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí o ba lè ní iyè. Èyí ń sọ fún